mo kí yín ẹ kú ojúmọ́ ìròyìn ní kùtù ọ̀rẹ́ láti iléeṣẹ́ rẹ́díò àdàbà ẹ̀fẹ́ 88.9 àkùrẹ́ ìlú laramọ̀kìnlá wàtá tí ń gbọ́hùn sátẹ́gùn fọlájìn oyetayo oníròyìn yín ṣáájú náà ẹgbẹ́ àwọn kòkó tó wà nínú ìròyìn náà. Olúrẹ̀mí tinubu rọ àwọn ọ̀dọ́ láti máa lépa títayọ níbi ó ti ṣe fún àwọn ọ̀dọ́ ẹgbẹ́ òṣèlú apc ní ọkọ̀ bọ̀gìnì. Mákindé ṣàgbékalẹ̀ ìgbìmọ̀ eléyìí tí yóò ṣe ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ tó ń ti àwọn olùkọ́ eléyìí tó wáyé láìpẹ́ yìí nípínlẹ̀ Ọ̀yọ́. Lábala ìròyìn ilẹ̀ òkèrè wa èèyàn 25 nínú ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá ọkọ̀ tó wáyé lórílẹ̀‐èdè Algeria. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà Olúrẹ̀mí Tinubu ló ti rọ àwọn ọ̀dọ́ ilẹ̀ yìí láti ní akitiyan àti láti ní àfojúsùn láti di èèyàn ńlá láwùjọ lọ́jọ́ ọ̀la àti láti tẹpamọ́ iṣẹ́ wọn dípò kí wọ́n máa wá èrè òjijì. Ọ̀rọ̀ ìmọ̀ràn ló gbé kalẹ̀ lásìkò ìgbà tó ń gbàlejò àwọn aládarí igun àwọn ọ̀dọ́ nínú ẹgbẹ́ òṣèlú apc ní ìlú Àbújá. Obìnrin àkọ́kọ́ ọ̀hún ló tún wá fún àwọn ẹgbẹ́ àwọn ọ̀dọ́ ọ̀hún ní ọkọ̀ bọ̀gìnì tuntun bíi mélòó kan lójú náà ti lè jẹ́ kí iṣẹ́ wọn kó tó búyà rè. Nínú àtẹ̀jáde kan ilé tí wọ́n fi ta látọwọ́ olùrànlọ́wọ́ fún ìyàwó ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn Bùsọ́lá Kúkọ̀ yìí ló ti gba àwọn ọ̀dọ́ nímọ̀ràn lójú náà àti lè jẹ́ kí wọ́n tẹ pamọ́sẹ́ àti láti lè jẹ́ kí wọ́n ní àṣeyọrí nípasẹ̀ ìfàyàrán. Ó rọ àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà láti ní àfojúsùn dípò mímọ́ gbọ̀jẹ̀gẹ́ lórí ohun tó bá lè pagidínà ọjọ́ iwájú rere eléyìí tí wọ́n ti ní. Olúrẹ̀mí Tinubu ló wá ké sí àwọn ogun ọ̀dọ́ ọ̀hún láti tẹ̀síwájú nípa mímọ́ fọlẹ́rẹ́ àwọn àṣeyọrí eléyìí tí ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu ń gbé ṣe lásìkò tá a wà yìí. Wáyé o, ìgbìmọ̀ àwọn ọ̀dọ́ nílùú Súpárẹ̀ ló ti ṣe láláyè pé wọ́n ṣe ni kò sí wàhálà tàbí rògbòdìyàn kan ní Súpárẹ̀ àkókò lẹ́yìn tí àwọn ìgbìmọ̀ ìṣèjọba ìpínlẹ̀ yìí ti fọwọ́ sí ìyànsípò ọba Richard Adéwálé Fásosì gẹ́gẹ́ bí olùsúpárẹ̀ ti Súpárẹ̀. Nínú àtẹ̀jáde kan ilé tí wọ́n fi ta látọwọ́ ààrẹ wọn Abiodun Fábùrọ̀dé àti akọ̀wé àgbà Solomon Ọlọ́runtọ́ba àwọn ìgbìmọ̀ ọ̀dọ́ Súpárẹ̀ sí láláyè pé ìjọba ìpínlẹ̀ yìí ni kò tọwọ́ bọ òfin kankan eléyìí tó jẹ́ ti ilé ẹjọ́ lọ́wọ́ eléyìí tó rọ̀ mọ́ yíyan ọba náà. Ó sì láláyè pé àwọn ìlànà eléyìí tí wọ́n tẹ̀lé láti yan ọba Fásosì òun ló wà ni wọ́n àwọn ìlànà òun ni wọ́n gbé jáde ní ọjọ́ kọkànlá oṣù kẹfà ọdún 2024 nípa bí wọ́n ti di ìbò ní gbangba wálíà níbi tí àwọn afọbajẹ bíi mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ ti ṣe dìbò táwọn márùn-ún sì dìbò yan ọba náà. Ìgbìmọ̀ ọ̀hún ló wá tako ìròyìn ilé tó ń jà rìnrìn káàkiri pé wọ́n ṣe ni àwọn èèyàn fẹ́ ọba náà nípò tó sì ṣe láláyè pé wọ́n ṣe ni àwọn olùgbé ìlú ọ̀hún ṣe àríyá tí wọ́n sì fọwọ́ sí àti wípé wọ́n ṣe ni gbogbo ń lọ ní àlàáfíà lásìkò tí wọ́n yan ọba náà. Bákan náà ni wọ́n tún wá ké sí àwọn ìkàntọ́rọ̀ kan láti gbé àwọn tó rọ̀ mọ́ ọ̀rọ̀ náà sẹ́yìn kí wọ́n sì gbárùkù ti ọba tuntun ọ̀hún lójú náà àti lè jẹ́ kí ilé ẹjọ́ kó bá ṣe ń tó tọ́ nípa ọ̀rọ̀ eléyìí tó bá ní ṣe pẹ̀lú òfin. Ìgbìmọ̀ Ondo Youth Network ló ti sísọ lójú ìwé kan báyìí pẹ̀lú àwọn ìkàntọ́rọ̀ kan eléyìí tí wọ́n fi ń pè fún kí àwọn ọ̀dọ́ kó máa kópa pàápàá jùlọ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìròyìn àti gbígba ọ̀rọ̀ ètò àlàáfíà láàyè. Ẹni tó sọ̀rọ̀ níbi ètò ọ̀hún olóyè Ọmọlẹ̀ Akíntọ̀mídé ṣe lálàyé pé ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè yìí ló jẹ́ eléyìí tó ti kọjá ti àwọn ipò ẹ̀ṣọ́ aláàbò nìkan tó sì jẹ́ tó olórí tẹ́lẹ̀mù. Ètò ọ̀hún ni wọ́n pè ní ìkópa àwọn iléeṣẹ́ ìròyìn àti àwọn ọ̀dọ́ lójú náà àti lè jẹ́ kí àfojúsùn ọ̀rọ̀ ètò ààbò lè yìí kó wá sí ìmúṣẹ. Nínú ọ̀rọ̀ tiẹ̀ alága ẹgbẹ́ àwọn oníròyìn nípínlẹ̀ yìí Lékè Adégbìtẹ́,
fọ́rọ̀ àwọn oníròyìn tó ń ti àwọn tó máa ń gbé nǹkan jáde lórí ẹ̀rọ ayélujára láti wà ní ìbámu pẹ̀lú òfin eléyìí tó de iṣẹ́ náà àti pé kí wọ́n máa ṣe àyẹ̀wò fínífíní kó tó di wípé wọ́n fi irúfẹ́ ìròyìn bẹ́ẹ̀ lérí ẹ̀rọ ayélujára. Kò wá ṣèkìlọ̀ nípa mímọ fi ìròyìn èké jáde pàápàá jùlọ lásìkò ètò ìdìbò ó sì lálàyé pé irúfẹ́ àwọn ìròyìn èké ọ̀hún ló ṣe é ṣe kó dami àlàáfíà àti ètò ààbò ilẹ̀ irú. Nínú ọ̀rọ̀ tiẹ̀ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìyẹn ti NCDC ní ìpínlẹ̀ yìí Daniel Adamebo wá rọ àwọn ọ̀dọ́ láti gba àlàáfíà láàyè àti láti mú ọ̀rọ̀ ètò ààbò lọ́kùnkúndùn lásìkò tá a wà yìí. Ẹni tó jẹ́ alámòjútó Ondo State Youth Network Daniel Dabo ló wá ṣàpèjúwe magazine gẹ́gẹ́ bí ara ọ̀nà láti lè jẹ́ kí àwọn ọ̀dọ́ kí wọ́n tún kópa nínú ìdàgbàsókè tó ń ti ojúṣe kó wà wọn lórílẹ̀‐èdè Nàìjíríà àti nípínlẹ̀ yìí lápapọ̀. Wáyé o gómìnà Abiodun Oyèbáńjì ló ti ṣàtẹnumọ ìpinnu rẹ lójúnà àti mú ọ̀rọ̀ ìdókòwò lọ́kùnkúndùn ní sáà kejì rẹ. Gómìnà ló fojú ọ̀rọ̀ lédè lásìkò ìgbà tó ń sísọ lójú ibùgbé oníyàrá mẹ́wàá eléyìí tí wọ́n kọ sílẹ̀gbẹ́ ìjọba lójúnà àti Bọ́lá fún gómìnà àná nípínlẹ̀ náà Káyọ̀dé Fáyemí. Gómìnà Oyèbáńjì ṣe lálàyé pé àwọn ilégbèé ọ̀hún ló jẹ́ ara ọ̀nà àfojúsùn ìṣèjọba rẹ̀ lẹ́ka mímú ọ̀rọ̀ ìgbáyégbádùn ná ọ̀kúnkúndùn pàápàá jùlọ lójúnà àti lè jẹ́ kí àyíká tó dúró rẹ̀ kó wà fún àwọn olùdókòwò àti olùdáṣẹ́sílẹ̀. Gómìnà ń ṣe lálàyé pé ilégbèé ọ̀hún òun ni yóò pèsè ilégbèé ọ̀hún òun ni yóò jẹ́ ni yóò máa gba àwọn tó bá fẹ́ dókòwò láàyè ní ìpínlẹ̀ náà láti máa farasínà kó tó di wípé lásìkò tó máa ń ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ náà fún ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ okòwò àti ìdàgbàsókè ọlọ́kanòjọ̀kan mìíràn. Ó wá ń fi ẹ̀mí ìmúrere hàn fún àwọn èèyàn ìpínlẹ̀ Èkìtì fún àtìlẹyìn wọn lásìkò ètò ìdìbò sípò gómìnà tó wáyé láìpẹ́ yìí ní ìpínlẹ̀ náà. Nínú ọ̀rọ̀ tiẹ̀ gómìnà àná nípínlẹ̀ Èkìtì Káyọ̀dé Fáyemí ló wá dúpẹ́ lọ́wọ́ gómìnà Oyèbáńjì fún bí ó ti ṣe sọrí ilégbèé ọ̀hún lórúkọ rẹ̀. Wáyé o ààrẹ Bọ́lá Tinubu ló ti rọ àwọn orí adé ọrùn lẹ̀kẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà láti máa rọ gbogbo àwọn gómìnà ní tìbútòrò orílẹ̀‐èdè Nàìjíríà láti máa ṣiṣẹ́ sin àwọn èèyàn wọn látàrí bí owó oṣooṣù wọn ti ṣe gbé pẹ́lẹ́ sí lásìkò tá a wà lábẹ́ ìṣèjọba rẹ̀. Ààrẹ Bọ́lá Tinubu ló fojú ọ̀rọ̀ lédè lásìkò ìgbà tó ń gbàlejò àwọn orí adé ọrùn lẹ̀kẹ̀ láti ìpínlẹ̀ Ọ̀yọ́ eléyìí tí wọ́n ṣe àbẹ̀wò sí ààrẹ ilẹ̀ yìí ní ilégbèé rẹ̀ tó wà nílùú Àbújá lẹ́yìn ìgbà tí wọ́n dóòlà àwọn akẹ́kọ̀ọ́ tó ń ti àwọn olùkọ́ eléyìí tí wọ́n jí gbé láìpẹ́ yìí ní ìjọba ìbílẹ̀ oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ààrẹ Bọ́lá Tinubu wá rọ àwọn gómìnà láti mú ṣíṣe iṣẹ́ eléyìí tó lè mú gbà bá àwọn èèyàn lọ́kùnkúndùn ju kí wọ́n mọ dípò mímọ́ kọ àwọn afárá olóbìnrin pọ̀ lọ láwọn ìpínlẹ̀ wọn. Ààrẹ Bọ́lá Tinubu ṣe lálàyé wípé bí wọ́n ti ṣe fẹ ẹ̀ka ọmọ ogun lẹ̀ yìí lójú sí láti ìpele mẹ́jọ sí ìpele méjìlá ló wà lójúnà àti lè jẹ́ kí ọ̀rọ̀ ètò ààbò kó túnbọ̀ fẹsẹ̀ nílẹ̀ dáadáa sí lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó ṣe lálàyé pé gbogbo ìgbésẹ̀ eléyìí tó tọ́ ni ìjọba eléyìí tó wà lóde ń gbé báyìí lójúnà àti gbógun ti ìwà ìjínigbé ìgbésùnmọ̀mí tó ń ti àwọn ìwà ipá ìmíràn. Tinubu wá ṣe lálàyé wípé gbogbo ètò ló ti tó báyìí àti wípé ó ń ṣe ni wọn ò ní dabarú òfin eléyìí tó wà nílẹ̀ eléyìí tó ṣàgbékalẹ̀ ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ lójúnà àti lè jẹ́ kí ọ̀rọ̀ ètò ààbò kó túnbọ̀ fẹsẹ̀ rinlẹ̀ sí dáadáa ní tìbútòrò orílẹ̀-èdè Nàìjíríà. Ǹjẹ́ a ò ní jù báyìí lọ lórí ìròyìn ní kùtù àìtàárọ̀ tò ní láti ìkànnì àdàbà 88.9 FM Àkúrẹ́ tá ń gbọ́n sátẹ́gùn láti èlò Láramọ̀kín Ọ̀làyínká òjò lólóòtú ìròyìn Fọlájìn Òyìtá Olùmúwá sí ti gbọ̀yìn Akúyọ̀tọ́mi òpin ọ̀sẹ̀ iṣẹ́ wa ò ní dìṣẹ́ o.

0: fẹsikọ yìí kábíyèsí wa aláyélúwà ìsìpẹ̀rẹ̀ majẹsì ọba dr yusuf adeborí adeleye ongp the paramount traditional ruler and olúbàkà of ọkà àkókò kéèna pé wọ́n kú oríire ti ọkà day festival ọdún yìí tó wọlé bákan náà láńkì gbogbo olóyè ìlú ọkà lóko nínú obìnrin àti gbogbo ọmọ ọkà àkókò pé a kú oríire ọdún yìí ẹni wa tó sọdún èyí yóò ṣọpọlọpọ ọdún láyé o àwọn fẹsikọ yìí rọ gbogbo ọmọ ọkà pátápátá pé ní sátidé august 1st ọdún yìí tá a máa ṣe ọkà day festival ká ṣe ní pẹ̀lẹ́ kùtù ká ṣe nínú ayọ̀ àti ìdùnnú àwọn mèremère yóò máa wọlé sí ìlú ọkà bí àsìkò ti kábíyèsí wa ìgbà yóò máa tù wá lára sí ni o bí ti gbogbo ọmọ ọkà bá wọn ń jáde lólólólólólóló dr olúwarántí biola sèyí chairman board of directors dynamic news college of health science and technology ọkà àkókò ondo state ló ní máa kí yín o wípé a ti sọdún èyí a ó ṣọ̀pọ̀ láṣẹ́dùà.
1: Ọdún kò
2: ọdún jọ
1: ayẹyẹ ọdún ajé
2: yẹn ajé festival 2026
1: ti ìlú ọkà àkókò
2: máa tún wọlé dé.

0: ṣe festival tọdún yìí mà tún gbọ̀nà mí yọ.
1: Oríṣiríṣi ẹ̀bùn ni yóò máa jáde fún àwọn àgbẹ̀.
0: Bíi kòkó seedling.
1: Èso kòkó.
0: Tó máa so láàárín ọdún kan àti àbọ̀.
1: Bákan náà lọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn yóò wà.
0: Fún àwọn tí ń rà tí ń tà.
1: Àwọn ọ̀dọ́.
0: Àti gbogbo obìnrin ìlú.
1: Tí wọ́n gbé iṣẹ́ ajé lọ́wọ́.
0: Ẹ o.
1: Àfi kábíyèsí aláyélúwà.
0: Olúbàkà
1: ti
0: ìlú Ọ̀ká.
1: Lọ́dún ajé yóò ti wáyé.
0: Ìyẹn ní dédé agogo mẹ́wàá òwúrọ̀.
1: Ẹ jẹ́ agbéra wúyà.
0: A lọ sí ìlú Ọ̀ká kókó.
1: Níbi tọ́dún ajé.
0: Ti máa wáyé
1: lọ́jọ́ kẹta oṣù kẹjọ.
0: Kájẹ́ ó lè fi ilé wa ṣe bùgbé.
1: Ó fọ̀ dẹ̀dẹ̀ wa ṣọ̀ dẹ̀dẹ̀.
0: Kábíyèsí.
1: His Imperial Majesty.
0: Ọba Dr. Yusuf.
1: Adébórí Adélẹ́yẹ OON.
0: Olúbàkà ti ìlú Ọ̀ká.
1: Àwọn ni Chief O.
0: Chief Mrs. Bọ́lájí Káyọ̀dé.
1: Àwọn ni Ìyálájẹ́ Ọ̀fọ̀ká Kingdom.
0: Àwọn ló ní kí n kéde.
2: Communications tún gbọ́nà ara yọ. Odún ni wọ́n wọn kì í ṣàìmọ̀ olóko. Tá a bá ń sọ̀rọ̀ nípa kọ̀m̀pútà láptọ̀pù nílẹ̀ yìí. Má làágùn jìnà. Ọ̀dọ̀ wọn ni kó o máa bọ̀. Má fowó tó làágùn kó o tó rí. Tún ra ntí ò dá o. Gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́ àti ìwọ tó nílò kọ̀m̀pútà láptọ̀pù. Máa bọ̀ ní Frank Communications. Kò wá ojúlówó láptọ̀pù tó fi ní lọ́kàn balẹ̀ tó tún lálòpẹ́. Tún gbọ́ o. Gbogbo kọ̀m̀pútà láptọ̀pù tó bára lọ́dọ̀ wọn báyìí. Ẹ̀dínwó ló bá dé. Pẹ̀lú ẹ̀bùn kọ̀m̀pútà láptọ̀pù bag, digital mouse, kọ̀m̀pútà láptọ̀pù stand àti charger. Frank Communications ti kó kọ̀m̀pútà láptọ̀pù wọlé bìbà. Irú èyí tó bá ń fẹ́ ńbẹ lọ́dọ̀ wọn. Okòwò ń bẹ lórí kọ̀m̀pútà láptọ̀pù wà ra tiẹ̀. Kò tún kẹ́kọ̀ọ́ ìdókòwò lórí kọ̀m̀pútà láptọ̀pù. Gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́, ẹ̀yin akẹ́kọ̀ọ́, oníṣẹ́ ọwọ́, oníṣòwò, òṣìṣẹ́ ìjọba, gbogbo yín lẹ nílò kọ̀m̀pútà láptọ̀pù lásìkò yìí o. Tún gbọ́ o, àǹfààní san díẹ̀ díẹ̀ tún wà. Ó yà wọ́n náà máa bọ̀ ní Frank Communications tó wà ní Frank Complex 7 Okemeso Street, lẹ́yìn Unity Bank. Telephone 0906-123-3331 tàbí 0803-353-4200. Frank Communications, kọ̀m̀pútà láptọ̀pù tó dáa tó fi ní lọ́kàn balẹ̀. Ọ̀dọ́ wọn ló ti ríra.
3: Ọlọ́run alágbára tó ti ṣetọ́ láti nọwọ́ agbára ní ìlú Àkúrẹ́. Ìdí rèé tí ìjọ Disciples Interdenominational Ministry aka Christ Disciples Church fi pe gbogbo nípòjípò síbi 2026 annual convention pẹ̀lú àkòrí Vengeance Ẹ̀sọ́ Tasa. Ó ti pẹ́ tí ayé ti ń fi ayé rẹ̀ dábìrà bí bọ́ọ̀lù. Ọ̀nà àti jẹ ti ṣe rere ní ìgbéga lálùyọ́wádí gágá. Tó bá rí bẹ́ẹ̀, ìwọ gbogbo ni convention yìí wà fún. Sára ṣàṣà wá gbàdúrà láti jagun ṣẹ́gun kí Ọlọ́run ẹ̀sọ́ gba ẹ̀sọ́ lára wọn ọ̀tá rẹ̀. Àwọn ìránṣẹ́ Ọlọ́run tí Ọlọ́run yóò máa lò. Bishop Joseph Adébáyọ̀, Archbishop Dr. Elijah Taiwo Ọdẹ́rìnlọ JP, Prophet Akọ́mọlẹ́yìn Fọlọ́run Sọ, AKA Bàbá Ìlérí Àṣẹ, Pastor Mrs. Comfort Ọládèjì táwọn jẹ́ host. Níbi tí bàbá wa Prophet J. Ọládèjì tí àwọn jẹ́ General Overseer. Convention yìí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ kejì oṣù kẹjọ títí di ọjọ́ kẹsàn-án oṣù kẹjọ ọdún 2026. Àwọn àkókò yìí la máa pàdé. Aago mẹ́fà òwúrọ̀, aago méjìlá ọ̀sán àti aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́. Ibi ìpàgọ́ ni 125B 148 Oyemekun Road, Àkúrẹ́. Ìjọ Disciples Interdenominational Ministry ń pè ọ́ sí Convention 2026 torí Ọlọ́run ẹ̀sọ́ ti ṣetán láti gbẹ̀sán lára wọn ọ̀tá rẹ̀.
4: Looking for a place to build your future bright where knowledge meets purpose and dreams take flight? Welcome to Wesley University Ondo today, where excellence led the way. We've got the right path for you from the College of Social and Management Sciences, College of Natural and Applied Sciences, College of Environmental Design and Management, College of Agriculture, Food and Technology, College of Medical and Allied Health Sciences, College of Community Health Sciences, College of Nursing, College of Pharmacy, College of Education, College of Art, College of Law, College of Engineering, to the College of Public Health. Building leaders for tomorrow across every profession, undergraduate, postgraduate, subdegree, and

0: 88.9 FM. Awolu Solu Dero Pese.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, aráyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: ẹgbà mi ẹra mi kalẹ ọrọ kọ mi yi ma ti su mi ise lo pariwo ẹyin didun ara riro ẹ wo mo se mọ pe ko le mu ọkọ lo oko mọ ni o se suke suke da towo re le ni o da se kan sun lo ni
1: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gogun bile tawon okunrin n bere fun gba gbogbo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o kagu ẹyin didun ara riro afogede gede do ti ara danu logan lomo okunrin agbaduro to ti o si ma sise akori lodun lolufẹ re iwe atebo la fi pe lo re ajo nadak fun tedu gba o da lagu ara 24/7 aba make sure lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062653 oruko money janu omo 24/7 aba make sure gbogbo iga ijawa ija osi always guide me
2: Àwọn máa tẹ ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
3: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra iná ọ̀nà ni. Bí o bá jí, gbogbo ara máa ro mí. Tí iṣanra yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa ro mí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò orun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
2: ọdẹn tó ń fi wí àtẹ̀gbò sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí ẹ máa pe 0706460 6419 0706460 6419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹn tó ń fi wí àtẹ̀gbò ṣèwòsàn.
4: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kùn grammar school ní ìlú àkúrẹ́ bọ́yọ̀ fẹ́ bèèrè kankan bọ́ fẹ́ bèèrè onímọ̀ rẹ̀ kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419 kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa apẹ́ẹ́rẹ́ wo ni wọ́n náà ti ń rí ẹlòmíà máa rí pé tóun bá sùn báyìí tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọjẹ́ fóun torí gbogbo ara ni ó máa ro òun ẹlòmíà máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀ ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmíà ò lè dúró pé ẹlòmíà máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé bẹ́ẹ̀ lẹlòmíà máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já oúnjẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sùn rẹ̀ ìṣòro ni ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀ tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún lèmi á fi máa pé ẹ má jẹ́ awora wa nírẹ̀ ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ọ̀mọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419 nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò lè dágbé bẹ́ẹ̀ lẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde àfikọ́ mọ́ fà jáde tàbí kẹlòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀ bẹ́ẹ̀lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tìhun síwájú ni gẹ́gẹ́gẹ́ bí èpò òun fẹ́ ṣubú ẹ̀yin ẹwà àwọn bàbá wa ẹlòmíì wọn lọgọ́rùn-ún ọdún wọn lọgọ́fà ọdún pẹ̀lú sí àṣekára ẹlòmíì ń ṣiṣẹ́ àgbẹ̀ ẹlòmíì ń ṣiṣẹ́ ọdẹ bẹ́ẹ̀ sì ni ni won tun ma da ta kebe kebe se bi ewe ategbo yin na le won na lo nitori e mo fi lo ko ewe ategbo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu sayoro awon egwe ajise dada awon egbo ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ma ma ta kebe kebe na mo ma fi so pe ode ni mi ode ni baba mi eyi na ma pa wo ode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan ko si ni yo wa lenu ninu se ara wa be ni kaka oni yo wa lenu ninu egungun ara wa se bi ewe ategbo yin na la wa na lo iwa na wa janfa ni ewe ategbo lodo emi baba oke ogun ti ma wa ni number 4 Tudu Yamin Lane opposite Oye Mekun Grammar School ni ilu Akure ero bani soro mi re 07 64 60 64 19 07 64 60 64 19 alafi ara wo ni bi fi abia odigba
5: won tun bere won le salai ma panile rin lakoko apejopo itakuro sori la molebi mi O ti eda, o ti gbogbo won ni fe si ni mo nse. O na ni ami danimo mi ti se Maggi native jollof rice. Itowo ekan lasan, are kan ko si leyin e.
6: Maggi star ta se latara e wa soya, alubosa adu chili ati konofuru.
5: Onje ale ti dele, e ma bo jeje tabi ke ma wa rara.
6: Maggi star yo so gbogbo onje ta

0: best quality for lowest price.
1: Ilé ẹ̀kọ́ St. Catherine's Anglican Girls Grammar School ọ̀wọ́pẹ́ 70 years yóò lé téńté. Ọdúnmọdún ló ti kọ́ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ògún ló ti tinú ẹ̀ jáde látẹ̀yìnwá. Ọ̀nà tó ńlá máa gbà sí 78th Founders Day Celebration yóò máa kà sí àrà. Gbogbo ẹ̀ bẹ̀rẹ̀ láti Monday 27th of July 2026 tí ó fi gbẹnu lé Sunday 2nd of August 2026. Ìpàdé òbí àtolùkọ́ máa wáyé láago kan ọ̀sán Wednesday 29th of July 2026. Bọ̀bọ̀ wá di Thursday 30th of July. Aago mẹ́jọ òwúrọ̀ la máa ṣe medical check-up. Awareness Carnival ni ó tẹ̀lé láago mẹ́sàn-án àbọ̀ òwúrọ̀ ọ̀hún. A máa ṣàbẹ̀wò sáàfin ọlọ́wọ́ tìlú ọ̀wọ̀. Chapel Bishop of Anglican Diocese. School of the Blind àti Correctional Facility. Facility tó wà nílùú ọwọ́. Aago mẹ́rin ìrọ̀lẹ́ la máa ṣe chapter parade. Gbogbo adé Friday 31st of July. General meeting and election ló máa wáyé láago mẹ́jọ òwúrọ̀. Class set parade dídáago mọ́kànlá òwúrọ̀. Gbogbo àjọ̀dún gan wá di Saturday 1st of August 2026. Aago mọ́kànlá òwúrọ̀ la máa bẹ̀rẹ̀ títí dọwọ́ déré. Thanksgiving service ni ó wáyé ní school chapel. Ìyẹn ni Sunday. Bẹ̀rẹ̀ látago mẹ́jọ àbọ̀ òwúrọ̀ títí dọwọ́ Olúwa. Gbogbo èèyàn ńlá pè láti darapọ̀ mú wa bá wa ṣàjọ̀dún. Bí St. Catherine's Anglican Girls Grammar School ọ̀wọ̀. Skoga ṣe ń pé 70 years. Skoga Executives lolùkéde.

0: orí òkè takun ti jésù ní ìjọ all saints african ilẹ̀pá ìkàrí àkókò ti pé ogún ọdún tí ó bẹ̀rẹ̀ gbogbo èèyàn ẹ jẹ́ ká lọ dáwọ́ ìdùnnú fún oníbú ọrẹ. Lọ́jọ́ kéje oṣù kẹjọ 2006 lọ́dún náà fìdí ìsọjí orí òkè takun ti jésù lélẹ̀ tí ó sì ń wáyé ní ọjọ́ mẹ́ta àkọ́kọ́ tí ó bẹ̀rẹ̀ oṣù láti ọdún náà. Ọlọ́run sì ń ti ràn yín lẹ́yìn pẹ̀lú iṣẹ́ àmì àti ìyanu. Mo ti wá pé ogún ọdún tí a fúrúgbìn ti fúrúgbìn ohun rere ní all saints african church ìlẹ̀pá ìkàrí àkókò tí irúgbìn náà sì ń sun ọ̀pọ̀lọpọ̀ èso ohun rere tí ilẹ̀ náà sì ń mú àsunkun rẹ̀ jáde wá. Gbogbo èèyàn jẹ́ ká lọ síbi ayẹyẹ ogún ọdún ìdásílẹ̀ orí òkè takun ti jésù ní all saints african church ìlẹ̀pá ìkàrí àkókò tí yóò bẹ̀rẹ̀ ní Monday 3rd Wednesday 5th August 2026. Aago mẹ́sàn-án àárọ̀ ni orí òkè takun ti jésù yóò máa bẹ̀rẹ̀.
1: Pẹ̀lú àkòrí tí a pè ní.
0: À ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí ó jẹ́ olóòótọ́.
1: Thanking God for his faithfulness.
0: Psalm 106 verse 1.
1: Àwọn oníṣọ́jí tí a máa bá pàdé
0: ni. Venerable VA Ọ̀pálẹ́yẹ.
1: Venerable AO Olúṣakẹ́.
0: Venerable Julius A Adéyẹmọ.
1: Àti ọ̀pọ̀ ìránṣẹ́ Ọlọ́run mìíràn.
0: Wọ́n bá Jésù pàdé níbi ayẹyẹ ogún ọdún yìí.
1: Kí a sì dá ìkógun rẹ padà fún ọ ní orúkọ Jésù.
0: Right Reverend J.O.B. Ibadan J.P.
1: Bíṣọ́ọ̀bù ilé àkọ́kọ́ ni olùgbàlejò àgbà.
0: Venerable J.A Adéyẹmọ ni olùkéde lórúkọ ìgbìmọ̀ àjọ̀dún.
2: Afẹ́ Babalọla Multi System Hospital tún ti gbé àǹfààní bántàbántà dé o. Ó yá ẹjẹ́ ká dọjà àǹfààní ẹ̀. Èyí ni láti fi tó yín létí wípé bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹta oṣù kẹjọ títí di ọjọ́ kẹrìnlá oṣù kẹjọ ọdún yìí ni àyẹ̀wò ọ̀fẹ́ yóò máa wà fún tọmọdé tàgbà ní Afẹ́ Babalọla Multi System Hospital Adó Èkìtì. Kò tán síbẹ̀ o, àǹfààní ọkọ̀ ọ̀fẹ́ láti máa gbé àwọn tó bá fẹ́ wá fún ètò ìlera ọ̀fẹ́ yìí yóò tún máa wà láti Matthew Junction Adó Èkìtì lọ sí ilé ìwòsàn Abuad. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ ààrẹ Afẹ́ Babalọla fún àyẹ̀wò ìlera ọ̀fẹ́ yìí àti pípèsè ọkọ̀ ọ̀fẹ́ láti gbé àwọn tí wọ́n fẹ́ wá sí ilé ìwòsàn Abuad fún àyẹ̀wò ara wọn. Ọjọ́ kẹta oṣù kẹjọ ni ètò yìí yóò bẹ̀rẹ̀, yóò sì parí lọ́jọ́ kẹrìnlá oṣù kẹjọ ọdún yìí. Ètò àyẹ̀wò ìlera ọ̀fẹ́ ní Abuad Multi System Hospital a ó jọ jàǹfààní ẹ ní. Olùkéde ìgbìmọ̀ aláṣẹ Abuad Multi System Hospital Adó Èkìtì.
3: Ó máa ṣe ilẹ̀ ìjẹniya.
4: Ha! Ó mà ṣe o. Ikú pagbe bí ẹni tí ò dáró. Ikú pàlùkò bí ẹni tí ò kosùn. Ikú yìí ló pàpà wá mú ìyá wa lọ. Late Mrs. Cecilia Mojisola Oṣùmọ̀. Màmá lo 90 years láyé òṣì àtẹ̀ṣẹ̀ yìí. Kíkú tó wá wọlé mú màmá wa lọ láàrin wa o. Èyí ló mú kí gbogbo ẹbí àti ìdílé Oṣùmọ̀ àti Ọbádámilọ́lá fi ń kéde ètò àṣekágbá ayẹyẹ ètò ìsìnkú màmá wa.
5: Wednesday 5th August 2026
4: ni jíjó àjàbú ẹ̀.
5: Màmá káàkiri ìlú
4: Ọ̀wọ̀-Madẹ̀.
5: Láago mẹ́wàá òwúrọ̀ 10 AM
4: ní number 9
5: Arúwàjoyè Street.
4: Ọ̀bọ̀wádìí ni
5: 7th of August 2026
4: ni a ó lọ gbé ara màmá
5: ní ilé ìgbókùsí St. Louis Catholic Hospital.
4: Ọ̀wọ̀
5: lọ sí ilé wọn
4: tó wà ní
5: Agunká Òkè Ògún.
4: Ọ̀wọ̀
5: láago mẹ́wàá òwúrọ̀.
4: Lọ́jọ́ yìí bákan náà ni
5: ayẹyẹ
4: àṣálẹ̀ orin ìsìn
5: ìdágbére orin onígbàgbọ́
4: Christian Waking.
5: Láago mẹ́ta ìrọ̀lẹ́ 3 PM
4: ọ̀bọ̀wádìí ni
5: on the 8th August 2026
4: ètò ìsìn ìsìnkú
5: ní ilé ìjọ
4: Salvation Army Corps
5: ìsá ìpín ọ̀wọ̀
4: ní aago mẹ́wàá òwúrọ̀
5: 10 AM
4: kété lẹ́yìn yìí
5: ni a ó
4: lọ sin
5: màmá sí ibi ìkẹyìn
4: ayẹyẹ wẹ̀jẹwẹ̀mú àti
5: gbígba àlejò
4: ohun ijó ẹni ọmọ sí
5: ní pápá ìṣeré
4: ilé ìwé Adédèwé
5: nursery and primary school
4: Òkè Ògún.
5: Ọ̀wọ̀
4: ọmalúgbòròkọ Naisa
5: ọmalúgbòròkọ
4: Adagunyọyọ
5: ọmalúgbòròkọ Yerúmẹ́yú
4: àgbàrá ògbòròkọ
5: ògbòròrin paroko sí Akínlàbí
4: Akínlàbí Rúnmuche
5: Omuche Kókó Chẹ
4: Ayamalu Pẹ̀mẹ̀
5: Ajọ̀dán Àgbòsanra
4: Ayamalu Pẹ̀mẹ̀
5: Erindu Pẹ̀mẹ̀ Naja
4: Ayamalu Pẹ̀mẹ̀
5: Ọmachugbẹ̀ Chaiyoro
4: Ayamalu Pẹ̀mẹ̀
5: Apagbo
4: Wẹ́rú
5: Mabuhunjẹ
4: ọmọ Erèwà Yídà
5: ọmalu Rere Àwòdù Rara
4: ọ̀kan baba ti wa ọ̀kan baba ti wa
5: ọ̀kan Eki baba ti wa
4: ọmọ Amúpòpò Malẹ̀ Rẹbẹrẹbẹ
5: ọmọ Akin
4: Ọlọ́fẹ́ Déjì ọkọ̀ òun
5: ọmọ Jíngbẹ̀ Dálẹ̀ Ìyá
4: ọmọ Arúwo Dọ́fẹ̀ Lásí
5: ọmọ Máìjáde Gbálẹ̀ Sọ́gọ̀dẹ̀ Gbéwà
4: ọmọ Lípẹ̀tẹ̀ Sì Yọ̀gùn Lẹ̀yà Ẹ̀wò
5: Gbẹ̀múlẹ̀rẹ̀ Májàre o
4: Báláwo rẹ bẹ́ ti yẹ
5: Gbẹ̀múgbàtẹ
4: Dagodẹ o
5: Odìgò mú ọjà
4: Iwájú ẹ̀sán
5: Lẹ́yìn ẹ̀sán
4: ọmọ Mama Sùngbà Gbẹ́gẹ́gẹ́dẹ́
5: ọ̀ngọ̀
4: ọmọ Ẹ̀túnrí Toko o
5: Èmi
4: Aya
5: ọmọ ẹ̀
4: Mrs. Ọláyinka Aya James Ìbídàpọ̀ Oṣùmá Jọbẹ̀
5: òun fi
4: Dọ́ọ̀báhun mú òkú
5: Iyọkọ̀
4: ń kéde o.
6: Dragon
7: Abalajẹ
8: tí gbogbo àwọn àgbẹ̀ fi yẹ Dragon Super láàyò gẹ́gẹ́ bí ojúlówó oògùn pakopako
9: ìyẹn láì ní mú wàhálà tàbí
10: ìpalára fún gbogbo nǹkan àgbẹ̀
11: èyí tí a bá gbìn
12: bíi àgbàdo
13: kòkó iṣu
14: kùkúmbà
15: watermelon
16: tomato
17: àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
18: Iṣẹ́ tí Dragon Super ṣe ó lékeka.
19: Abalajẹ tó fi wá jẹ́ wípé
20: gbogbo àwọn àgbẹ̀
21: Dragon Super
22: òun ni wọ́n yẹ láàyò
23: lákòókò tá a wà
24: yìí. Àbátúpa ní Dragon Super
25: ló máa pa gbogbo koríko tá a bá fi fín.
26: Tá a bá wá kíyèsí wípé
27: ike Dragon Super ti yà
7: yàtọ̀ sí ti tẹ́lẹ̀.
11: Ẹ má lọ dá òtún ẹ̀.
7: Iṣẹ́ tó ń bẹ nínú Dragon Super Jagunlabi Gbàǹkọ́gbìn tẹ́lẹ̀ ló ń bẹ nínú Dragon Super eléyìí tẹ́ ẹ máa rà lọ́wọ́lọ́ báyìí.
11: Dragon Super tún ti wá mú kí wàhálà àwọn àgbẹ̀ dínkù.
7: Ẹ lè rí Dragon Super rà léyìíkéyìí ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn pakopako ìyẹn jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀lú ẹ̀ lò. 08118910336
6: tàbí
12: 08118910234. Fún inú kíkún, inú kíkún, inú rírun aya títa, Antacid suspension lẹ́rọ pẹ̀sẹ̀, Belura.
13: Macflex Antacid Suspension. Binu ba nkun taya nta yan. To fe dabi eni pe nurun ni. Eleyi le sokunfa ki se ojo ma lo dede. Be, ara to ba lokun ti o so jojo. Idiwo kankan o ni si falara lati sise ojo e. Bonje o ba tete sasipo ropo. Dogbinrin ni gbogbo ara o ri. Niru asiko yi, nlo nilo Antacid Suspension. Macflex Antacid Suspension gangan. Lase fun ailera inu gbogbo. Lati fo gedegede ara danu. Ati lati mu alaafia ba aya ti nta ni. To ba kemi pe nu nlo. Tabi aya nta o. Macflex Antacid Suspension. Ini ko gbelura leyin onje loju ise tabi lakoko. Tinu rirun ati aya ti ta ba nwaye Macflex Antacid Suspension nloro kan wa si tura worowo Macflex Antacid Suspension egbogi ta se lati le ise Biomedical Limited lona imototo ba ipado ba se leyin ojo meta lo ri dokita re o
12: Antacid Suspension lero pese belura
14: Biomedical Limited effective affordable reliable
15: agbara lorun ko ti yi pada agbara bi ti igbani iyanu bi ti igbani ise ami bi ti igbani Okay, Obere Miracle Crusade. Tí o ma wáyé nínú ìjẹ́rú Constellation and Liberty Bible Church behind the Redeemed Christian Church of God, Ìfẹ́sowọ́pọ̀ Community. After Mother's Pride.
16: Ìsọjí náà yóò máa bẹ̀rẹ̀ ní ọgbọ̀n ọjọ́ oṣù keje tí ń ṣe ọjọ́ Thursday.
15: Títí di ọjọ́ kejì oṣù kẹjọ nínú ọdún 2026. From Thursday 38th July to Sunday 2nd of August 2026.
16: Níbi tí Ọlọ́run yóò ti lo ìránṣẹ́ rẹ̀, Evangelist Wálé Adélẹ́yẹ àti àwọn ìránṣẹ́ Ọlọ́run mìíràn.
15: Àfọ́jì yóò ríran.
16: Ara yóò rìn.
15: Àdì tí yóò gbọ́ràn.
16: Owó kò ṣeé ṣe ni Ọlọ́run á mú kó di ṣíṣe.
15: Ìwọ máa bọ̀ pẹ̀lú gbogbo ìṣòro rẹ.
16: Olúwa yóò fi agbára ìyanu rẹ̀ wá lẹ gbogbo ìṣòro ayé.
15: Ago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ ni ìsọjí yóò máa bẹ̀rẹ̀ ní ojoojúmọ́.
16: Tí ó máa wáyé nínú ìjẹ́rú Constellation and Liberty Bible Church behind the Redeemed Christian Church of God, Ìfẹ́sowọ́pọ̀ Community. After Mother's Pride.
15: Jésù ń dúró de ọ láti yanjú ìṣòro rẹ.

0: ká máa yọ̀ ká máa jó.
1: Ọ̀kadé 2026 ló wọlé dé wẹ́rẹ́.
0: Ṣé ọdọọdún là ń rorógbó? Ọdọọdún là ń rọ́ mobì lórí àtẹ. Èyí ni alákòóso àti àwọn ọmọ ilé-ìwé àkókó Southwest Local Government Nursery Primary School tó wà ní Rest House lọ́kà àkókó. Fínkí Kábíyèsí, Dr. Yusuf Adébórí Adéléyẹ, OON. Ìnànà kúùkù Ọ̀ṣọ́kó Èkìtì Ṣọ́kọ́ àkókó. Olúbaka Paramount Ruler of Ọ̀ka Kingdom àti gbogbo àwọn ọmọ Ọ̀kàrúfẹ̀ Jálé Jákó. Ìpè àkú ọdún àkú ìyẹ̀dún. Ọ̀kadé 2026. Ilé-ìwé àkókó Southwest Local Government Nursery and Primary School tó wà lẹ́bàá panápaná tẹ́lẹ̀ ti gbẹ́wò ọ̀tún wọ̀ lábẹ́ ìṣàkóso tuntun tó wá balẹ̀ kàǹkà sórí òkè téńté ní Rest House.
1: Ìwọ̀nrìn
0: ọ̀kà àkókó. Wọ́n fi àsìkò yìí kéde ìgbaniwọlé sí KG nursery àti primary.
1: Ẹ mọ̀mọ́ yín wa
0: kó kẹ́kọ̀ọ́ gboyè sóríire kó wá di àmúyangàn fẹ̀yìn òbí lọ́la.
1: Lẹ́ẹ̀kan sí
0: akú oríkádún ọ̀kadé 2026.
1: Àṣeyí ṣàmọ́dún.
0: Àṣàmọ́dún ṣe mí tọmọtọmọ.
1: Ọdún yìí kò ní jáṣe mọ fún gbogbo wa láṣẹ ìdùmọ̀ rẹ̀.
0: Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀.
1: Ọ̀kàrúfẹ̀ òun pẹ̀rùkù má gbé.
0: Àríyè.
2: Dem say monkey smart na because three near. But now monkey will jump past the eye they quick see.
3: Don't call me auntie.
2: This Big Brother Ninja Season 11 go hot past pressing iron. Now only the biggest moves go make I see you. Everybody come show themselves.
4: Yes, sir. Now 247 drama for Big Brother Ninja Season 11. Sharply recharge your decoder. Make you not for miss anything, oh. All the bass boats they show for GoTV Channel 49. You still feel follow happenings with GoTV Stream if you day road. Headline sponsor, Bet Power. GoTV. Love it.
5: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, aráyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
5: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: e tun ku dede woyi eyin eyan wa nibi gbogbo ti e tin la nfani lati mo gbo wa e ka bo sori akanse eto ni ikanni ta wa yi e tun ba wa sun idi radio yin tori pe eto yi yo se yin la nfani pupo pupo papa julo ninu idile yin ile ise ton se gbogi 24/7 aba mixture awon na ni won se onigbowo eto yi ti won si ni ka mo gbara wa nimoran ka mo soro isiti funra wa ka si mo towo tin do wa bo abi aso se bi yoruba bo won ni eni to ba dake bayi o na ni tara re ba dake ni koro mo wa di idile to tin toru tele to wa di nti nyapon yanrin sele nbe awon kan ni won fi oro ni won fi to wa leti ta si wo wi pe ka fi gbara wa nimoran ka si fi si odi won ile aye wa idile kan to ti n toro tele laarin oko ati yawo biri o na loye lo wa bere ni je pe yanpon yanrin o n sele laarin won ase inu yawo yi ko do si bi oko re bo se ti mo se o ni ko soju se re bo se to ati bo se ye oloko ohun o se to ko soju se re bo se to ati bo se ye ninu ile depo ko pe oko re sakiyesi ki won dijo wa ojutu si isoro to n koju won yi ko se be depo ko gbe igbese pelu oko re nse lobirin yi lo ba na se sita amo ko pe ko jina ibe na lo ti gbe jombo wale to si ko bara re sadede lo bere si nru to si bere si nbe ibi ti won ti nbe kiri ohun ibe lo ti wa jewo wipe e dakun e ba nbe oko mi e si ba nso pe ko dariji mi tori mo ti se lo ba bere si jewo ibi to rin si ateni to ba dore e koko ase eni to ba dore e koko yi ko fe fun re rara eleyi un ohun to fe lo lara re lo nwa kiri o wa di pe obirin ohun o ge ka ba mo je nigbeyin esi ma wi pe yoruba ni abamo bayi o na ni gbeyin oro kọlọrun oba ko ma je ki abamo ko gbeyin oro gbogbo wa eyi ni ile ise to wa nse gbogi 24/7 aba mixture la fi wa ngbara wa niyanju wi pe iwo yawo to ba mo wi pe oko re o se daada to ninu ile gbiyanju ke ejo wa ojutu si ona abayo ni ki se wi pe awon nbeta ana seta o na lo le jona abayo iwo na gbiyanju ko ra egbogi 24/7 aba mixture ko ra foko re ko bere si ni ta kebe a nje n to dun a mu n to dun elomi wa ko le bere mu nkan le mo be elomi wa ko le ririn seju marun yo ti ma fowo le badi gbogbo awon nkan ta nje dedun dedun yi to sakoba fun ago ara wa laye atijo awon baba nla wa ti won ba je nkan dedun o lawon egbogi ti won fi mo koju e awon egbogi na la wa po papo sinu 24/7 aba mixture lati mo je iwulo fun gbogbo awon eyan o wulo fokunrin o wulo fobirin o wulo fomode be lo wulo fun agbalagba e si wa mo wo egbogi ta n soro re yi ko lo tinu rara omi ponbele na fi se ajo NAFDAC si fontelu iwo na lo ra loni tori pe ija wa ija osi always guide ni won ni ko guide ara re e je n koko doke lo na mo si n pada abo e ku kale
1: baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo n pariwo eyin didun ara riro e wo mo se mo pe ko le mu oko lo opo mo ni o se suke suke da towo re le ni koda ti e kon sun lo ni
2: aba aju ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gbogbo bile tawon okunrin bire fun gba gbogbo akanse gbogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o ka gbo eyin didun ara riro afo gede gede jo ti ara danu logo lomo kòrí agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbò ara 24/7 aba make sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ nàìjíríà ẹ máa pe 091-60-62-6253 091-60-62-6253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 aba make sure gbogbo ìgbà ìjà wà ìjà òsì always guide me.
0: Bẹ́ẹ̀ni ìjáwà ìjà òsì always guide náà ni ṣe wá rí gbogbo ẹ̀yìn tí ẹ bá fẹ́ jẹ́ alágbàtà fún lè iṣẹ́ tó ń ṣe gbogi 24/7 aba mixture yìí nọ́mbà yìí òun náà ni kẹ́ ẹ mọ̀ pé 091-60-62-6253 ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 091-60-62-6253 tó ó tún dìgbà míì náà tá a tún mọ̀ pàdé ire o
3: lọlọwà ni omi àlọ
4: ó wà ní omi àlọ
3: padẹjù ni omi àlọ
4: ó wà ní omi àlọ. tó yìí la fi ń kí gbogbo àwọn èèyàn tán wà lórí ìjókòó àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
5: Ẹ tọgbẹ́ ìyàwó láyọ̀.
6: Ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
7: Kí ló ṣẹlẹ̀?
6: Kí wọ́n tó so wá pọ̀ ǹjẹ́ o rántí pé òṣèlé rí tẹlifíṣàn fún mi fìríjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ̀ ní 2026.
4: Ẹ ní tòótọ́
6: kájà sọ pé ò tí ì rẹ̀ wọ́n àbí.
4: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDK wà.
7: Èmo ló tún jẹ́ CDK báyìí.
4: Bẹ́ẹ̀ ni o CDK ẹ lè ra fìríjì yín ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
6: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí.
4: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
6: Olùṣọ́ àgùntàn ẹ sọ wá pọ̀.
4: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
8: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, Lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado-Ekiti. Ẹ lè pe
9: 0707-484-3351. Yeah.
10: Felicitation. Emi His Royal Majesty Obaja Sir Akiso won Okorisa. What the Olu pe afayagbe Olu of Jiro Kingdom timi fi yo pelu dede ma obi nla tule to ko.
11: Ajuteri mu sisi.
10: Ona elehe yi ijoba.
11: Ondo State.
10: Na be isakoso gomina wa.
11: Lokori ori mi san aida to wa sin wa.
10: 1000 concrete walkway
11: and stone jetty.
10: Ati bi bere ona elehe omure.
11: 3000 concrete walkway
10: and stone jetty.
11: Eyi ra waye ni
10: ojo abameta ojo kine osun kejo odun 2026
11: ni ago mejila ohun.
10: 12 noon.
11: Na ti owo Olola gomina wa.
10: Honorable
11: Lucky.
10: Ori mi san aida ti wa.
11: Àwọn ọ̀nà lílálílá.
10: Ìyá mi retí níbẹ̀.
11: Ẹ o.
10: Alága àjọ Supadec Honourable B. Iporoyin.
11: The Commissioner for Infrastructure Ladder Housing.
10: Engineer Ayọ̀nìdé
11: Ọláwọlé.
10: The Executive Chairman of Ìlàjẹ́ Local Government.
11: Honourable Marius Orípanyára.
10: His Royal Majesty.
11: Ọba Andẹ́rù
10: Kọláwọlé.
11: Ikú ẹ̀sán di Olúbákin first
10: of Obilakin.
11: Ọlọ́run Ìlàjẹ́ Agbèdèdè wa.
10: Bẹ́ẹ̀ tí ìrìn kankan
11: mọ Astikọlu.
10: His Royal Majesty.
11: Ọba Jackson Akinsọ̀wọ́n
10: Okorisa.
11: Ó dì wọ́n lú òpé àfàyàgbà.
10: Olú ti jìnrì wò. Kíndọ̀ àwọn ni olùkéde.
12: Rere wà lájẹ́ ìlàjẹ́ káyọ̀. Rere wà lájẹ́.
13: Dem say monkey smart na because of three near. But now monkey will jump pass eye the quick see.
14: Don't call me auntie.
13: This Big Brother Ninja season 11 go hot pass pressing iron. Now only the biggest moves go make I see you. Everybody come show themselves.
15: Yes sir. Now 247 drama for Big Brother Ninja season 11. Sharply recharge your decoder. Make you not for miss anything. Oh, all the gas goes they show for Go TV channel 49. You still feel follow happenings with Go TV stream if you dey road. Headline sponsor Bet Power. Go TV. Love it.
12: Rere wa laje, rere wa laje.
10: Felicitation.
11: Awa igbimo loba loba ti ijoba ibile laje na be akoso.
10: Kabesi His Royal Majesty.
11: Oba Olusegun
10: Akinyomi,
11: the Amakwetu of my kingdom.
10: Chairman
11: Ilaje Local Government Council of Obas.
10: Timi fi talk and yo pelu dede
11: omo obi nla
10: tule toko.
11: Mu sisi ona elehe
10: ijoba Ondo State na be isakoso gomina
11: wa Lucky Orimi
10: Ayedati wa sin
11: 1000 concrete walkway
10: and stone jetty.
11: Ati bibere ona elehe omure
10: 3000 concrete walkway
11: at stone jetty.
10: Eyi ra waye ni
11: ojo aba meta ojo kine
10: osun kejo odun 2026
11: ni ago mejila on
10: 12 noon.
11: Nati owo Olola gomina wa
10: Honorable
11: Lucky Orimi San Ayedati wa
10: awon one lila
11: iya mi reti ni bere
10: o alaga ajo Supadec
11: Honorable Iporoyin
10: Commissioner for Infrastructure
11: Ladder Housing
10: Engineer Ayọ̀nìdé
11: Ọláwọlé
10: the Executive Chairman
11: of Ìlàjẹ́ Local Government
10: Honorable Marius Orípanyé Ara
11: His Royal Majesty
10: Ọba Andẹ́rù
11: Kọláwọlé
10: Ikú ẹ̀sán
11: di Olúbákin
10: first of Obìnlá Kingdom
11: Ọlọ́run Ìlàjẹ́ Agbèdèdè wa o
10: ẹ ti ri nkankan
11: mo as ti
10: come
11: Ọba Olúwafẹ́mi Mudé Adémú di Ọdọ́ka of
10: Obì Ọgbàrò Kingdom
11: awon ni olukede
10: ko awon oba alade ti ilaje
16: Baba ẹgba mi ẹra mi kale ọrọ ko mi yi ma ti su mi ise lo npariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se sukesuke da towo re le ni koda se kan sun lo ni
2: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gbogun bile tawon okunrin bire fun gba gbogbo akanse gbogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo tinu rara o kagu eyin didun ara riro afogede gede doti ara danu logo lomo ya ba duro to ti o si ma sise akori lodun lolufe re iwe atego la fi pelu re ajo nabda ki fonte dupa o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062 6253 0

0: mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà láàtún wá tà fún yín. Ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ ti wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pápánbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ. Àǹfààní tí a fún àwọn èèyàn ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá. Tó bá jẹ́ pé ọ̀sẹ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn. Tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú sí di kí ó máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ rà yìí wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn. Kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o. Tí wọ́n yá mo ra mattress lọ́wọ́ mo wá wò pé ok mo fẹ́ ra gas cooker ẹ lè mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tẹ́lẹ̀ mo sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan sì di kẹ̀ wà fún yẹn. A fa àwọn èèyàn láǹfààní pé ẹ lọ wárú mọ́tò tó wù yín
1: o.
0: Kẹ wá sọ fún àwa káwo wa lọ bá yín sanwó rẹ̀. Torí a ní ẹni tó bá fẹ́ ra mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months. So tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú sí di kí ó pé ẹni tó sanwó kí oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú eléyìí serious a jẹ́ pé ó níbìkan tó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbáyé gbádùn. Mo ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni màá dẹ̀ ra mọ́ san díẹ̀ díẹ̀ mo lè mọ́ san 20,000 ní oṣooṣù tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún sí di kí ó dẹ̀ palẹ̀ washing machine wó gbòógbà fún mi màá tún máa sanwó lọ ṣe bẹ́ẹ̀ tí má sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀ ni. So tó bá dẹ̀ yẹ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà màá ti rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lẹ́nu láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjì láàádọ́ta that is 48 weeks tí n bá mọ́sẹ̀ mẹ́jọ tí n bá ti san ọ̀sẹ̀ kíní kejì kẹta kẹrin sí di kí ó mọ̀ pé ẹni yóò níbi tí owó ti ń jáde a gbé ọjà rẹ̀ fún yóò dẹ̀ tún máa sanwó lọ. Nǹkan tí sì di kẹ́ wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibìkan ní Nàìjíríà a lè ra ọjà o. Gbogbo ibi tẹ́ ẹ bá máa gbé Nàìjíríà tẹ́ ẹ bá ti béèrè fún tẹ́ ti download app wa lórí Play Store tàbí App Store CDCARE tẹ́ bá ti download ẹ̀ tẹ́ forúkọ yín sí tẹ́ fi phone number yín sí ẹ ti rán àwọn èèyàn wa tí ó ti mọ kí yín káàbọ̀. CDK ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o. Gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ ti ṣe. Tẹ́ bá ti ń download app yẹn bá ayé tẹ́ mọ̀ fi owó yín sí ẹ mọ̀ rí ń bẹ̀ bó ṣe ń wọlé bó ṣe ń jáde. Àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí app yẹn tẹ́ bá ti download àbí kẹ́ chati lọ́fẹ̀ẹ́ kò síbi tẹ́ lè wà.
2: Ọ́fíìsì nígbà tó jẹ́ pé ní ẹ̀pẹ̀ká káàkiri.
3: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station ládojúkọ Fetoti Pharmacy Olúwatoyin Quarters Àkúrẹ́. Ẹ lè pe 0707-454-2995.
2: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ wẹ́rẹ́ yẹn gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbó míì tó jẹ́ pé ẹ ti ń rò ó wípé bó lẹ ṣe ṣe báwo ni kíní àwọn ṣe bọ sí ọ̀nà náà rèé ẹ tẹ̀lé wọn CDCARE ó dìgbà kan náà ẹ ṣeun.
3: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station ládojúkọ Fetoti Pharmacy Olúwatoyin Quarters Àkúrẹ́. Ẹ lè pe 0707-454-2995.
4: CDCARE there for you.
5: Àtútù arére o.
6: Ìlera kálukú ló bàyẹ kó máa ṣáájú ohun gbogbo lásìkò tá a wà yìí.
5: Torí ẹ ní ìjọ Citadel of God Almighty.
6: Koga
5: láti orílẹ̀-èdè Amẹ́ríkà.
6: Ti wá gbé ìwòsàn ọ̀fẹ́ kalẹ̀ sílùú Àkúrẹ́.
5: Jẹ́ pé owó bàǹtàbàǹtà owó iyebíye ni wọ́n fi kọ́lé ìwòsàn náà.
6: Tí wọ́n sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí.
5: Fún àyè

0: Abomination láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-6253 Orúkọ ọmọ Nìjánu ọmọ 24/7 Abomination. Gbogbo ìgbà ìjàgbá ìjà òsì. Always guide me.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, aré kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: Life is exciting on Adaba FM.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ààrẹ kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a sè

0: alo lokuta community apomu ondo road lakure o si se emperor hill city agbaju alade danrin bakan na ni won lawon le to po si pinle ekiti ni king scott ati emperor flourish city airport road lado ekiti e te ba tin fe nbe ni ke to ka si lesi wa ala kankan le ba don le don le emperor yo homes and properties number 34 iromu street opposite eco bank arakale ati number 2 obanla junction nilu akure n office won wa fun ekurere alaye ati badewopo e ma pe won sori 0813 0659233 tabi 0806 734 6645 Emperor Yo Homes and Properties ibi irorun fun gbogbo eni fe ra le kole ayo
1: be ni ojo ayo mi tun la tun wole si lose yi mo ki gbogbo awon onina wo pin ose yi pe aku ojuba ayeye tose yi lagbara olorun mi wa tun se ose yi yo sose to po laye o lati le se Emperor Yo Homes and Properties ni mo ki yin pe e carbon sikon ni adaba 88.9 fm lori eto ti a ma mu wa se ti gboyin lojo mejo mejo ti le ise wa ti won se agbateru re ki la se le ise wa ona ni pe ka tale ka ba ni kole bakan na la lawon ile gbogbo ti ati ko sile ti a nta lori sirisi on la se ni pe keyin na darapo mo wa lori ero yi ba se nsoro eje ki baba ko pe iya mama e pe awon oko yin kan sumo wa nto sibi ka jo gbo ore ofe ati anfani to wa nle fun yin e pe ero 0813 065 9233 awon ni ero to wole tarata si le se Emperor Homes and Properties 0813 065 9233 olu le se won be ni number 2 obanla junction ni idojukoju ile epo MRS ni Obadeshida road ni ilu akure o ba si je pe number 34 iromu street ni idojukoju eco bank ni arakale le ba lo loke pete si ti won se POP materials ni isalebe odi ọbẹ náà nìyẹn wọn ní ilẹ̀ sí Emperor Royal City and Park tó ń bẹ ní àpọnmu olókùúta community ní Ondo Road nílùú Àkúrẹ́ bákan náà àwọn náà ló tún ní Emperor Sun City tó ń bẹ ní àpọnmu bákan náà tó bá jẹ́ Emperor Hill City ní àwọn náà ní ilẹ̀ tó ń bẹ ní àgbájọ bákan náà wọn ní estate ńlá sí àgbájọ gbogbo ẹ̀yìn tó jẹ́ pé ẹnífẹ̀ẹ́ sí láti ra ilé nínú estate wa ẹyin tẹ ẹni fẹ si láti gba ilé ní estate wa bákan náà a tún ní ilẹ̀ sí Emperor Golden City ní ìlaramọ̀kí tẹ ẹ bá ti débẹ̀ ọbẹ̀ nìyẹn Emperor Flourish City àti King's Court ilẹ̀ ọba ìyẹn wà ní Airport Road nílùú Adó-Èkìtì nípínlẹ̀ Èkìtì Luxurious Residence and Resort níbi ìgbafẹ́ tí a ní sí Ondo Road tó jẹ́ pé tí ẹ bá ti bíṣẹ́ dé ẹ fẹ́ pàdé àwọn oníṣẹ́ tí ẹ̀jẹ̀ fẹ́ dòwòpọ̀ tàbí pé ìwọ náà fẹ́ lọ fojú ẹ̀ rí àwọn èèyàn gidi tó jẹ́ pé ibi tí wọ́n ti ń gbafẹ́ ìwọ náà wàá darapọ̀ láti gbafẹ́ ńbẹ̀ kí ìwọ náà jókòó kó discọ́sì bísínẹ́sì gidi tí ó máa yé tiẹ̀ náà tẹ̀síwájú ìṣẹ̀lẹ̀ olókogóró lèèyàn ti ń discọ́sì bísínẹ́sì táyé fi ń tẹ̀síwájú ibi ìgbafẹ́ tátẹ́gùn mọ̀ fẹ́ sí ọ lórí gbogbo ọpọlọ tó ti fi ṣiṣẹ́ tí hard disk ẹ ti gbóná yẹn gbogbo ẹ̀ látẹ́gùn ò fẹ́ sí tí ó tutù padà tó lọ́kàn àti ronú nǹkan gidi 0813 065 9233 ńlójú òpó tí ẹ lè máa pè sí 0813 065 9233 ńlójú òpó tó wọlé sí iléeṣẹ Emperor Yo Homes and Properties níyí adébáyọ lórúkọ tèmi ò mo kí n pé ẹ káàbọ lórúkọ àwọn lọ́gàálọ́gà níkànnìta wà ọ̀gá wa martins ayọ̀lá akínyípe ẹ̀ṣẹ̀un gan-an ni jùmọ̀kẹ́ ọmọ́tọ́ṣọ́ akínyípe ẹ̀ṣẹ̀un gan-an ni lórí ètò yìí bákan náà gbogbo àwọn akéde ètò fún ti sáà àti gbogbo àwọn tí ń bẹ ní ẹ̀ka ìgbóhùnsáfẹ́fẹ́ àwọn amojú ẹ̀rọ gbogbo yín pápátá náà la kípe ẹ̀ka bọ̀ lórúkọ àwọn lọ́gàálọ́gà ní iléeṣẹ́ Emperor Homes and Properties la kínyípe ẹkú iṣẹ́ àtàárọ̀ gbogbo àwa onínáwó lópin ọ̀sẹ̀ yìí ẹ jẹ́ sáré já wa sí kinní kan lópin ọ̀sẹ̀ yìí ká mọ bá ṣe ná owó bá ṣe túra lẹ̀ lójú agbo túbú léjèrè òde ẹlòmíì gàgàgà gàrúgántà gàrúgántà ntí ò tó tẹlòmíì ò tó ní ọmọ dáwọlé tó bá ti lójú agbo ṣe ní ọmọ ṣẹwọ sáwọn aṣẹwó ọyá bọsibí fún mi ní 50k bó ṣe náwó lọ orí ẹ̀ tó máa wú bí ṣe ń gba bẹ́ẹ̀lì 500 naira ní ọmọ gba bẹ́ẹ̀lì 1000 naira àṣẹyìnwá àṣẹyìnbọ̀ tí ó bá transfer owó ti tán nú àkáǹtì bó ló ṣe ra búlọ́ọ̀kù bó ló ṣe ra yanrìn bó ló ṣe fẹ́ ra lẹ̀ ṣùgbọ́n orí ọ̀fẹ́ wa ń bẹ fún gbogbo èyí tẹ́ bá bá lè ṣe Emperor Yo Homes and Properties dòwòpọ̀ ní wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ kéékèèké ní térétéré tí sùn dìbú náà ni ẹ lè máa sanwó yín lọ́dọ̀ wa tẹ́yìn náà fi dónlẹ̀ dónlé báwo wá ni ó ṣe rí báwo gangan lẹ ṣe lè máa sanwó báwo lẹ ṣe lè ra lẹ̀ ní Emperor Yo Homes and Properties láwọn ilẹ̀ wa tá a ní gbogbo káàkiri ìpínlẹ̀ Ondo

káàkiri ìpínlẹ̀ Èkìtì àti nípínlẹ̀ Ọ̀ṣun gbogbo ibi tí a ní ilẹ̀ sí. Àwọn náà ni pé ẹ bá ti darapọ̀ mọ́ wa nílé iṣẹ́ wa tàbí kẹ́ ẹ pé 08130 065 9233 08130 065 9233. Lódì kejì lọ́hùn-ún tá a bá dé ká máa rìnyàn náà kí ni ọ̀dáadáa fúnra wa mò ń bọ̀.

0: gangan ni. Empire Homes and Properties. Àwọn gangan lọ tagba ngbaragada. Nímú ni dùn lẹ̀ dùn lẹ̀ pẹ̀lú rọrùn. Láì sí dàmú la àsìgbò. Kò sọ̀rọ̀ ajagun gbalẹ̀ ọmọ onílẹ̀ ní Empire Homes and Properties. Bọ́ọ̀ bá ṣe ń sanwó rẹ̀ ló máa gba gbogbo òwe tó sopọ̀ mọ́rọ̀ ọlẹ̀ rẹ̀ pátá. Orí ọ̀fẹ́ ọdún kan sọ́dún mẹ́ta ló fi san gbogbo owó ọlẹ̀ rẹ̀. Bẹ́ẹ̀ sì ni 30,000 naira ó kéré jù lọ. Lówó tó fi bẹ̀rẹ̀ sísan lọ́dọ̀ wọn. Ìrọ̀rùn ló bá dé láì láwùrúdúnú. Ibi tẹ́ bá ń fẹ́ sí láti rà nínú ilẹ̀ wọn bíi Emperor Royal City and Park àti Emperor Sun City tó wà lólókúta community Àpọnmú Ondo Road Lákùrẹ́. Ó sì ṣe Emperor Hill City àgbájọ aládé ìdánrè. Bákan náà ni wọ́n láwọn ilẹ̀ tó pọ̀ sí ìpínlẹ̀ Èkìtì ní Kings Court àti Emperor Flourish City Airport Road Lado Èkìtì. Èyí tẹ́ bá ti ń fẹ́ mbẹ̀ ní kẹ́ ẹ tọ́ka sílẹ̀ sí wàhálà kankan. Ilẹ̀ bá dónlẹ̀ dónlé Emperor Yo Homes and Properties number 34 Iromu Street opposite Echo Bank Àràkálẹ̀ àti number 2 Obanla Junction nílùú Àkúrẹ́ ní lọ́fíìsì wọn wà. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìbádọ́wọ́pọ̀ ẹ máa pè wọ́n sórí 0813-065-9233 tàbí 0806-734-6645 Emperor Yo Homes and Properties. Ibi ìrọ̀rùn fún gbogbo ẹni fẹ́ ra lẹ̀ kọ́lé ayọ̀.
1: Bákan náà la sọ fún wa lọ́jọ́ wo yìí pé ìwọ bàbá orí ọ̀fẹ́ wà fún ọ láti rà fún ìyàwó orí ọ̀fẹ́ wà fún ọ láti rà lórúkọ àwọn ọmọ rẹ o lè rà lórúkọ ara rẹ o lè ra ilẹ̀ kó fi ṣe ẹ̀bùn fún yàn bóyá ara àwọn òṣìṣẹ́ tó ṣe dáadáa sí ọ jùlọ o lè jẹ́ àwọn àgbàlagbà tó ń bá yín ṣiṣẹ́ ilé tó ń bá yín ṣiṣẹ́ ọ́fíìsì tó ti ṣe dáadáa tẹ́sí ni mọ̀ pé bàbá yìí pẹ̀lú iṣẹ́ tó ń ṣe ṣó lè wá lórí ọ̀fẹ́ àti ralẹ̀ àti kọ́lé láyé ẹ lè rà á lórúkọ wọn kẹ́ ẹ fi ṣe ẹ̀bùn fún wọn ọ̀gá tó fẹ́ rìtáyà níbi iṣẹ́ ẹ lè parapọ̀ kẹ́ ra kẹ́ ẹ gbé fún un bẹ́ẹ̀ ni bó ṣe wà gangan nìyẹn ẹ jẹ́ kí n sọ eléyìí fún yín ìwọ ìyàwó tó jẹ́ pé oúnjẹ eatries mọ́ ọ lára àmọ́ bá a ṣe lè dáná nù lé gbogbo owó tó yẹ kẹ́ ẹ fi kóra jọ kẹ́ ẹ fi ṣe nǹkan re gbogbo ẹ ti fi jẹun tán àwọn kan sì tún wà tó jẹ pé kára sọ patí ó mú wọn lẹ́jẹ̀ ju ká ní nǹkan àgbéléwò fún àwọn ọmọ tí inú àwọn ọmọ fi dùn pé bàbá mi o ìyá mi o ń báyìí báyìí náà ṣe ilé ń gbà tán bẹ láyé fún mi tó jẹ́ èrè tèmi náà nú ayé báyìí nítorí náà ìyá bá ọkọ rẹ sọ̀rọ̀ ọkọ bá ìyàwó rẹ sọ̀rọ̀ ẹ̀yin òbí ẹ bá àwọn ọmọ yín sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ òbí ó bá ti lọ kí ọmọ ẹ̀ ń lé ìjà lórí ẹran méjì nìyàwó ọmọ mi fún mi ní ọmọ ìjà sí ọmọ mi ò fún mi lówó kinní kan ní ọmọ ìjà lé lórí nítorí náà ẹ jẹ́ ká bá àwọn ọmọ wa sọ̀rọ̀ kí wọ́n fowó ọwọ́ wọn de nǹkan mọ́lẹ̀ lásìkò tó wó ń jọ sí wọn lọ́wọ́ ẹ̀ torí pé ayé ò lọ bí ọ̀pá àbọ̀n o kò tọ́ bí ọ̀pá àbọ̀n àsìkò tá a rọ́wọ́ yọrí ẹ jẹ́ ká ṣe nǹkan gidi sílẹ̀ fáwọn ọmọ wa ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ń jà torí ogun lónìí ṣe bí àwọn bàbá àti ìyá yín wọ́n ṣe é lẹ̀ ni wọ́n làágùn wọ́n ṣiṣẹ́ lẹ̀ ilẹ̀ yín ṣe ń jà lé lónìí nígbà tẹ́nìkan kọ́lé ẹyọ kan tó ní òtẹ́ òun lọ́rùn tó wá kú tán tọmọ mẹ́wàá wá ń jà lérí ilé ẹyọ kan kí ló ṣe ẹ̀yin náà tẹ́yin náà ò lè gbìyànjú kẹ́ ẹ ṣe tiyín náà sílẹ̀ fáwọn ọmọ tiyín nítorí náà ẹ darapọ̀ pẹ̀lú iléeṣẹ́ Empire Homes and Properties lórí 0813-065-9233 àwọn tí ń talẹ̀ tí ń bá ní ralẹ̀ tí ń bá ní kọ́lé tí ń bá ní talé wọ́n pọ̀ nípínlẹ̀ Ondo wọ́n pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ṣùgbọ́n ọ̀tọ̀ ti tọ́lú o láṣẹ ní kẹ́ ẹ darapọ̀ pẹ̀lú iléeṣẹ́ Empire Homes and Properties tán ní ilẹ̀ Emperor Royal City and Park Emperor Sun City tí wọ́n bẹ ní olókúta community ní Àpọnmú ní ọ̀nà Ondo nílùú Àkúrẹ́ bákan náà Emperor Hill City tó ń bẹ ní àgbájọ ní Ìdánrè Road Lákùrẹ́ àti Emperor Golden City tó wà ní ìlú Ìlaramọ̀kín Emperor Flourish City ń bẹ ní Airport Road Lado Èkìtì àti King's Court ilẹ̀ ọba nílùú Ado Èkìtì ẹ bá ti darapọ̀ mọ́ wọn ẹ̀yin náà dónlẹ̀ ni kẹ́yìn náà mọ yan fanda kẹ́mọ buranga kẹ́mọ bulanga kí gàrúgà ń ta tẹ̀yìn náà kó gbéra ókè láàrin ẹbí ni láàrin ọ̀rẹ́ nítorí náà ẹ pè wá sórí 0813-065-9233 ẹ̀rọ tí ẹ máa pè sí gangan nìyẹn 0813-065-9233 gbogbo ẹ̀yin ọmọ tẹ́ ń gbọ́ mi àsìkò tí ẹ lè dira yín ni ọlọ́run bọ́ ṣe ọlọ́léèwé ọjáde lójú ẹsẹ̀ ló sì ríṣẹ́ iṣẹ́ gidi tó mówó gidi wá fún ọ ìwọ náà fi dé nǹkan mọ́lẹ̀ torí àsìkò lọ bí òréré àbí bí yorùbá ṣe sọ ayé ò lọ bí ọ̀pá àbọ̀n bẹ́ẹ̀ ni bá ayé ò tọ́ lọ bí ọ̀pá àbọ̀n o ìgbà ò lọ bí òréré bákan náà àwọn ọmọ kan wà tó jẹ́ pé àsìkò tí gbogbo ẹgbẹ́ wọn kàwé àwọn olórí ọ̀fẹ́ àti kàwé wọn gbà láti lọ kọ́ iṣẹ́ wọn kọ́ṣẹ́ ọwọ́ wọn sì mọ́ dáadáa dójú páálí dójú àmì owó sì ń wọlé fún wọn àsìkò tí wọn náà lè dé nǹkan mọ́lẹ̀ rè nígbà tí àwọn ẹgbẹ́ rẹ tẹ́ jọ kàwé tán bá ti ń di ps tan di PS tan di director ni se ijoba iwo to je pe se owo ni iwo na ko to di pon office ijoba le won dagba ejo dari si ojo ogbo nile nilu yin iwo na je kan ri pe iwo na ti ni nkan gidi le ki iwo na ti sise owo ko ti de nkan mo le la se so fun gbogbo safran ti ton se kiri role role eja lodo ya kini kan eleja ya kini kan pon mo eh ka lo mu bia o mo ye to na lojojumo lori bia se owo to nba na lori oti mumu yi to ba ko lori block se ko ni nkan ti o se ninu aye ti e na pe 0813 065 9233 ki wo na darapo ma won eyan ti o nile ti o donle lasiko ta wa e lodu keji lohun anbo.

0: gangan ni Empire Homes and Properties awon gangan lo ta gbangbaragada ti mu ni don le don le pelu rorun lati damu la asibo ko soro ajagun gbalẹ omo onile ni Empire Homes and Properties bo ba se sanwo re lo ma gba gbogbo owe to sopo moro le re pata ore ofe odun kan sodun meta lo fi san gbogbo owo le re be si ni 30,000 naira o kere julo lowo to fi bere sisan lodo won irorun lo ba de lai lawurujunu ibi te ba nfe si lati ra ninu le won bi Empire Royal City and Park ati Empire Sun City to wa lo lokuta community apomu Ondo Road lakure o si se Empire Hill City agbajo alade edonre bakan na ni won lawon le to po si pinle Ekiti ni Kings Court ati Empire Flourish City Airport Road Lado Ekiti ite ba tin fe nbe ni ke toka si lai si wa ala kankan le ba don le don le Empire Your Homes and Properties number 34 Iromu Street opposite Echo Bank Arakale ati number 2 Obanla Junction nilu Akure n office won wa fun ekunrere alaye ati badewopo e ma pe won sori 0813 065 9233 tabi 0806 734 6645 Empire Your Homes and Properties ibi irorun fun gbogbo eni fe ra le kole ayo bẹ́ẹ̀ ni o ibi ìrọ̀rùn ni iléeṣẹ́ Empire Homes and Properties fún àwọn tó bá fẹ́ ra lẹ̀ kọ́lé ayọ̀ 0813 065 9233 òun ni ẹ̀rọ tí ẹ máa pè wọ́n sí ẹ lè gbéraká ẹ lọ sí iléeṣẹ́ wọn ní ọ́fíìsì wọn number 2 Obanla Junction ní dojúkojú lépo MRS ní Ọbadéṣídà Road nílùú Àkúrẹ́ tàbí number 34 Iromu Street ní ìdojúkojú Echo Bank ní Àràkálẹ̀ nílùú Àkúrẹ́ òkè pẹ̀tẹ́sì tí wọ́n ti ń ta POP materials nísàlẹ̀ ibẹ̀ gangan ni wọ́n wà 0813 065 9233 abẹ́rẹ́ tó lókun dì í níléeṣẹ́ Empire wọn ò lè sọnù lálẹ́ wọn ò sì ṣe àwọn tí ò lóòótọ́ ẹ bá gbọ́ inú fọ́nrán wa lẹ́ẹ̀kan wọn ọ̀rọ̀ wọn ò bá wúrú jude kò sí pé bóyá mo ralẹ̀ lọ́dọ̀ wọn wọn wá sọ pé tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ kí n tó wá gba ìwé ìgbà tí mo débẹ̀ tí mo fẹ́ gbàwé àwárí pé ibi tí wọ́n fún mi tẹ́lẹ̀ ibẹ̀ kọ́ná tó fún mi mọ́ wọ́n tún lọ fún mi nínú rà àbí wọ́n lọ gbé mi sórí àpáta ọ̀rọ̀ tí wọn ò rí bẹ́ẹ̀ tí ẹ bá ti débẹ̀ ibi tí ẹ bá ti náwó sí tí ò bá ti jẹ́ pé orúkọ ẹnìkan ti wà lórí pépà yẹn tí ẹ bá ti rí ibi tó tán fún yín tó tẹ yín lọ́rùn pé bíbà ni mo fẹ́ dúró sí yo ìwé rẹ̀ wọn kò lé yín lọ́wọ́ straight ẹ bá sì ti gbàwé yín dání báyìí ẹ̀yin lẹ́ni bẹ̀ títí láéláé tí yín ni pé ẹ ṣáà gbìyànjú pé owó wọn ẹ̀sán ẹ mọ̀ jẹ́ wọ́n ń gbèsè torí tí ọdún mẹ́ta bá pé tó o bá ba owó ikú sísan ó léwu o tọdún mẹ́ta bá pé tó o bá rí owó san ó léwu gidigidigidigidigidi òní mò ń sọ fún wa yìí ẹ jẹ́ ká gbìyànjú ká sípá nígbà tá a pa ṣe é sí ẹ jẹ́ ká gbìyànjú ká ṣe tó tọ́ lásìkò nígbà tá a rọwọ́ họ rí ẹ jẹ́ á họ dáadáa ká sì rí mọ̀ pé ara dán ara jọ̀lọ̀ 0813 065 9233 ni ojú òpó tó wọlé sí iléeṣẹ́ Empire Homes and Properties gbogbo ẹ̀yìn tó jẹ́ pé iṣẹ́ ìjọba lẹ̀ ń ṣe tó jẹ́ pé oore ọ̀fẹ́ ò yọ fún yín láti máa lọ sí site tẹ́ ẹ bá ti ralẹ̀ lọ́dọ̀ wọn ẹ bá wọn dúnàádúrà pé mo fẹ́ kẹ́ ẹ bá mi máa mọ́nítọ̀ site mi sà ń báyìí báyìí ni mo fẹ́ kọ́ sórí ẹ̀ pẹ̀lú quality materials ẹjọ́ ò dọ̀wọ́ yín èlò ló máa ná mi gbogbo nǹkan tí ìbáwò kò jẹ́ ẹjọ́ dúnàádúrà tẹ́ bá ti dúnàádúrà tí wọ́n ní pé wọ́n mọ̀ fi kọ́kọ́rọ́ wá ọkiri gbẹ̀yìn ni wọ́n mọ̀ lé ọkiri ni pé ẹ wá gba kọ́kọ́rọ́ léyìn léyìn ti parí ẹ wá wò tàbí ọlọ́jà níwọ o lórí ọ̀fẹ́ láti máa fi ọjà rẹ lẹ̀ arìnrìn àjò ni ọ́ ni bóyá awakọ̀ ọlọ́kadà orí márúwá tàbí àwọn tó jẹ́ pé alájàpá á lọ rajà nílẹ̀ Haúsá á lọ rajà lórí òkè òrè nílùú òkè òkun á padà wálé lórí ọ̀fẹ́ àti máa lọ sí sáìtì ní gbogbo ìgbà ó da orí ọ̀fẹ́ ń bẹ fún yín láti darapọ̀ pẹ̀lú Empire Homes and Properties nọ́mbà yẹn náà ni kẹ́ẹ̀pẹ́ 0813 065 9233 0813 065 9233 tẹ́ ẹ bá ti bá wọn dòwò pọ̀ ó dọ̀bẹ̀ nìyẹn ẹ jẹ́ kí n wá já àwọn kan sí ẹ rí pé bá a ṣe ń wojú aago bá a ṣe ń wojú ọjọ́ tí àwọn kàlẹ́ńdà á rí mọ̀ pé ọdún ètò ti ń da gẹ̀rẹ́gẹ̀rẹ́ lọ sópin ní wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ àwọn kọ̀ọ̀kan sì ti ń gbìyànjú láti òkè òkun káàkiri orílẹ̀-èdè àgbáyé wọ́n ti fẹ́ máa wálé báyìí fún ọdún òbílẹ̀ wọ́n ti fẹ́ máa wálé fún ìnáwó ilé wọ́n ti fẹ́ máa wálé fún oríṣiríṣi nǹkan ṣíṣe àwọn ayẹyẹ wọ́n sì ọ̀pọ̀lọpọ̀ nínú wọn dẹ̀rẹ́ wọ́n ti send owó sílé sí àwọn ẹ̀gbọ́n sí àwọn ẹbí àwọn ará àwọn ọ̀rẹ́ tó jẹ́ pé owó wọn ti fi lá nǹkan jẹ wọ́n kàn fi ń kó nǹkan jẹ ọ̀pọ̀lọpọ̀ owó tí ẹlòmíín láàgùn fún tó sẹ́ndì sábúrò bàbá ẹ̀ se do kan fowo e fe yawo ni fowo e lata ojojumo na din okuru je leri owo e tin lagun fun ni ilu oyibo tin sise lagun fun ni gbogbo ojo o n send e sile awon kan fi n je nti won ni to ba si tun tin gbianju pe n bo wale won to fi kini kan bo loju ko tun ni raye wale mo sugbon olodun ti wa fun olore ofe ati wale bayi abo olodun fun olore ofe ati mo gbo wa lori ero ayelujara iwo ni anfani wa fun iwo na gbianju ko dara po pelu lese empire homes and properties to ba de ti de mo ti e so fe nikankan iwo sa ra lodo won ko ba won dunadura iye plot bayi mo nfe o bayi ni mo fe fi se o bayi ni mo fe ke ba mi se sori e yo 0813 065 9233 oni ero to ma pe to ba de ti pe ero yen o ni soro kankan ti eni pe kan ma fi kokoro wo ki mo si wa gangan niyan ni lese empire homes and properties be ba se n wale fun odun te n wale fun odun bile lorisirisirisi eyin na e darapo mo lese empire homes and properties ma je ke ni kan fowo to ilagun e ma je kan ma fi kata je kan ma fi run be iwo na darapo mo lese empire homes and properties tin be ni number 34 iromu street ni dojukoju eco bank ni arakale tabi number 2 obanla junction ni dojukoju lepo mrs lobade sida to ba ti lo do won iwo na o ti ri bi ti ti ona ti ile ti fe fun onu o ni wahala kankan mo irorun lo ba de ko sa wuruju nbe ko si boju boju loro ti wa ni ile ise wa 0813 065 9233 n loju opo ti o le ba wa darapo si 0813 065 9233 bo so pe to ba jo omo ipinle ekiti ni o to wa ni ipinle ondo lo ba won ni ile ise won ko so fun won pe o fe rale si ipinle ekiti won ni ile si ipinle ekiti ni airport road to ba si jo omo ipinle ondo ni o to n gbo wa ni ipinle ekiti lo ba won ko so pe o fe rale si ipinle ondo ilu kilu ti ba wa je ti e osun ni oni oyo ni oni ogun ni oni to si fe ra ile si ipinle ondo to ba sise ni ilu bi kan to tin lo bi odun mewa ogun odun o ye ki won na le mo pe o tin domo ni le nbe iwo na ra le kokole on la se ma ri opolopo awon baba na so pe baba bayi o salai si o ni property seko o ni sibadan o ni sikini kan iru ogbon ti won tare iwo na wa bere si ta ogbon be pelu le se empire homes and properties ki aye ti e na ko tesiwaju ka awon mo kan mo sadua fun oleyin iku re bo se wa gangan gan ni en 0813 065 9233 nloju opo ti e le ma pe ile ise won si 0813 065 9233 titi di ojo mejo ti atujo ma pade lori eto niyi Adebayo loruko ti mi je mo ki awon loga loga ni ile ise empire homes and properties bakan na ni mo ki oga wa Martins Ayola ti ile ise wa ni Adaba ni yi pe e seun gan ni o gbogbo awon amoju ero gbogbo yin papatara ki pe lagbara olorun irinse oni ko juja si wa aku weekend tose to n bo yoo soju emi wa won ni jiwa gbe o titi dojo mejo o dabo. Lóbádé láì lawúrúdúnú ibi tí ẹ bá ń fẹ́ sí láti rà nínú ilẹ̀ wọn bíi Empress Royal City and Park àti Empress Sun City tó wà lólókúta community àpamọ́ Ondo Road Lákùrẹ́ ó sì ṣe Empress Hill City àgbájọ aládé ìdánrin bákan náà ni wọ́n láwọn ilẹ̀ tó pọ̀ sí ìpínlẹ̀ Èkìtì ní Kings Court àti Empress Flourish City Airport Road Lado Èkìtì èyí tẹ́ bá ti ń fẹ́ mbẹ̀ ní ká ẹ tọ́ka sílẹ̀ sí wàhálà kankan ilẹ̀ bá dónlẹ̀ dónlé Empress Yo Homes and Properties number 34 Iromu Street opposite Eco Bank Arakalẹ̀ àti number 2 Obanla Junction nílùú Àkùrẹ́ ní lọ́fíìsì wọn wà fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìbádọ́wọ́pọ̀ ẹ máa pè wọ́n sórí 0813 065 9233 tàbí 0806 734 6645 Empire Yo Homes and Properties ibi ìrọ̀rùn fún gbogbo ẹni fẹ́ ra lẹ̀ kọ́lé ayọ̀.
1: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: on your trap. Set.
1: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kì í ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

0: bẹ́ẹ̀ ni mo ti rí rere Olúwa. Lónìí ọjọ́ Sátidé nínú oṣù tí a wà yìí, mo ti rí rere Olúwa. Nítorí náà ẹ darapọ̀ mọ́ mi ká jọ gbé Olúwa ga láàárọ̀ yìí. Okay now, àtẹ̀mí gan fún ara mi. Bàbá ṣeun tuntun láyé mi kò dáwọ́ dúró. Ètò àlùjọ́nà ni ẹ kán lù. Ètò àlùjọ́nà ni eyí rédíò yín sí. Ní àdàbà 88.9 FM Àkúrẹ́. A wà lórí òkè kan téńté. Nílùú Ìlàrámọ̀kì. Okay. Bẹ́ẹ̀ni jọ̀ nítorí pé àánú náà ni mo rí gbà kí n ṣe agbára mi. Mo ní kẹ́ ẹ wá wo ohun tí Elédùmarè ṣe. Torí pé ó tún pa mí mọ́ láti jẹ́jọ́ tí mo ti lọ. Ọ̀pọ̀ ló ti wọlẹ̀ sùn. Ọ̀pọ̀ ló wà nípò àìsàn. Ṣùgbọ́n Ọlọ́run ò ṣe tèmi bẹ́ẹ̀. Kó sì ṣe tìwọ bẹ́ẹ̀. Dúpẹ́ pé Olúwa ò ṣe o. Tèmi tọpẹ gentleman. Olódodo ọmọ Olúmúyè wà lẹ́gbọ́.
1: Ẹwẹ́ ni tó sì ń lúwa tí aṣọ rẹ̀ tún yàlẹ́ yìí. Má jẹ́ káyé sọ bẹ́ẹ̀ sí mi mọ́.
0: Olúwa nífẹ̀ẹ́ mi Adébáyọ̀. Ayé ò ní sọ bẹ́ẹ̀ sí ẹ. Gbogbo ẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi láàárọ̀ yìí. Ọlọ́run ò ní jẹ́ ká yóò sọ̀sọ̀kọ̀sọ̀ sí yín o. Wọ́n à ní fi yín bú Elédùmarè. Wọ́n à ní fi mi gan bú ọlẹ́dàá.

ètò àlùjọ́nà lẹ̀ ń gbọ́. Ẹ bá máa gbọ́ Ibo. Kẹ́ ẹ tún gbọ́ Yorùbá pẹ̀lú ẹ̀. Àbá wa fi Hausa le létà. Gbogbo ẹ̀ wà sóbíà náà ni. À ń dúpẹ́ lọ́wọ́ Elédùmarè náà ni. Ọba tó tún jẹ́ kí a tún rí ọjọ́ òní láyọ̀ àti àlàáfíà.

ẹ ń rí pé ibo lẹ́ni gangan fúnra rẹ̀ bí ibo bá sọ ibo fúnra rẹ̀ ó yàtọ̀ sígbà tí yorùbá bá sọ ibo bí ibo bá sì ń sọ yorùbá náà ó sì de yàtọ̀ sígbà tí yorùbá bá ń sọ yorùbá fúnra rẹ̀ àwọn kan flow ju àwọn kejì lọ.

ṣàṣe kọ̀ yẹ kí n fi kí gbogbo àwọn ọ̀rẹ́ mi tó ń jẹ ibo pàápàá eze ń dìbò èmi ló fi ń dìbò sí o eze ọkọ eze lé ọkọ òun lọ̀rẹ́ mi jẹ torí náà tẹ bá rí kẹ máa lọ sọ pé òun ló ń jẹ eze ń dìbò. Eva.

0: ọrùn ẹṣin.
1: Eba, ọrùn kìíní dé ọrùn kẹjẹ.
0: Kí ni ọrùn kejì?
1: Gbogbo yẹn máa ṣí kalẹ̀ láàárọ̀ yìí.
0: Ọrùn kẹta, ọrùn kẹrin.
1: Bẹ́ẹ̀ ni.

0: ẹsọkalẹ.
1: ọrùn ẹ ṣí o.
0: àwọn angẹ́lì mú ní ẹsọkalẹ láàárọ̀ yìí.
1: ọrùn ẹ ṣí o.
0: ẹ má jẹ́ kẹ̀mí ó gbé mi lọ.

0: nífẹ̀mí Adébáyọ̀ ṣó ti wọnú ẹ̀mí lọ.
1: Kí ló ṣẹlẹ̀ lóde ọ̀run sẹ́?
0: Ní méjì méjì mẹ́ta mẹ́ta. Ẹ jẹ́ kí àtẹ́wọ̀ yẹn kó máa lọ bẹ́ẹ̀.

tí wọ́n bá ń sọ pé ìlú ọba ìlú ọba ìlú ọba ti bo ti déjàkúrẹ́ ni àbí ti ọlọ́wọ́ ti ọ̀wọ́ ìlú ọba náà wà ń bíjàre ẹyẹ pàmẹ́ríkà nílùú ọba àwa gan nílùú ọba ń bè déjì ló nílùú àkúrẹ́ ọlọ́wọ́ ti lọ́wọ́ ló nílùú ọ̀wọ́ olùbàdàn ti ilẹ̀ ìbàdàn ló ní ìbàdàn àtàwọjà òṣogbo náà ló nílùú òṣogbo ìlú ọba tèmi mọ̀ láwọn wọ̀nyí ọba bo àwọn ni wọ́n ń lọ ìlú ọba wọ́n ń lọ ìlú ọba ẹ bá ń lọ ẹyin odi làwa mọ̀ sí téèyàn bá jí kúrò níbi tó ń gbé tó travel lọ bò mí ó ti lọ sẹ́yìn odi nítorí náà tí n bá sọ fún yín pé mò ń lọ ìlú ọba

nífẹ̀ẹ́ mi ìyá tún ṣe bèlè jágbọ́ nǹkan tí olórin mìíràn sọ. Iṣẹ́ kọ́ lowó gẹ́gẹ́ bí mo ti máa ń sọ kí Elédùmarè kí ó fìbùkún sí iṣẹ́ wa náà ni. Olórin wo ló wà ń bẹ́ẹ̀ kó náà ń bẹ́ẹ̀ kí ó bọ́ sójú atẹ́gùn.

bẹ́ẹ̀ni bí gbogbo nǹkan ṣe ń lọ yìí náà ó ń fún mi lára pàápàá bí àwọn ajínigbé bọ́n ṣe ń jíyàn gbé lọ́tún bọ́n ṣe ń jíyàn gbé lọ́sì I don't know. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ wa náà ni ó tó dẹ́rù bàyàn. Àtijọ́ àmọ̀ nǹkan tó ń pè ní terrorist. Àmọ̀ nǹkan tó ń pè

ni bandit ṣùgbọ́n a máa wọn tán pè ní kidnappers a sì máa wọn tán pè ní armed robbers. Ó dàbí pé gbogbo ẹ ti wá lùpọ̀ ó ti dàpọ̀ báyìí. Àtijọ́ wọ́n máa ń jí ọmọ gbé ni. Wọ́n ní wọ́n fi ọmọ ṣẹ́ṣó wọ́n fi ọmọ ṣoògùn owó. Ṣùgbọ́n nísìnyí wọ́n ti ń jìyàn gbé ni. Wọ́n àti ẹ̀tún wá jọ́ ọmọ gbé gan mọ́ àwọn àgbàlagbà ni wọ́n ń tún jí gbé. Ìyẹn tí ẹ̀kọ́ ló wá dùn mí wọ́n tẹ̀lé má jìyàn gbé gan kan ti pa ẹniyẹn sáyé. Àbí kí ni ká ti gbọ́? Kí wọ́n fi ran kí bàbá onígbàjámọ̀ kí ó máa fi ran ẹni kọ́sítọ́mà ẹ̀ kó máa fi ṣoògùn àwúrẹ̀. Kí ni ká ti gbọ́ kí àwọn hairdressers kí wọ́n máa járun kí wọ́n máa mú pamọ́ tàbí ẹnikẹ́ni tó bá ń ṣerun. Mi ní gbogbo hairdressers o. Mi sì ní gbogbo barbers. Èèyàn kan ló pa lórí ládò tó fi pe gbogbo wọn lápárí. Kí ni ìdí tó jẹ́ pé ọ̀rẹ́ méjì wọn lè finú tanra wọn tó rọ̀wọ́ bá ti ṣẹlẹ̀?

bí gbogbo nǹkan ṣe ń lọ lónìí ọ̀nà bí wọ́n kálukú ó ṣe lu jìbìtì ó fi dolówó ni. ẹ yí gbogbo àwọn tó ń ta páàtì mọ́tò tí wọ́n ń ta páàtì.

0: ojú ẹjọ ń ṣèwé ara rọgún olè.
1: Mo ní kẹ́yìn gan ó wò ó gbogbo oògùn tí wọ́n ń ṣe síta lónìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ fake ni. Àwọn ọṣẹ tá à ń rà lọ́tún lọ́sì ẹ̀ rí ọṣẹ tó yẹ pé lágbàtàn bẹ̀rẹ̀ ọṣẹ yìí ó tóbi ṣùgbọ́n lóde ìsìn wọn á wá ṣe aríkónkóló owó ò sì dínkù. Ìpara ló tiẹ̀ burú jù. Àti nǹkan ìfọnu tẹ́ bá rí kiní tó ń fi ń fọnu ẹ̀ rí pé kiní àkànrí gbẹ̀ngbẹ̀ tẹ́ bá ti ṣí lórí báyìí tẹ́ tẹ́ atẹ́gùn lásán lẹ́tẹ̀ síta gbogbo ẹ̀ kónkóló báyìí náà ló wà nú ẹ̀. Oníkálukú wa wá ṣàṣọ kálu jìbìtì ká ṣàṣọ òjòrò ká ṣàtìlè lówó ìná ẹ̀ ni kọ́lọ́ ó dáríji wa o.

ẹwọ náà ni kété lọ pé ó rán aṣọ ọpá mẹfà fúnyàn aṣọ ọpá mẹrin fúnyàn kó jẹ pé wọn wá ran gbogbo ẹ á wá lẹ mọ èèyàn tipẹtipẹ ẹni tó bá sì ran aṣọ ọpá mẹrin náà gbà mí tó bá ran tí aláṣọ bá ní ẹjọ ẹ má ṣaṣọ mi ní fitness o ẹ má jẹ kó ṣe jẹ kinní kan o á dẹ ran yòókù ibo ni yòókù aṣọ lọ.

ìyẹn ni mẹ́sẹ̀jì mi fún yín láàárọ̀ yìí ọ̀rọ̀ ẹ̀mí ní kádù ẹ má jáde tọwọ́ nìkan gbogbo ń ta bá ń ṣe ẹ jẹ́ ká máa ro ti ẹ̀mí èèyàn mọ́ra mú bọ̀.

0: àwọn ilé náà ni màá fi kásẹ̀ ètò lónìí. Àwọn Michael Adé.
1: Ṣé bá mi yọ ṣẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ mi dayọ̀.
0: Ọ̀rọ̀ mi dayọ̀ tèmi tọpẹ́.

O ṣeun Michael Ade. Lórí ètò àlùjọbi tí a fi àdàgbà ètò tí a fi rọ̀ sí lónìí ní eléyìí. Tẹ bá fẹ́ máa gbọ́ mi live níbikíbi tẹ bá wà, ẹ̀yin ṣáti download àdàbà 889 FM látorí Google Play. Ẹ máa gbọ́ mi yékéyéké. Àwọn kan ló download ẹ̀ right away láti UK tí wọ́n dẹ̀ ń gbọ́ mi. Wọ́n tún send ẹ̀ sí mi pé kí n gbọ́ voice mi fún ara mi. Tó mo dúpẹ́ lónìí oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe. Títí di lọ́jọ́ mẹ́jọ tí a tún pàdé. Nífẹ̀mí Adébáyọ̀ bó ni nǹkan bẹ̀. Olúwa increase iṣẹ́ Olúwa Olúmúyẹ̀wò, bó ni báwo la dé Èkìtì, báwo ni gbogbo nǹkan lọ́dọ̀ yín lọ́hùn. Títí di lọ́jọ́ mẹ́jọ tí a tún máa pàdé, mo step aside báyìí, ǹjẹ́ tèmi tọpẹ́, gentleman olódodo ọmọ Olúmúyẹ̀wò ló ń kí yín pé báyìí.

0: èmi a dúpẹ́.
1: Wèmí gan ti dódódó, mo ti dódódó, gbogbo studio gan mọ̀ pó mi titititi. Oya tell a friend to tell a friend, tell a friend, tell a friend to tell a friend. Ní pé àní kí ọmọ ẹgbà ti wọ̀n line. Sọ fún ọ̀rẹ́ rẹ, sọ fún àwọn aládùúgbò rẹ, sọ fún àwọn tèmi ní gbòòrò ayé ni pé àní kí ọmọ yín ti ṣe kíni. Mo máa ti gbóríwá lẹ́. 08162519991 ni nọ́mbà tó wọ̀nú àgbàlá wa wá. Tí n bá ti ń ju àwọn question yẹn sí, ẹ má fi ìṣẹ̀kùṣẹ̀ṣẹ̀ mi lọ́wọ́ ṣọjọ́ ọdún. Ẹ ọdún là ń ṣe ná ọdún new month. Oṣù ọjọ́ ọdún ẹ̀rákun, ẹ mọ́ fi ìṣekúṣẹ̀, ẹ mọ́ fi ṣẹ̀mí lọ́wọ́. Tí wọ́n ti ń jọ àwọn kwẹ́ṣọ̀n yẹn sí ni kẹ́yìn máa ṣe kíni, kẹ́ máa hàn. Nítorí pé tó ṣe ń wá kí yẹn rí ara tèmi àì, lèmi náà wọ́n jù sí, yóò sì mọ̀ ṣe kíni, ó máa bá wa lára mu. 08162519991 ẹlẹ́kàsán o.
2: Àníkọ́mọ
1: ẹgbàá. Báwo ni o? Ẹ
2: máa tó wà pàdé dé.
1: Ọlá.
2: Ẹ kàrọ̀ mọ̀.
1: Ẹ ṣe ọ̀sà. Orúkọ yín àti ibìtẹ́ ti ń pè wá.
2: O yẹn nìyẹn. Orúkọ mi ni Wòlíì David Solomon.
1: Ẹ̀mí ń bẹ láti ìlú Ọ̀ka.
2: Láti ìlú Ọ̀ka kókó.
1: Ẹ káàbọ̀ sá
2: o. Ó dúró dédé lọ́dọ̀ wa.
1: Ọlá ó dúró re náà. A gán fi ilẹ̀ gan bí iná lápá bí ọlọ́.
2: Ó dà
1: ẹjẹ́ máa gbé yín trabaye straight away. Okay, Wòlíì, ẹjẹ́ fún yín ní alfábẹ́tì. Mi ò fẹ́ já àwọn èèyàn kulẹ̀ lénìí. Mo fẹ́ fún yín ní alfábẹ́tì. So tí bá ti ń bèrè àwọn questions yẹn kẹ́ máa dá mi lóhùn. Ṣé o ti yá?
2: Okay.
1: Ó dà máa fún yín ní alfábẹ́tì mi, that is M in English, mi ní Yorùbá. Ṣé o ti yá?
2: Okay.
1: Ó yẹ dárúkọ orúkọ ọkùnrin àti obìnrin méje tó bẹ̀rẹ̀ pẹ̀lú alfábẹ́tì mi.
2: Michael.
1: Ení.
2: Miriani.
1: Eji.
2: Matthew.
1: Ẹta.
2: Mímíkò.
1: Ẹ̀rin.
2: Orúkọ náà ni.
1: Bẹ́ẹ̀ ni, ó di mẹ́rin.
2: Moses.
1: Ó di márùn-ún.
2: Margaret.
1: Ó di mẹ́fà.
2: Mide.
1: Mide, o ti pé bẹ́ẹ̀ yẹn. Lórí alfábẹ́tì mi yẹn, òun náà ni a ṣe wà. Ẹ dárúkọ oúnjẹ méjì tí ẹnu ń jẹ tó bẹ̀rẹ̀ pẹ̀lú alfábẹ́tì mi.
2: Minerals.
1: Minerals ni.
2: Bẹ́ẹ̀ni.
1: Ok, ẹ̀kọ́. Mọ̀í. Lórí alfábẹ́tì mi yẹn, òun náà ni a ṣe wà. Ẹ jẹ́ kí a dárúkọ orílẹ̀-èdè méjì, orílẹ̀-èdè country méjì tó bẹ̀rẹ̀ pẹ̀lú alfábẹ́tì mi.
2: Tó bẹ̀rẹ̀ pẹ̀lú alfábẹ́tì mi.
1: Bẹ́ẹ̀ni.
2: Ibi jẹ́ tún gbé mi dé yòó tún.
1: Mo gbé yín trabaye, Wòlíì, mo gbé yín trabaye.
2: Ẹ gbé mi trabaye láàárọ̀ yìí
1: o. Oya, ẹ try.
2: Orílẹ̀-èdè tó bẹ̀rẹ̀ pẹ̀lú mi àti.
1: Yes, orílẹ̀-èdè tó bẹ̀rẹ̀ pẹ̀lú alfábẹ́tì mi.
2: Ok. Mẹ́kà.
1: Ṣé ẹ mọ̀ pé ó ní orílẹ̀-èdè tí Mẹ́kà wà? Àwọn mùsùlùmí ló máa ń pè ní Mecca gẹ́gẹ́ bí generally word tó máa ń lò, but there is a country tí Mecca wà.
2: Morocco.
1: Ẹ ti gbà yẹn bẹ́ẹ̀ yẹn Morocco. Ó yá ó kẹyọ kan.
2: Mexico.
1: Okay. Is Mexico a country? Okay. Àwọn tèmi ti confirm ni pé Mexico is a country. All right, I'm going to confirm that before I go off. Lórí mí yẹn náà la ṣe wà. Ẹ jẹ́ ká pe ìbéèrè tó gbẹ̀yìn. Ẹ wo àyíká yẹn dárúkọ nǹkan mẹ́ta tí ẹ lè rí. Tó bẹ̀rẹ̀ pẹ̀lú alfábẹ́tì mi. Ẹ kàn rí ẹ wo àyíká yín bẹ̀ yẹn nǹkan mẹ́ta tí ẹ lè rí tó bẹ̀rẹ̀ pẹ̀lú alfábẹ́tì mi.
2: Ok. Mango.
1: Mango ení.
2: Bẹ́ẹ̀ni.
1: Ṣé season mango la wà ní Wòlíì? Kò sí mango.
2: Ó wà lẹ́yìn ìkúlélé mi.
1: Ó wà lẹ́yìn ìkúlélé yín. Ṣó ti wù ní.
2: Ó lẹ so gan.
1: Ok. Ya okun méjì.
2: Ok, okun méjì bẹ́yìn.
1: Bẹ́ẹ̀ni.
2: Ok.
1: Ya o, àkókò wa lọ.
2: Okun méjì, ẹ má jọ lọ o.
1: Oya, èyí là ń jóde. Àwọn èèyàn wà lórí ìlà.
2: Ok. Ẹ pè mí fún kan.
1: Ẹ kí lẹ́sẹ̀ ẹ?
2: Ẹ ṣe ìrànlọ́wọ́ kan fún mi.
1: Wòlíì, ẹ má wọrí. Ẹ pé nọ́mbà yín fún mi, ẹ tiẹ̀ ti gbìyànjú. Ẹ fún mi ní nọ́mbà. Ok.
2: 65. 14.
1: 19. 56. Ẹ ṣeun gan ni Wòlíì. Ẹyẹ yọ try lé ni o. Mo kàn wọ́n wò pé kí ló lọ bẹ̀ yẹn. Wòlíì sáré ṣe kínní yẹn fáwọn èèyàn ọlọ́.

ìjọ yìí dẹ̀ wọ̀ mí lára ó dàbí pé kí n mọ lọ wá jẹ bí pé kí n mọ tọrọ àwọn èèyàn tèmi gan ti ń jó nígboro lẹ́bọ̀dì kan jó lọ nìṣá ẹlẹ́kàsán o hello ẹkàsán ẹ mọ̀ ti wọlé ẹkàsán orúkọ yín àti pété tí ń pè wá kí lẹ pé orúkọ yín ok ó dàbí máa lo padà lo headcan yìí o ẹ tún sọ ẹjọ. Àti blessing bi tẹ wà yẹn low very very low ni o jẹ ki n gbọ yin rárá o da kò sí wàhálà ẹ káàbọ̀ sórí ètò àti blessing o da mo fẹ́ bèrè àwọn nǹkan tí à ń pe àwọn ewébẹ̀ àti àwọn èso yìí ní èdè yorùbá má sọ ní èdè òyìnbó ẹ̀yin má sọ fún mi ní èdè yorùbá ṣé ti yá àti blessing ṣe wà mbẹ kí lẹ sọ yìí kí fún yín ní mi àti yìí ò lè wọ́n ní kí n fáwọn ní mi kí fún wọn ní question mi ó da ok kí fún yín lówe ó yá ẹ jẹ́ fún yín ní òwe má fún yín ní òwe mẹ́ta tí bá ti bẹ̀rẹ̀ ẹ máa parí ẹ̀ ṣó ti yá ṣó ti yá hello aunty blessing ṣé ń gbọ́ mi ok aunty ẹ̀ máa ní láti pè mí padà actually cause me ò really gbọ́ wọn rárá at all at all.

0: ẹjọ́ tá a bá ti pẹ́jà máa sọ̀rọ̀ sókè tàbí ká wá ibi tí nẹ́tíwọ̀kì wà dáadáa mọ́ wà pé gbogbo aláfẹ́ pèsè orí ètò ká máa fìlì ẹ̀ ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ mi nígboro èmi gan ṣe kí ni mo fọ́ fún yín ọlọ́run mo fọ́ fún yín dandanu. Ẹlẹ́kàsán o. Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá.
1: Ìyá
0: Olúwa bá mi sí láti Àkúrẹ́. Ìyá Olúwa dá mi sí láti
1: Àkúrẹ́
0: kábọ̀ happy new month ma. Ìfẹ́ tu yóò ẹ máa parí ẹ fún mi káwọ bóyá ẹ máa gbà ṣe ti ṣe tán.
1: Mi ò mọ òwe o.
0: Ẹ mọ òwe olúwo lẹ́sí wa.
1: Ìkálẹ̀ ni mí
0: o. Ìkálẹ̀ ẹ wá wọ ọmọ ìlú yín o. Ẹyin ọmọ ìkálẹ̀ ìkálẹ̀ ìkálẹ̀ ẹ wá wọ ọmọ ìlú ọsọ páwọn ò mọ òwe. But it's okay kò sí wàhálà nítorí pé ní jẹ́ ní ọmọ ìdí ìfẹ́ bá múùdù yín jẹ́ ṣó ti yá. Ẹ jẹ́ kí n fún yín ní àyàn ògbó fọ̀ ìyẹn kọ́. Ṣé tún fẹ́ fọ́lọ̀ àǹdí àwọn ará ìkálẹ̀ àwọn àpadà wàá àrẹ́sì yín lé ní mọ́mì olúwa dára
1: sí. Àgbàlagbà ní mí
0: o. Okay, ó yá wọn ni pé ká má àrẹ́sì wọn yẹ fi wọn lẹ̀ oyè má lọ. Àgbẹ̀ ṣe sound sweet ẹ sound sweet 16. Okay, ẹ jẹ́ kí n fún yín ní lè tí ò lọ fà rárá. Màá kàn fún yín ní alfábẹ́tì. Alfábẹ́tì D, that is A, A, B, C, D, D, D ní Yorùbá ṣé ti yá. Okay, ẹ dárúkọ orúkọ obìnrin márùn-ún tó bẹ̀rẹ̀ pẹ̀lú alfábẹ́tì D.
1: Alfábẹ́tì.
0: Alfábẹ́tì D, D, D, A, B, D.
1: Bọ́sẹ̀.
0: A, B, D, D, like dog, dog, dog, D, dada, dada, ṣó ti yé yín. Okay, ìtorí àkókò wà wọn ò gbọ́ mi. D ni mo sọ like letter D. Ṣé D àti B yóò jọra ní ẹ̀ka ìnáwó mo ṣe báwọn fún mi náà. 08162551991 ni nọ́mbà tó wọnú àgbàlá wa wá. Àgbàlá wa tó pọ̀ṣ tó túṣ tẹ́ bá ń gbọ́ lọ́tíṣ lọ́pọ̀ṣ àwa là ń jẹ́ bẹ́ẹ̀.

0: sa orúkọ yín àti bí tẹ ti ń pè wá.
1: Fọlọ́run ṣọ́ ló yẹ mí lórúkọ mi mọ̀.
0: Fọlọ́run ṣọ́ ṣẹ́yìn ò kí ń fi gi ẹ kí ń fi kiri kan gun ògì ọ̀pẹ àbí.
1: Rárá o.
0: Ẹ máa ń kọjá ẹ kí ń kọjá àyè yín.
1: Mi kì í kọjá àyè mi.
0: Jẹ́jẹ́jẹ́ lọ ọmọ Èkó yín ń lọ àbí.
1: Yes ma.
0: Ẹ káàbọ̀ bọ̀dá Fọlọ́run ṣọ́. Ó dà ẹ jẹ́ ká ṣé báyìí abẹ́ yìí náà gbówe. Ẹ mowé.
1: Go ahead.
0: Okay, wọ́n ní mo láìkì go ahead bẹ̀yẹ sọ yẹn. Owó àkọ́kọ́ tí mo máa fún yín tí n bá ti bẹ̀rẹ̀ ẹ máa parí ẹ̀. Àgbàtán là ń gbọ̀lẹ̀ bá a dáṣọ fọ́lẹ̀ à ń pa láró. Mo sì ẹ̀ ti gbé dé àfù gan. Ó yẹ parí ẹ̀.
1: Àgbàtán là ń gbọ̀lẹ̀ bá a dáṣọ fọ́lẹ̀ à ń pa láró.
0: Ẹ̀hẹ́ kò tán síbẹ̀.
1: Ó pàkà sọ dé o.
0: Bàdà Bọ́lá Òṣọ́ ọ̀rá amúlẹ̀yẹ kọ̀ọ̀kan fẹ́ máa kẹ́ẹ̀fù orúkọ yín mẹ́ẹ̀ máa ròyìn lápàbẹ̀yẹ ẹ̀yẹ ti pakasọ. Second òwe tí mi máa fún yín bára ilé ẹni tí ò bá tó bá ṣeré bára ilé ẹni kò bá tó bá ṣeré.
1: Bára ilé ẹni ò bá.
0: Bí ara ilé ẹni ò bá tó bá ṣeré.
1: I don't really understand.
0: Wọ́n fi so òyìnbó. Ó yá ẹjẹ́ ká ṣe báyìí ẹjẹ́ kúrò lórí òwe. Ẹjẹ́ fún yín ní ayan ògbufọ̀. Ayan ògbufọ̀ máa sọ ní èdè òyìnbó. Ẹ̀yin máa sọ fún mi ní èdè Yorùbá. Ṣé ti yá?
1: Ẹ ṣe ẹ̀ mi ní Yorùbá kí n sọ ní òyìnbó.
0: Bọ́lá Òṣọ́ orí ètò eléyìí èdè Yorùbá ni a kàn máa ń code mix ni ṣùgbọ́n nítorí pé mo máa ń try láti jẹ́ kí ó kó wà easier fún àwọn èèyàn ni mo ṣe máa ń àlá ọ̀ká máa sọ òyìnbó lẹ́kọ̀ọ̀kan so eléyìí ayan ògbufọ̀ yẹn tí bá òkè ó dàbí ẹ̀ tó fẹ́ ayan ògbufọ̀ ẹ̀ kí lè wá fẹ́ kí n fún yín gọ̀gọ̀ èmi ń tíṣà yín lọ́sàn-án.
1: Ayan ògbufọ̀ yẹn is okay but it's okay. I would like to say it in Yorùbá.
0: Ẹ̀yin rán ẹ̀ sọ ẹ̀ Yorùbá mú fẹ́ kẹ sọ Yorùbá mú fẹ́ kẹ sọ bọ́ ó yẹ tún kú ọ̀nbẹ. Ẹ jẹ́ fún yín ní ok àwọn eléyìí nǹkan tí bá fún yín ní tí mo bá fún yín ní àwọn fruits àti àwọn vegetables tá máa ń jẹ kí n sọ wọ́n ní èdè òyìnbó ṣe mọ̀ wọ́n ní èdè Yorùbá.
1: You can try.
0: Ok let's try that. Kí ni à ń pe walnut ní Yorùbá?
1: Ok awùsá.
0: Awùsá.
1: Àbí ìtílẹ̀.
0: Ìtílẹ̀ ìlú wo lọ sí ń pè ní ìtílẹ̀?
1: Ìtílẹ̀ is in Ìdànrè.
0: Ìdànrè ṣé Ìdànrè lẹ sí ń pè wá àbí?
1: No, I'm calling from Akure.
0: Akure ṣé ọmọ Ìdànrè ni yín ni?
1: Yeah, yeah, I'm from Ìdànrè, yeah.
0: Okay. Ìkejì, kí ni à ń pe garlic ní Yorùbá?
1: Garlic.
0: Yeah.
1: Oh my goodness. Garlic.
0: Garlic ni Yorùbá.
1: I don't get it.
0: You did not get it. Oda, ẹ jẹ́ fún yín ní okùn méjì. Kí ni à ń pe scent leaf ní Yorùbá?
1: Okay, efirin nìyẹn.
0: Ẹ mú efirin àbí? Nínú question mẹ́ta ti gba méjì. Last question tí n máa fún yín. Kí ni à ń pe grape ta máa ń jẹ èso yẹn kékèké yẹn. Kí ni à ń pe ní Yorùbá?
1: Okay, that grapes.
0: Yes, grapes.
1: Ọsàn wẹ́wẹ́ náà àbí.
0: Àgbàdo wẹ́wẹ́ ni. Kí ni?
1: Oh my God. Ọsàn ni.
0: Mo láì fẹ́ ṣe sọ.
1: I don't really good in Yorùbá.
0: Good, I see.
1: When it comes to English and flow.
0: I can see that. But ẹ ti try. Out of four questions, ẹ ti gba méjì. So ẹ bá gba méjì out of four, ẹ ti wà ní 50-50 over 100. Yẹn náà ti dá ẹ ṣeun jerry bọ̀dá Fọlọ́run ṣọ́ thank you for calling any nice right. Day and happy new
1: thank
0: month
1: you.
0: To you.
1: Wish you
0: ẹjọ́ ẹ̀yìn tẹ́ ẹ̀ gba káàdì wa lọ́sẹ̀ọ̀sẹ̀ ẹ̀dẹ́ ok àwọn kan sọ̀rọ̀ sọ pé àwọn try láti pè náà tí a nìkẹ́ kó wọlé ni ká lè sọ fún yín pé a rí káàdì wa ẹjọ́ tẹ́ ẹ bá ti rí káàdì ẹ̀ máa sọ ẹjọ́ àmọ̀rẹ́ mọ́mọ́rẹ́ o mọ́mọ́rẹ́ ibi ẹ bá mi dé lónìí o àánú la ni ẹjọ́ àmọ̀rẹ́ you know ká fún yín ní káàdì ẹ jẹ́ ká mọ̀ wípé ẹ ti rí o ẹ mú ṣe o iléeṣẹ́ àdàbọ̀ ní jóná o àmì o ṣó ti gbọ́ bẹ́ẹ̀ ṣó ti yé yín bẹ́ẹ̀ so tá a bá ti ń wọlé tó bá ti ń wọlé sórí fóònù yín tẹ́ ẹ bá ti ń rí i pé ó ti ń ṣe bí aláàtì o ó lè bá di aláàtì owó oríṣiríṣi aláàtì ló wà dẹ́bítà aláàtì wà kírẹ́dítà aláàtì wà airtime aláàtì náà wà nítorí lélẹ̀ tó bá ṣẹ́ẹ̀dì sí ó lè má kọ̀ wọlé ṣọ́ọ́rọ́ akọ́kọ́ gbé mẹ́sẹ́ẹ̀jì wà fún yín ná ẹ pé tí n bá ti ń ṣèdá bẹ́ẹ̀ kúta pollen ti wa ni an kokko gbe message wa fun yin go ba wole ton e de wa ri bi pe card lo wole o lati adabani o ke de pe wole ke so pe e se o a ma rowo yin o a rowo re lori phone wa ke je amo e mo se ba oyin oba eko asore masika be ni ore nikan na lo mo se kin se ka adupe lowo re olon le nkan si hello e ka san e ka so ru ko yin atbi 13 pe wa
2: happy new month to
0: you yes so ru ko yin atbi 13 pe wa lati bo
2: so baile
0: o ah, eyin to ba le owo yin da e le karo yin e mo rin yan ni boda fe mi
2: owo wa mo
0: owo yin o mo be se wo owo yin o mo owo yin o mo kokan e ka bo sori eto
2: oda
0: mo fe fun yin ni mo fe fun yin ni onka yoruba
2: okay
0: oda kini yan pe 520 ni ede yoruba but I've heard me. Kini 520 lede Yoruba.
2: Mi o mo.
0: A se le ni pe kin fun yin sin, mo ni pe mo fe fun yin e de ni o ya ki ma ni so nbe.
2: Mi o mo, mi o ti, to ni la ba ki Yoruba pa nwa ni.
0: E san class, e wa lara won to san class Yoruba abi.
2: O ya je so mi le ka ni sai.
0: You know, ebi o je bi e mi se try error and try bi ba e da kun. E je fun alphabet ke ma lo le je. Mo fe fun yin ni alphabet li that is L in English li ni ede Yoruba so ti ya e da ruko ruko obirin ati okunrin meje to bere pelu alphabet li
2: okunrin ati obirin Uma
0: eni pe
2: Uma Ahmed
0: ibo le n gbe mi lo ibo da fe mi mo fun yin alphabet.

0: mọ̀ ṣe ṣáádà ọ̀tá àwọn tó wà pẹ̀lú wa lórí Facebook bẹ́ẹ̀ yẹn tí wọ́n dúró tì wá tí wọ́n sọ wípé àdínkẹ́ ọ̀hún ẹ̀gbà àfíìlì àwọn náà dẹ̀ ń ṣe kínní. This is coming from Ọmọ́júwa Adédìbò, wọ́n ní well done, ẹ ṣeun gan ni. Akinde Ayokunle Emmanuel, wọ́n ní ẹ̀kọ́ ètò, ẹ ṣeun gan ni. Comrade Ebenezer Ẹlẹ́yin, ṣé Ẹlẹ́yin Èkó àbí Ẹlẹ́yin Lẹ́kọ̀ọ́, eléyìí nẹ́kọ̀ wọ́n sọ wípé happy new month, èmi náà kìí sá o, comrade wa happy new month. Tí wàá mú ẹni tó ń pè ní Prince Olágòkè. Wọ́n ní à ń gbádùn yín o, àníkọ́ ọmọ ẹ̀gbà gbé wa débẹ̀. Ìwọ ilé ẹ̀ ló wà tó ti gbé wọn débẹ̀ bó ṣe wà yẹn, kò sí wàhálà. Ẹja lónìí bú Lukman Ọláyinka, wọ́n ní àti Mákindé náà. Mákindé, ok, bóyá ẹni tí mo fún ní alfábẹ́tì mi lẹ́ǹkan nígbà tí mo ń béèrè àwọn questions, so ẹni yìí fún yín ní ọfọ yín ní expo ọkọ̀ sáré jayin sí lẹ́yọkọ̀ pé ọkọ̀ sáré jayin tán pé bóyá pé ẹ wà lórí Facebook báyìí ẹ ti rí pé wọ́n jayin tán. Ó dáa, keep your comments coming, a ṣe wà lápá bíbá yìí lórí ètò ká máa filẹ̀ nìkànnì yìí àdàbà 88.9 FM. Ibi iná ni a ṣe wà tá a ti ń fìlì ẹ̀ lọ́sàn-án tòní, tá a ti ń fìlì ẹ̀ ní ọjọ́ àkọ́kọ́ nínú oṣù kẹjọ ọdún 2026. Bí mọ́ǹtì yìí dẹ̀ ṣe máa rí ọlọ́run, ó máa dùn gan, èmi gan mọ̀ pé ó máa dùn gan, seriously. Oyin 2162519991 ni nọ́mbà tó wọnú àgbàlá wa wá lọ́sàn-án tòní. Hello, ẹ káàsán.
1: Ẹ káàsán máa
0: orúkọ yín àti bẹ̀rẹ̀ sí ń pè wá.
1: Àdùnní
0: láti ilẹ̀ olùjì, ẹ káàbọ̀ sórí ètò mà. Ó dáa, ẹ jẹ́ fún yín ní àti fún àwọn èèyàn kwẹ́sọ̀gọ̀ wá ń bà mí lẹ́rù báyìí. Ṣé fún yín lówe?
1: Rárá mà, ẹ fún mi ní.
0: Kí ló fẹ́ fún yín láfábẹ́tì? Èmi kọ́ ni tíṣà yín ni. Ṣé èmi kọ́ ni tíṣà yín ni? Wọ́n ní báwọ̀ láfábẹ́tì. Ìkan tó bá wo tíṣà kan ló máa fún student ẹ̀ ni. Question tó bá wo mi kọ́ ni mo máa set fún yín ni. Ó dà kò sí wàhálà. Má fún yín ní áfábẹ́tì. Ó dà pé áfábẹ́tì ni mo yín fẹ́ máa ṣe lónìí. Lórí ok, ẹ jẹ́ fún yín ní áfábẹ́tì ọ. Ṣé o pé a ní ó, a dẹ̀ ní ọ. Óyá ẹ dárúkọ orúkọ obìnrin àti ọkùnrin méje tó bẹ̀rẹ̀ pẹ̀lú áfábẹ́tì ọ.
1: Ọmọlọ́lá.
0: Ení.
1: Ọlámídé.
0: Èjì.
1: Ọmọwùmí.
0: Ẹ̀ta.
1: Ọmọlábí.
0: Ẹ̀fọmọ́lẹ̀ orí mẹ́tàlá wà. Óyá.
1: Ọmọlábí.
0: Ẹ̀fọmọ́lẹ̀ sẹ́ ẹ̀. Ẹ kúrò lórí ọmọ. Ọmọwùmí, ọmọládé, ọmọlábí, ẹ máa sọ pé ọmọlayọ̀ ń sìn yìí. Mẹ́ta lẹ́wà, okùn mẹ́rin.
1: Ọláwálé.
0: Ọláwálé, okùn mẹ́ta.
1: Ọláwùmí.
0: Ẹ̀fọlálẹ̀. Ó yá o. Okùn méjì àbí.
1: Ọlọ́run Fẹ́mi.
0: Ọlọ́run Fẹ́mi, ó kẹ́yẹ kan. Ó yá o, àkókò wa ń lọ.
1: Ọlọ́run
0: mi. Mọ mi àdùnní, ibo lọ́lọ́run ti mí. Ọlọ́run mi èmi ìyè sí wa nínú àbí. Ṣé orúkọ kan nìyẹn? Ọlọ́run mi èmi ìyè. Ṣé kò tẹ́fẹ́ sọ nìyẹn?
1: Ọlọ́run Fẹ́mi.
0: Ẹ ti sọ yẹn, ẹ ti sọ Ọlọ́run Fẹ́mi.
1: Ọlọ́ládé.
0: Ẹ sọ Ọlọ́ládé lẹ́ẹ̀kan, ṣé wọn sọ Ọlọ́ládé ni? Ok, ẹ sọ Ọlọ́ládé.

0: sure.
1: Ọlọ́lágún.
0: Okay. Lórí alfabeti ọyàn òun náà ni Aṣewà. Ẹ dárúkọ ìpínlẹ̀ mẹ́ta ní orílẹ̀-èdè Nàìjíríà tó bẹ̀rẹ̀ pẹ̀lú alfabeti ọ.
1: Ọ̀yọ́.
0: Ení.
1: Ondo.
0: Ó nìyẹn o. Ẹ dárúkọ méjì. Ẹ ti sọ Ọ̀yọ́ ó kẹyọ kan.
1: Ọ̀wọ̀.
0: Ọ̀wọ̀kẹ̀. Ọ̀wọ̀ kì í ṣe ìpínlẹ̀. Ọ̀wọ̀ is a town, a city, ìlú ní Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo. So ẹ ti sọ Ọ̀yọ́. Ọ̀yọ́ is a state, like Ọ̀yọ́ state, ìpínlẹ̀ Ọ̀yọ́. So ó kẹyọ kan.
1: Ọ̀ka.
0: Ọ̀ka Èwo, ṣé Ọ̀ka Èdò? Ibo ni state tó súnmọ́ Ọ̀yọ́ tẹ ẹ dárúkọ yẹn? Ọ̀sun, Ọ̀yọ́, àwọn state nìyẹn. Lórí alfábẹ́ẹ̀tì ọ̀yẹ̀n òun náà ni Aṣewà. Ẹ dárúkọ èso mẹ́ta tó bẹ̀rẹ̀ pẹ̀lú alfábẹ́ẹ̀tì ọ.
1: Ọ̀sùn.
0: Ení.
1: Ọ̀gẹ̀dẹ̀.
0: Èjì.
1: Ọ̀pẹ.
0: Ọ̀pẹ. Ọ̀pẹ is bíi palm tree yẹn àbí àwọn palm kernel àbí. Ọ̀pẹ ṣé èso ni ọ̀pẹ yẹn ni? Ọ̀pẹ is just a tree o, kò ń ṣe èso. Igi ọ̀pẹ lẹ̀ ń sọ yìí o, àbí? Ọlọ́run pé kí èmi náà lọ sukú kí mọ Yorùbá díẹ̀ lórí ṣíṣí ni. Ọ̀pẹ tẹ́ ẹ sọ yẹn, igi ọ̀pẹ nìyẹn. Èso orí ẹ̀ ní bóyá bíi àwọn èkùrọ́ or something. A lè pe àwọn yẹn léso, but tẹ́ ẹ bá kàn sọ wípé ọ̀pẹ kò ń ṣe èso, igi ni igi ọ̀pẹ ń jẹ́. Tó yẹ yín. So èso yín kan ẹyọ kan. Èso tẹ máa dárúkọ. Ok, torí àkókò wẹ̀ já kúrò lórí ẹ̀. Lórí alfábẹ́ẹ̀tì ọ yẹn, òun náà ni Aṣewà. Ṣé Aṣewà ń bẹ̀ mà? Ẹ wo àyíká yín, ẹ dárúkọ nǹkan méjì tí ẹ lè rí tó bẹ̀rẹ̀ pẹ̀lú alfábẹ́ẹ̀tì ọ.
1: Ọ̀pẹ.
0: Ọ̀pẹ wà nù compound yẹn. Igi ọ̀pẹ àbí? Oya, ó kẹyọ kan.
1: Ọ̀pẹ òyìnbó.
0: Ẹ kàn fún mi ní nọ́mbà yìí, màá fún yín ní half card. Oya, ẹ pe nọ́mbà yín fún mi.
1: 070. 25.
0: Bẹ́ẹ̀ ni.
1: 61. 67. 33.
0: Ẹ ṣeun gan ni.
1: Ẹjọ́ máa ń ta mo gba question náà.
0: Lọ́jọ́ wo?
1: Ọ̀sẹ̀ èmi ló pé ọ̀sẹ̀ mẹ́ta.
0: Mo ní contact lọ́wọ́ o. Tó bá jẹ́ ọ̀sẹ̀ mẹ́ta, that should be on the 18th of July. Mi ò dẹ̀ rí nọ́mbà yín nínú rẹ́kọ́ọ̀dù tó wà níwájú mi yìí. Àbí ọ̀sẹ̀ kẹta tabáwo ọ̀sẹ̀ kẹta. Ọ̀sẹ̀ kẹta ṣe bi last week was 25, upper week was 18. So 18 mo dẹ̀ ní lọ́wọ́ mi ò rí nọ́mbà yín. Bẹ́ẹ̀ má wọrí, màá check through again. Ṣe ti gbọ́. Ẹ ṣeun.

ẹ wo apá bí náà la ṣe wà lọ́sàn-án tòní ẹ bá ń sọ fáwọn tó ti ń mí sí ẹ ni pé kọ́ wá fi ilé ẹ ẹ bá ń sọ fáwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ yín ni pé àníkè ti wà online pé mo ti wà live I'm with you 24/7 irọ́ 24/7 bíi ti bó àsàsáò dà ó ẹ jẹ́ gbé ìpè kan mẹ́ta méjì sẹ́ kó tó di pé a bọ́ sí abala kejì gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ǹkan wípé abala eléyìí tí a wọ̀ yìí abala eléyìí for the fact that it is a new month ó jẹ́ ọjọ́ kìíní nínú oṣù kẹjọ so a máa sọ bí a ṣe fẹ́ kí oṣù wà yìí bí a ṣe fẹ́ kó rí ṣe mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ abala báwo ni a ṣe máa báwo la ṣe fíìlì ọ̀sẹ̀ wa sí báwo ni ọ̀sẹ̀ wa ṣe ọ̀sẹ̀ tó lọ yìí tó ń parí lénìí báwo ló ṣe rí ṣe fíìlì dáadáa a máa wá rate it over 10 so bọ̀ eléyìí tó jẹ́ 1st of August yìí a máa fi ṣe bíi pé bí a ṣe fẹ́ kí oṣù yìí kó rí fún wa wọ́n ní pé kó rí fún ẹ gẹ́gẹ́ bí èrò ọkùnrin sẹ́mi right so nǹkan tẹ́yìn fẹ́ kó rí fún yín gangan bí ẹ ṣe fẹ́ kí oṣù yìí kó lọ ẹ jẹ́ ká sọ́lẹ̀ ká sọ àsọtẹ́lẹ̀ ẹ̀ lẹ̀ ká wọnú ẹ̀ lọ ká wọnú ìpè yẹn lọ ká bu ẹnu sínú ìpè oh god ṣùgbọ́n pé nígbà lọ síbẹ̀ yẹn ẹ jẹ́ sáré dandan k one the ultimate nígbà wá padà dé a ti máa tẹ̀síwájú ká máa fi ìlú ẹ̀ lẹ́tọ̀ ètò òun ni ká máa fi ìlú ẹ̀

0: náà ló ń ṣàánú wa, ló ń ṣàánú fún mi, ló ń ṣàánú fún yín, ló ń ṣàánú fún gbogbo wa. Àánú Ọlọ́run yóò wà ní kákó lórí wa láṣẹ Edumare. Hello, ẹ káàsán o.
1: Hello, ẹ káàsán ma.
0: Ẹ káàsán ma, orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá.
1: Mọ́mí Sunday ni láti Ìkàrẹ̀ Àkókò.
0: Mọ́mí Sunday láti Ìkàrẹ̀ Àkókò. Mo máa fún yín ní òwe méjì péré Mọ́mí Sunday tí n bá ti bẹ̀rẹ̀ ẹ máa parí ẹ̀ fún mi, ṣó ti yá. Mi ò ní fún yín ní òwe tó le jù, ẹ má wọrí.
1: Ó yá mò ń gbé àkọ́kọ́ mi rèé o, ẹ jọ.
0: Àkọ́kọ́ yẹn ẹ kọ́ fi láti ẹ̀wọ́ lọ. Àwọn òwe tí kò kí ń lọ fà ni mo wá fún yín. Sódà ẹ lè àìfàgbàfẹ́ nìkan. Ẹ parí ẹ. Ṣe rí báyìí, ṣé mo lè parí ẹ nsìnyí? Ẹ má fọ, ẹ má wọrí wọn pẹ̀lú yín. Ọmọ tó bá jẹ́ àṣàmú.
1: Kékeré ló ti ń ṣẹnu ṣámú.
0: Ẹ rí bẹ́ẹ̀ ṣe ń sáré sọ nígbà tó simple. Ọ̀n sáré hàn. À ń pe gbẹ́nà gbẹ́nà.
1: Ẹyẹ àkókò ń yọjú.
0: Àkókò kọ́. Kì í ṣe àkókò, ẹyẹ àkókò.
1: Ẹyẹ àkókò ń yọjú.
0: Ìgbà yẹn pé ìbọn lẹ́lẹ́ ti pè ẹ̀ náà, Ìkàrẹ̀ Àkókò, no wonder, tẹ́ fi sọ àkókò. No wonder. Ọ̀yà òwe tí ó gbẹ̀yìn. Bí èèyàn bá fi ìgbàanú gbanú ọ̀bọ. Kò ṣe ní pakasọ. Ìyẹn máa ó le díẹ̀ àbí. Ok, ẹ jẹ́ ká fi eléyìí parí ẹ̀. Eegun tó létí ìró. Eegun tó létí ìró.
1: Ẹ̀wọ̀n fúnra ẹ̀ ló mọ̀, kò dá sórí.
0: Ẹ jẹ́ ẹ kàn fún mi ní nọ́mbà yìí, ẹ ṣe ó yá.
1: 07 37 92 54 54
0: ẹ ṣeun. Ẹ ṣeun, wọ́n ní eegun tó létí ìró òun fúnra ẹ̀ ló mọ̀ torí kò tẹ́ni tó rí. Yorùbá wo ló kọ yín nìyẹn? Yorùbá ti ṣá.

0: nítorí àkókò wa mo ṣe ń wo time yẹn òun náà ń wò mí lójọ wa ń wòra wa I bought I need less than 8 to 7 minutes láti parí ètò lónìí ẹ jẹ́ àsáré bọ́ sí abala kejì nítorí àkókò time yẹn ó ń zare tẹ bá ń gbé ó ń zare so ẹ jẹ́ àbọ̀ sí second segment ìyẹn ni mo sọ lẹ́ẹ̀kan wípé a wá máa sọ ohun tí a fẹ́ fúnra wa nínú oṣù yìí a fẹ́ sọ bí oṣù wa máa ṣe lọ oṣù august tá a wọ̀ yìí báwo lẹ́yìn ṣe fẹ́ kó rí gangan báwo lẹ ṣe fẹ́ fíìlì oṣù yìí sí kí ni àwọn nǹkan mèremère àwọn ohun ayọ̀ tẹ́ ẹ fẹ́ kó ṣẹlẹ̀ sí yín mi ni wíkẹ́ máa sọ pé mo fẹ́ ra mọ́tò lọ́dún yìí nígbà tó mọ̀ pé òní 1000 láàkáùntì o mo fẹ́ kọ́lé mo fẹ́ ra ilẹ̀ nígbà tó mọ̀ pé òní 2k ó jẹ́ 2k òsì láàkáùntì wà wá sọ pé o fẹ́ kọ́lé ìṣọwọ́ mi líbẹ̀ o kí wá dàbí kẹ́ máa sọ pé lórí èṣù ká máa fìdí ẹ̀ lẹ́tí sọ pẹ̀lú ánìkẹ́ nígbà ẹ fẹ́ kọ́lé nígbà ẹ̀ dẹ́ ìbàdẹ́ wà kọ́ nígbà ìwọ́ tó fẹ́ kọ́lé ṣé kìí pé wà á ti séèfù owó tó máa fi ra ilẹ̀ ni ẹ jọ̀ǹdó ọlọ́ ẹ má fi nǹkan tí yóò ṣe mí orúkọ tí ìyàwó bàbá òsùn mi ànìkẹ́ lọ́sàn mi o ẹ má fi orúkọ mi sí o ẹ̀ There's nothing God cannot do. What God cannot do cannot exist. Exactly. 81651999 Elekasan.
1: At last.
0: At last, hallelujah, hallelujah.
1: What you wrote me, and you tell me, happy new month to you, my sister.
0: Happy new month, Ima.
1: Mommy glory, me.
0: Mommy glory, Ekasa.
1: Me last week, Omori. God will bless you and bless your handwork.
0: Amen. Oh, Amio.
1: Oshu, you already my job for a lot of projects.
0: Amio.
1: Wonder about the job I've been about. Amio.
0: Amio.
1: Oshu, you. Goodness and mercy shall follow me in this new month.
0: Amen. Mama Ishan, yeah.
1: God will favor me in this new month. Oh, hello.
0: Wa wa pelu yin agbo yin.
1: I will be flourishing.
0: Amen. Mama Ishan, ami, ami, ami, ami.
1: So, nkan ti mo fe funra mi.
0: Agbo Olorun, a ri be. Ami, ami, ami.
1: Ninu osu, o rere a de jo fun mi loruko Jesu.
0: Ami o, Mama Ishan.
1: Ami de ma pe jo bayi mi na gbe gba ope nu osu loruko Jesu.
0: Ami, ami, ami.
1: Nkan ti mo fe.
0: O da e seun gan ni mo mi glory. Ami, e seun.
1: E se ma.
0: Bẹ́ẹ̀ni èmi náà máa rí ìyọnú Ọlọ́run ọba nínú oṣù yìí gbogbo ohun tí n bá dáwọ́lé pátá náà ni ó yọrí sí rere ẹ̀ ló ẹ káàsán o. Hello, ẹ ti wọlé o, ẹ káàsán.
2: Ẹ káàsán máa
0: ń. Orúkọ yín àti Peter ti ń pè wá.
2: Tọ́pẹ́ ló ń pè láti Àkúrẹ́.
0: Tọ́pẹ́ láti Àkúrẹ́, ó dáa, ó ti rí ìbétè ẹ gbìyànjú láti pè wá padà. Hello, ẹ káàsán o.
3: Èmi wálẹ̀.
0: Jogè.
3: Yàgbàlagbà.
0: Jogè.
3: Sàmà àdùnlágbọ́ lọ.
0: Àmì ó tọ́jọ́ mẹ́ta ṣàlàáfíà lẹ́wà.
3: Àlàáfíà mi wà á ti máa ti gbò yíwá yìí.
0: Olúwa ṣe ẹ káàbọ̀ sí rètò. Ó yá Jogè báwo lè ṣe fẹ́ kí oṣù yìí lọ fún yín ẹ sọ àpèmọ́ra ni là ń pè tèmi dire.
3: Bẹ́ẹ̀ni, oṣù ìní wà nù, kí ànílò mọ́ lọ́wọ́ mi fẹ́ jọ Nǹkan àlàáfíà kó máa jẹ́ tèmi ní gbogbo ìgbà.
0: Àmì o.
3: Máa fi rí bí ìgbà àkọ́wọ́ mi kó máa tẹ.
0: Àmì o.
3: Bẹ́ẹ̀ máa ti tẹ bá a ti máa fi fẹ́nu.
0: Àmì.
3: Máa fi tẹ fún òní gbogbo ìgbà kó dẹ̀ máa wọlé. Wọ́n dẹ̀ máa fi ìdílé wa.
0: Àmì. Prayer point Jogè ó ní táwọn bá sì pe fóònù kọ́ máa gbé kò sí wà lẹ̀ báwọ̀ ara àdúrà náà ni. Ẹyin tẹ́ wa ní Facebook yẹn náà máa dúrọ́pù bẹ́ẹ̀ ṣe fẹ́ kí Ọlọ́run ṣe fún yín lóṣù yìí. Báwo lẹ ṣe fẹ́ fíìlì oṣù yín sí? Báwo lẹ ṣe fẹ́ kí ni àwọn nǹkan mèremère tẹ́ ẹ fẹ́ kọ́lọ́run ṣe fún yín nínú oṣù yìí? Amíhìn ẹ sọ síra yín ọ ní pé àpẹ̀mẹ́rọ ni báyìí la máa ṣe kí n la máa ń pè tèmi dire. Ẹyin ẹ sọ nǹkan tẹ́ ẹ fẹ́ báwo lẹ ṣe fẹ́ fíìlì oṣù yìí sí? Lórí ètò ká máa fíìlì ẹ̀ Our Feelers Club Association of Adaba. Báwo lẹ ṣe fẹ́ kí oṣù yìí kó rí fún yín gangan? So abala tí a wà nìyẹn torí pé ẹ̀yin tẹ wà lórí afẹ́fẹ́ yẹn ẹ̀ nílé pè wọlé. So ẹ̀yin ẹ máa drop comment yín báwo lẹ ṣe fẹ́ kí oṣù yìí kó rí fún yín gangan? Ẹ̀lọ́ ẹ káàsán o.
4: Ẹ
0: káàsán mọ́. Ẹ káàsán
4: Àríkẹ́ láti Òǹdó ni mà.
0: Àríkẹ́ láti Òǹdó. Ó yá báyìí lè ṣe fẹ́ kí oṣù yìí rí gangan fún yín.
4: Ṣé kó ṣe kó rọ̀ mí lọ́rùn?
0: Àmì.
4: Kó lọ́n dẹ́ pèsè fáì ní mi.
0: Àmì o, àtẹ̀mí náà.
4: Ilé àmìtá àti ànífẹ́kù.
0: Àmì o, àmì àmì.
4: Kó lọ dárò ìyá mi sí.
0: Àmì.
4: Sámọ́ gbọ́lẹ́ ta aburú sóní kankan.
0: Àmì o, àmì o.
4: Àmì
0: o, àmì o. Ẹ ṣeun, ẹ ṣeun. Emi jaye ori mi, ade ori okin. ba se ma se ni papapa nitori akoko wa tin lo elo e ka san o elo e ka san o 08162519991 number to wono agbala wa wa ni bi eye pe wole ke so be se fe feel osu yi si kini awon kan mere mere te fe ko sele ninu osu yi elo e ka san o
5: e ka san
0: ma oriko yin ati bete tin pe wa
5: Oluwa Bunmi Oye ni yin ni mo je ni Oye Mekun.
0: Ni Oye Mekun le tin pe wa e ka bo so reto. O da ba le se fe ki osu ko lo fun yin ati eyin ati le yin.
5: Mi gaga bi enikan omo nu osu yi gan ni mi.
0: Hey, happy birthday in advance.
5: Yeah. Thank you.
0: O ya ba le se fe ki osu yi lo fun yin.
5: O gba oko mi, o fe ki odun ko tu je ara oto fun mi ni sire loruko Jesus.
0: Amen, amen.
5: Ki alaafia mi ko po si atoko atomo ati gogo. Eyin ololufe mi to mo pe you are one of my fans. I'm one of your fans.
0: Beni, mo fans yin.
5: Ki ayo wa ma po si ni o. Wa lo se osu yi.
0: Hey, she got the little Tony. Aww. All right. Got to do sick right there. I won't call other any care you day. You know, any care day anything. Me go now you day no. Ama ni ruju bayi lo lori eto losan toni gbogbo eyin te ba wa je gbogbo eyin te ba wa tete si e seun gan ni adupe lowo yin nitori akoko wa nlo lati lo ta awon oja wa gege be ti mo wi pe ipolowo oja bayi ohun na ni agunmu owo ni pe ma lo na lori eto koda ati nkese wa le ati fe ma lo nitori a nilo lati se awon nkan to ku lori ikanni yi adabited but nine fm e je ma fi asiko idupe lowo gbogbo yin te pe wole patapata eyin ti a de ri igbe ipe yin gbe na e ma binu e da kun gege be ti mo wi pe adaba ni won pe bi o sugbe mi ni fe yin I love you gani with the love of Christ. Thank you so much gbogbo yin te darapo mo wa na ni ori Facebook I'm she shout out saying yin to what today se to n bo by the grace of God olohun ada wa si mi ni gbo bi si yin mi ni gbo bi si enikankan nu wa eyin o ni gbo bi si mi awon ta lo loni na lati pada wa ni ose to n bo ibi o shele si yin la se dun re lekan si mo ki gbo happy new month of August gbogbo nta ba dawo le ninu osu ipata e mo yori si re ni la se dun mare atemi ateyin a ni fi kokon nu wa se awati la gboro olon titi ti a fi pade ni ose to nbo oruko temi oyi pada oluwa ni femi adebayo na ni emi lo mo se la re mo se la mesan mo lobi mi wa gba ti gbogbo yin pe ni aniki omo egba titi ti a fi pade lose to nbo o de gba kan na

0: tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn tán wà lórí ìjòkó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: ẹ tún ọgbẹ ìyàwó láyò.
2: ẹ jọwọ ẹ dúró náà jàre.
3: kí ló ṣẹlẹ̀.
2: kí wọ́n tó so wápọ̀ ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi. fìríjì ńkọ ẹ̀rọ ìfọṣọ kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ̀ ní 2026.
0: ẹ ní tòótọ́.
2: kájà sọ pé o ò tí ì rẹ̀ wọ́n àbí.
0: ta ló ti yẹ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀kan ṣo níbi tí CDK wà.
3: èmo ló tún jẹ́ CDK báyìí.
0: bẹ́ẹ̀ ni o CDK ẹ lè ra fìríjì yín ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí.
0: láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
2: olùṣọ́àgùntàn ẹ sọ wá pọ̀.
0: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. download CDK lórí play store àti apple store.
4: iléeṣẹ́ wa wà ní Danco Plaza Ajilosun lẹ́gbẹ̀ẹ́ Olú Motors ládojúkọ Maria Asumpta Catholic Hospital Ikere Road Ado Ekiti ẹlẹ́pẹ́ 0707-484-3351.
5: CDK sọ́díẹ̀ díẹ̀ dẹ́gbẹ̀ẹ́ ẹ̀kú dédé àsìkò yìí níbi gbogbo tẹ̀tí láǹfààní láti máa tẹ́tí sí àkànṣe ètò nìyí láti lè ṣe Signal Strength Nigeria Limited tí wọ́n fẹ́ ká kúrò nínú òkùnkùn kábọ́ sínú ìmọ́lẹ̀ láì sí wàhálà. ẹ bá ń kí gbogbo ọmọ Nàìjíríà kẹ́sì já wa bẹ́tà bẹ́tà ǹtẹ́ ẹ̀ tó kó dé báyìí.
6: ẹkú dédé àsìkò yìí àyẹ̀yẹ̀ mú táyìn gbọ́mi lé ní wákàtí. orúkọ tèmi ni Adéronkẹ́ láti iléeṣẹ́ alálùbáríkà ni iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. mo tún ti dé láti wá já àwọn èèyàn mi bẹ́tà bẹ́tà gẹ́gẹ́ bí ìṣe mi bí mo ṣe máa ń já yín sí.
5: tó kí làwọn nǹkan tẹ́ ẹ kó wa lọ́tẹ̀ yìí.
6: ní iléeṣẹ́ wa Signal Strength Nigeria Limited a tún ti kó àwọn solar systems kan wọlé ní kẹ̀tíkẹ̀tí báyìí lọ́tùn-lọ́tùn lóríṣiríṣi. tí a pẹ́ àwọn solar systems tó máa gbé tẹlifíṣàn yín tó máa gbé fan tó máa gbé DSTV decoder GoTV decoder StarTime decoder tó máa charge laptop charge phone tọ́ná sínú ilé pẹ̀lú ìrọ̀rùn.
5: làwọn tẹ́ ẹ tún kó dé báyìí.
6: bẹ́ẹ̀ni lóní kẹ̀tíkẹ̀tí.
5: èló ni àwọn solar system yìí.
6: owó tí ò kánilégún ẹ̀yìn rárá láti 200,000 naira sókè díẹ̀ ni solar systems wa ti bẹ̀rẹ̀.
5: tí n bá gbọ́ yín yé àwọn èèyàn láǹfààní láti jẹ̀gbádùn àwọn solar system tó lè gbé tẹlifíṣàn gbé dekódà gbé fáànù chaajì fóònù chaajì láptọ́ọ̀pù bẹ̀rẹ̀ látòrí 200,000 naira sókè.
6: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn tó bá ra solar systems lọ́dọ̀ wa lásìkò wọn ní àǹfààní láti gba tẹlifíṣàn kan tàbí fáànù kan tàbí GoTV decoder tàbí DSTV decoder sí lọ́fẹ̀ẹ́.
5: promo ń lọ lọ́wọ́ tí wọ́n láǹfààní láti gba tẹlifíṣàn kan decoder kan fáànù kan sí lọ́fẹ̀ẹ́.
6: lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n pẹ̀lú àdéhùn àti àjọsọ.
5: àdéhùn àti ọ̀rọ̀ àjọsọ ń bẹ.
6: bẹ́ẹ̀ni
5: mo ti yọ ohun tí mo fẹ́ yọ.
6: bẹ́ẹ̀ sì tún ni Signal Strength Nigeria Limited tún ti wá kó àwọn solar systems kan wọlé lọ́tùn-lọ́tùn bá a jẹ́ pé ó lè gbé gbogbo èlò òlò náà nílé yín pátá. tẹlifíṣàn la fẹ́ sọ ni freezer la fẹ́ sọ ni refrigerator la fẹ́ sọ ni washing machine ni iron ni blender ni microwave ni gbogbo nǹkan tí a bá fẹ́ fi gbé pátá ló gbé. bẹ́ẹ̀ sún la láwọn ilé tó lè gbé pumping machine pẹ̀lú.
5: láìṣe náà nepa.
6: ara o.
5: lọ́dọ̀ yín báyìí.
6: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ sì tún ni solar freezer wà lọ́dọ̀ wa.
5: ẹ̀ tó bá nídìí solar freezer.
6: bẹ́ẹ̀ni
5: ó wà lọ́dọ̀ yín.
6: ó wà nílé iṣẹ́ wa
5: mi. ẹ bá mi júwe báwo làwọn èèyàn ó ṣe délé iṣẹ́ yín.
6: iléeṣẹ́ Signal Strength ní ìlú Ado Ekiti ọ́fíìsì wa wà ní GoTV Yellow Building tó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ UBA Bank ní Ajilosun ní Ado Ekiti. ní ìlú Ọyẹ́ Ekiti a wà ní Signal Strength Office District 6 Ọmọdọ́wà Street ní ìdojúkọ ààfin bàbá wa Ọlọ́yẹ Ọ̀vọ̀wúyẹ́ Kingdom ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí àǹtí. èyí tó wà ní Àkúrẹ́ wà ní Signal Strength House 123 DSTV GoTV Yellow Building Old Hospital Road Ọba Òṣùpá Wè ní ìlú Àkúrẹ́. tó bá jẹ́ pé ọ̀ṣinlẹ̀ tàbí ìjọkalẹ̀ yín gbà wọlé ilé kẹta sí Olúkayọ̀dé roundabout ní apá ọ̀tún yẹn ti máa rí ilé gogoro náà báyìí Signal Strength House wọn kùn ní ọ̀dà yẹ́lò. tó bá jẹ́ pé nepa lẹ́yìn fẹ́ gbà wọlé tẹ bá sì kọjá Aquinas College Gate síwájú díẹ̀ ẹ máa kọjá síwájú díẹ̀ ẹ̀yìn ẹ̀kan sọ́dá kẹ wọ àwọ̀ òsì yín kẹ tó kan Olúkayọ̀dé roundabout ilé kẹta kẹ tó kan Olúkayọ̀dé roundabout tẹ bá ti sọ́dá ẹ ti máa rí yẹ́lò building yẹn GoTV building ẹ ti máa rí ibẹ̀ gangan la fi kalẹ̀ sí. ní ìlú Ọ̀wọ̀ ẹ wà ní DSTV GoTV office tó wà ní adjacent Parajashin House lẹ́gbẹ̀ẹ́ Adeolu Nursery and Primary School ní òkè Ògùn ní ìlú Ọ̀wọ̀. ọ́fíìsì wa tó wà ní Ìkàrẹ́ wà ní DSTV office Aframes Plaza Jubilee Road ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Polaris Bank ní Ìkàrẹ́ Àkókò.
5: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè pè sí ń kọ́.
6: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08 1 08 1 01 04 04 28 28 04.
5: ẹjẹ́ àtúnmú lẹ́ẹ̀kan sí.
6: 08 1 08 1 01 01 04 04 28 28 04 04.
5: àsìkò rẹ ti tó láti jẹ̀gbádùn tó pọ̀ rẹpẹtẹ má jẹ̀ káǹfààní eléyìí ó fò ọrù.
3: wẹ́pà
5: sí
7: Signal Sun Nigeria Limited tun gbara mi ide won fo bale lote yi ni pelu awon solar system ti won sese ko wo lu biba awon solar system to yan kilala ki mole o le wa fun teru tomo ni an sun lokuku ko ru o tun ma mu ni osimo pelu Signal Sun Solar tutun yi je ko run o sanwo imole re ko run o si tun je ki fan o fi ategun alaafia si wa ti molebi re lowo perete bere lati 200,000 naira o le die soke ni gbe aye egbedemoketi bere ni le se Signal Sun Nigeria Limited pobambari ibe ni pe o tun lanfani lati gba television tabi fanu go tv tabi dstv kan si lo fe pelu adehun atoro ajoso ni o o ma gbe gbogbo ohun elo ilo na nu le bere latori television fanu atawon decoder gbogbo yoju seyi keyi le se Signal Sun Nigeria Limited kanfani ro to tenu bepo won wa ni Signal Sun office go tv yellow building legbe uba bank ajilosun adu ekiti number 123 Signal Sun house go tv yellow building obo osupa road old hospital road akure ati adjacent baba ajashin house oke ogun owo to fi mo Efrem Plaza legbe Polaris Bank Ikari Akoko falaye epe 08101042804.
8: Olorun Babalola tun si de bo se ma se bi tatijo it's outreach day 2020. Just CAC Outreach Worldwide. Fifi, we pe gbogbo eniyan. CB Outreach Day si odun 2026. Si yo waye lojo keji osu kejo odun ti a waye 2nd of August 2026. Si a pe akori re ni Ibukun to wa ninu fifun ni Blessings in Giving. Be to ajodun yo se lo re lojo Wednesday 29th of July. Ipade adura yo waye lori oke to wa ni adojuko agbogbo filling station. Nibi ti Olorun yo ti ma tu ide ja ide dahun gbogbo adura wa. Bere lati agogo mejo owuro titi di ago mejila Lodge of Thursday, 30th of July. Adura Yote Siwaju, Nisi AC Outreach. Tuwa ni number 2, Ibukun Oluwa Street, off Plaza Road. Akure, Berenata Gomeri, Titi D, Agome Fairole. Lodge of Friday, 31st of July. Ni Akwari Soji, ni Ile Josin Bakono, Berenata Yago Konso, Titi D, Agome Fairole. Ni Ojo Sunday, Ojo Kejo Shukejo, 2nd of August, Yoje Outreach Day Thanksgiving. Tipubu wa Yote Washo Fofon Tawa, Bawa Ijo Gege Soloru, Awa Irosho Loru, Tio Loru, Yo Malo Nibe Noni, Pastor Samson Alewi, Zonal Superintendent, Prophet Enoch Fashino, Superintendent and Field Evangelist Worldwide, Ati Babawa, Tiolong Be Jore, Lilowa, Pastor Amos Oduayo Fashino, Retired but Not Tired, and Other Anointed Men of God. Mabo, Belui Babore, Lati Ba Long Pade, Jesus is Lord. Outreach Day Anniversary Committee, Announcer.
9: Egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda ti e kon sun lo ni
10: aba aju ko ti igbo ni nipa 24/7 aba make sure koronjo gogun bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo tinu rara o ka gu eyin didun ara riro afo gede gede do ti ara danu logo lo mo okunrin aba duro to ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pelu re ajo nafdaki fonte lugba o da lagu ara 24/7 abamisho lati je alagbata jake jado le Nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 abamisho gbogbo iga ija wa ija osi always guide me
11: ti eye ni gboro lenu ojo meta yi
12: o be la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idi dse ni o ma ro mi gogo de bi pe mi o le bere mu nkan le ise lo

0: ba ti n kira wa ta n dara wa lo. Bá a ṣe ń ṣẹ̀mí lọ́wọ́ yìí, ọyẹ́ ká tó máa rántí ìgbà mí ìta àtún ní máa ṣẹ̀mí mọ́, à ń bẹ lónìí nù. Ń gbọ́ bá yá àtún ní sí mọ́, àtún dẹni ìtàn. Ẹ máa rántí bẹ́ẹ̀ ti ń bẹ láyé lónìí, ẹ tó máa rántí bẹ́ẹ̀ ti ní sí mọ́. Eléyìí òun náà ni ọ̀rọ̀ àmúwọlé tí mo mú wá fún wa ní ọ̀sán yìí. Mo kí yín pé káàsán.
1: Olórí tó fẹ́ pa àwọ̀ èmi á sì máa ṣàìsùn.
0: Tó bá pọ́n òun náà la máa ń ká ọ̀sán pọ́n lónìí gbogbo wa bẹ̀rẹ̀ sí ní ka ẹ káàsán o. Bíbẹ̀ pé ọ̀bá pọ́n àlè ká bọ́sàn ọ̀bá pọ́n àlè ká. Mo kí yín kú dédé ìwòyí, mo kí yín wípé ẹ kú gbádùn àdàbà 88.9 FM iléeṣẹ́ tó ṣáájú táwọn tó kù ń tẹ̀lé.
1: Ṣé ẹ gangan ni ò mú mi ṣàṣùn pa?
0: Bẹ́ẹ̀ ti ń gbádùn àwọn ọlọ́kan ọ̀jọ̀ kan tí wọ́n ti ń mú wá fún yín látòrí ètò kan démi.
1: Láfiwé ló fi jẹ́ pé lójoojú.
0: Ẹ mọ́ bínú lọ́sàn-án yìí wípé ọlọ́jà díẹ̀ ọlọ́jà díẹ̀.
1: Bàbá Tóbi.
0: Àwọn development ti ń lọ́ gbòòrò ìyẹn gan-an òun náà lọ́ fà á tó jẹ́ wípé béèyàn bá ṣe calculation dáadáa ń gbọ̀ bá débi tí wọ́n ti ń sọ̀nà bí yóò gba bí ìṣẹ́jú mẹ́wàá lọ́wọ́ ẹ̀ ó tún débi tí wọ́n ti ń sọ̀nà bí yóò tún gba bí ìṣẹ́jú mẹ́wàá lọ́wọ́ ẹ̀ a sì dúpẹ́ fáwọn ìjọba wa. Ìtàn fẹ́ náà nù ṣe mọ̀ pé téèyàn bá ń fẹ́ nǹkan tó bá ti wá rí n tí ń fẹ́. Gbogbo àwọn kùdìẹ̀kudiẹ tó bá jẹ́ kó lọ́jà díẹ̀ táṣeyọrí òun ó fi wáyé inú ọ̀gbọ́dọ̀ bírú ẹni bẹ́ẹ̀. Amẹ́ríkà náà ti pàṣó òun náà lélẹ́yìn tẹ́ ń gbọ́ ẹ pàṣúmà àlàbí pàṣúmà wọ́ndà. Wàṣíù àlàbí lélẹ́yìn tẹ́ ń gbọ́.

ìyẹn gan la ń pè ní live direct. Bẹ́ẹ̀ náà mo tún kí káàbọ̀ sórí TikTok. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ń pàdé mi lórí àkáǹtì yẹn. Lórí Peace Ambassador. Bẹ́ẹ̀ ti ń gbìyànjú láti wọlé sórí TikTok yẹn. Peace Ambassador lẹ́fi láǹfààní láti wọlé tẹ́sì mọ́ wo mi. Ẹ mọ wo bí kọ́lọ̀ tí mo ní gaga bí èmi fúnra mi bó ṣe bá aṣọ tí mo wọ̀ mu. Àní kọ́lọ̀ mi fúnra mi ó sì bá aṣọ tí mo wọ̀ mu. Ọyẹ mi gan lẹ́nu nígbà mo tó ríra mi lórí TikTok mo tó mọ̀ pé àṣekọ́lọ̀ aṣọ tí. Àkúrẹ́ àfọ̀mẹ́ yóò rí jàre.

0: Ẹ máa ṣe à programme ẹ. Ẹjọ́ tàn káàkiri, ògo tẹ̀yìn náà tàn pẹ̀lú ògo ọlọ́.
1: Dúdú lójú, sáré funfun nana nínú àwà.
0: Bá a ti ń ṣe àwàdà tá ń ṣe ní bọ́mbà tó bọ́mbà from one junction to another.
1: Ẹyin funfun bá ní kí inú èèyàn fò.
0: Ẹja máa gbé fúnra wọn, ẹ máa ṣe fàájì yẹn káàkiri, òpin àṣẹ láwà yìí o.
1: Ìyá mi ló làbó sí òòdà,
2: ìdí sí òòdà.
0: Ẹ má jẹun dán yín, tán bá ti lọ dán yín tán ni ẹ má ṣe fàájì, ìgbà wo lẹ wá fẹ́ ṣe fàájì.
1: Ìdí sí kẹ̀dẹ̀rẹ̀ ń jáyé rí ní sáàmà ni.
0: Bẹ́ẹ̀ bá kọ̀ tẹ́ ẹ̀ ṣe fàájì lásìkò tá a wà yìí ń gbò lẹ́wàá ṣe.
1: Ìyá mi ló làbó sí òòdà,
2: ìdí sí òòdà.
0: Ẹ máa ṣe fàájì yẹn ní bọ́mbà tó bọ́mbà from one junction to another. Ẹ máa gbé kanra wọn báyìí.
1: Kíkẹ́ ẹ̀rín jáyé rí ní sáàmà ni. Onítẹ̀fẹ̀lẹ̀ kò kọ́ máa tún padà wá fẹ́ni.
0: Ẹ máa ń tọ́sẹlẹ̀ kí lábàárà wa sọ ní abala tá a pè ń kò mọ́ òkun ọ̀rọ̀ lọ́sàn-án yìí.
1: Bẹ́ẹ̀ni òkò kírun, tó bá kírun tọ́ka fátíà.
2: Gòkè tọ́kò máa ṣe ká sójú.
1: Dáṣọ́bọ̀ kó fọ ọkọ̀ ẹ mọ̀ ni.
0: Mo ní kò mọ́ òkun ọ̀rọ̀ ń tábàárà wa sọ lọ́sàn-án yìí lábala kò mọ́ òkun ọ̀rọ̀ ọ̀rọ̀ tá a fi ṣàlàyé ọ̀rọ̀ ọ̀rọ̀ tá à ń sọ tá a fi táyé ẹni ṣe ọ̀rọ̀ táwọn èèyàn ń gbọ́ tí wọ́n fi ń sòdiwọ̀n sí gbèsè ayé wọn. Ẹ fòye gbọ́, ẹ fòye dàìgẹ́ ẹ̀sẹ̀.
1: Ìyá ni òkò kí

Káyọ̀dé ọmọ Fọlárìn òní ń bẹ lórí ètò. Ẹ gbọ́ bí ṣe ń ṣe lálálà ń fibọ̀ tí gbogbo ẹ̀ ń wọnú ara wọn ọmọjọmọ lọ. Béèyàn bá fìkan wé kan yọ́kàn lu ti ẹ̀ pa ni o.

èèyàn bá ti miss àsìkò ẹ̀ wàhálà ni o ẹ rí àárọ̀ kùtùkùtù àsìkò yìí gan olòdòdó ń taná àsìkò yìí òdòdó ọ̀tanná bọ́ bá ti di pé òrùn fẹ́ wọ̀ òdòdó ó ṣe kíni yóò tún ká iná rẹ̀ yóò ká mára bá a bá rí irú òdòdó kan tó bá taná lásìkò tí òrùn ràn garigari kò ní pẹ́ kú o. Dada ò bá mọ àsìkò tó yẹ kó lè ṣe nǹkan bí bá ń dúró wípé ẹ̀dá kankan ọmọ àsìkò ó ń retí àsìkò òjijì irú ẹni bẹ́ẹ̀ yóò sí ìgbà rìn yóò sí ọ̀nà rìn kò sì ní débi tí ń lọ.

0: ìbọn tí mò ń wínú àlàyé àsìkò ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọn ò bí àgbẹ̀ kan dá kólóhun ó gbin sun nígbà kólóhun ó pin àgbàdo nígbà ẹ̀rùn. Gbogbo wa la mọ̀ wípé ńgbà tó jò bá ń rọ̀ la gbin ìgbàdo. Bá a bá rí àgbẹ̀ kan tó bá wá fi àsìkò ṣeré títí débi wípé ńgbò ó di bí àwọn àsìkò kan bóyá bíi August ending lọ́sẹ̀sẹ̀ gbin àgbàdo. Ó ṣeéṣe kí àgbàdo tó gbìn yìí kójò dámọ lórí kọmọ àgbàdo ọmọ sì tí yọ tàbí kó ti yọ kọmọ tí gbò ìmúkúmù ni ó mú jáde o. Ẹ̀dá gbọ́dọ̀ mọ àsìkò tá a gbin àgbàdo òun làgbàdo wọn ò fi yọ ọmọ dáadáa. Àwọn àsìkò kan bẹnu ayé tó ò bá mọ̀ ó ṣeéṣe kí irú ẹni yẹn kọ́ pàdánù ìgbìyànjú gbogbo ìgbìyànjú tó ti ṣe láyé ó sì pàdánù ẹ̀ tó ò bá ti mọ àsìkò ọ̀hún. Àsìkò táwọn àgbẹ̀ oníkòkó tí wọ́n máa ń fin wọ́n ó fin kòkó wọn bí wọ́n bá fin lásìkò tí ó yẹ kí wọ́n ó fin wọ́n pàdánù gbogbo gbìyànjú. Àsìkò tá a wà yí ẹ̀ lè rágbẹ̀ kan kó gbin sú ọ́ lásìkò tí wọ́n máa ń gbin sú bó bá di bí ọ́ tó bá ti ń di bí around September October November wọ́n bẹ̀rẹ̀ sí gbin sú. Ẹ bá wá rágbẹ̀ kan tí ń gbin sun bíi May ẹ rí pẹ̀lú àgbẹ̀ bẹ́ẹ̀ ó ń gbìyànjú lóòótọ́ ṣùgbọ́n kò mọ àsìkò gbogbo gbìyànjú rẹ̀ yọ pàdánù ẹni. Dẹ́mu kan kì í dá lórí ìrókò.
1: Halẹ̀ kò lè halẹ̀ mọ́ mi rárá. Mo ti lálá bẹ́ẹ̀ tí mo lọ lu.
0: Dẹ́mu kan kì í dá lórí ìrókò orí igi ọ̀pẹ ni wọ́n ti dá. Ní tí mò ń gbìyànjú láti sọ fún yín ni pé ilé ayé yìí èèyàn gbọ́dọ̀ mọ àsìkò ó gbọ́dọ̀ mọ tó tọ́ lásìkò tó tọ́. Bẹ́ẹ̀ èèyàn bá wà ní ọ̀dọ̀ langbalangba tí bá ń fi ọ̀dọ̀ rẹ̀ ti fi ń ṣeré gbogbo ìgbà tó yẹ kó ṣiṣẹ́ ti fi ń ṣe fàájì káàkiri. Àsìkò yẹn tó bá lè waste ẹ̀ tó ṣe gẹ̀rẹ́gẹ̀rẹ́ tó wọ 50 years tọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ sọjí ó ṣẹ̀ṣẹ̀ jí lójú oorun ẹ̀pọ̀ ó yẹ kó wọ́n gbìyànjú fọ́jú alẹ́ irú ẹni bẹ́ẹ̀ iṣẹ́ tó le òun náà ni ọlẹ́ ó padà ṣe ni o. Èèyàn gbọ́dọ̀ gbìyànjú lásìkò tí ìgbìyànjú yẹ. Bẹ́ẹ̀ èèyàn bá ń bẹ lọ́dọ̀ ó lè fò gírí ó lè fò gànà. Gbogbo ògbìyànjú lọ́lọ́run kó sí ìkápá ọ̀dọ́ láti máa ṣe ṣùgbọ́n tí bá ti ń dàgbà irú ẹni bẹ́ẹ̀ kò sí gbìyànjú kan tó lè ṣe lọ títí mọ́. Ní nǹkan bí 20 ọdún 15 sẹ́yìn àwa tá à ń sọ̀rọ̀ iná irú eré wo la lè sá irú dán wo la lè pa. Nísìn a ti ń kó lọ́mọ lọ́wọ́ díẹ̀díẹ̀ gbogbo eléyìí tó kù kan agídí. Àti gbọ́ ọkùnrin lọkùnrin ọmọ jẹ́ ìgbìyànjú tá à ń ṣe nù tá a fi ń lògbà ní ìsìn. Bí ẹ̀dá kan bá ti ń súnmọ́ 50 ọ gbọ́dọ̀ máa sinmi ẹ̀dọ̀ wàhálà rẹ̀ ọ gbọ́dọ̀ máa ṣe díẹ̀díẹ̀ tí wàhálà bá pọ̀jù tí àwọn nǹkan bá pọ̀jù nírú ara ẹni bẹ́ẹ̀ àsìkò yìí gan òun làwọn àìsàn máa ń ráàyè wọlé tó sì lè gé irú ẹ̀mí ẹni bẹ́ẹ̀ ó lè gé kúrú. Àsìkò ẹ lọ́ mọ àwọn àsìkò kọ̀ọ̀kan ó ṣe pàtàkì.

ìrìn àjò ìgbésí ayé yín. O ní ó jẹ́ kẹ́ ẹ máa ní àwọn àṣeyọrí eléyìí tó yanrantí eléyìí tó jẹ́ wípé yóò mú ìrìn àjò yín yá. Àwọn àsìkò tẹ́ ẹ bá mọ̀ yín ni ò ní sọ ìrìn àjò ọdún kan di ọdún mẹ́wàá fún yín. Bẹ́ẹ̀ èèyàn bá mọ àsìkò ìrìn àjò ọdún kan ọdún mẹ́wàá ni ó fi rìn. Ẹ̀dá tí ó mọ̀ àsìkò yóò fa go slow tàbí ó dọ̀bù sínú ìgbésí ayé ẹ̀ yóò wà á wà lójú kan dirin.

Ọlá Olúwa Fasandí. Àti ogunlọ́gọ̀ àwọn èèyàn tí wọ́n darapọ̀ mọ́ mi lórí TikTok.

0: ẹyin tẹ bá ní ìdí tẹ bá yẹ pé driver ni yín tí musemuse yín dá musemuse tẹ sí ní ìdíṣẹ driving ó kéré ju 80-90,000 ó ní wọn lè san jù bẹẹ lọ o ṣùgbọn kí n má ẹsìrajire tiẹ ẹ pé nọmba 0703-848-8779 lẹ́ láǹfààní láti pè sí gbogbo ẹ̀yìn èèyàn mi tá a wà lórí tiktok tá a wà lórí facebook ẹ kú gbádùn ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ní live direct ní àdàbà 88.9 FM ẹ kú gbádùn. Ta ni páórítì ẹ̀ tó lágbára jù nínú ìyá àti ọmọ lórí bàbá tí wọ́n bá bèèrè nǹkan at the same time ta ló yẹ kí bàbá ó kówó fún. Hello. Ẹ káàsán.
1: Àìsí bàbá Gbọ́láràn.
0: Kò ní bàjẹ́ bàbá mi. Ohun ìfàmílẹ̀ àpọ̀ ta ní sọ̀rọ̀ ọlọ́pàá ẹlẹ́ran àbí àbúrò ẹ̀.
1: Òun gangan náà ni.
0: Bàbá àgbà.
1: Ẹ kú ọjọ́ mẹ́ta sá.
0: Ojú òní tì yín.
1: Àmì àtẹ̀yìn náà.
0: Ẹ ní rí n gbé sọnù bí ò ṣe bí ọmọ. Tòfò tààrùn kọ́ mọ́ gbẹ́nu gbẹ́wò yìí tówó tọmọ kó yá lé kọ́ wá kí yín tọmọ tọmọ. Ẹ ṣeun púpọ̀ ẹ dá sí tò.
1: Ẹ̀rí ìtẹ́ mú wa fún wa. Gẹ́gẹ́ bí làágàyọ̀ ọmọdé tèmi. Ọmọ lọ́fẹ̀ ní páórítì jù. Torí tá a bá wò ìgbà méjì ìyá àti bàbá bá tiẹ̀ ní tọrọ wọn fẹ́ rújú díẹ̀ díẹ̀.
0: Tí wọ́n ní gbami sí omi òtó.
1: Gbami sí omi òtó. Tí bàbá bá sì ń ságídí ọmọ lè wá. Kò sọ pé dádì ẹ̀ ti ju gbogbo ní tẹ̀sí yìí lọ gbogbo ilé ẹ̀ ti kọjá àrú ẹ̀. So bàbá yẹn wà wò pé nítorí ibi sọ báyìí. Ajẹ́ pé kí ni yìí ò bá mi lè pọ̀ kí
0: n ti di ìmọ̀.
1: Ó ti yẹ kí n ti fi lẹ̀. Àti bẹ̀rẹ̀ yẹn nǹkan tí ìyá yẹn fẹ́ bàbá ó dẹ̀ wá sí látara ọmọ yẹn. Ẹ rí bẹ́ẹ̀ náà ti sọ sẹ́yìn lẹ́ẹ̀kan. Ẹni bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún nǹkan sẹ́yìn. Ǹjẹ́ ẹ lè ṣe ń gbà nísìn ẹ lè ṣe mọ́.
0: Àbí.
1: Ẹ ti tún kó fáwọn ọmọ.
0: Àbí.
1: Lójú tèmi ọmọ ni lójú èmi o. Ẹ kú ètò bàbá.
0: Ẹ ṣeun ojú òní tì yín. Ẹ ṣeun púpọ̀.

0: ẹ máa dá sí lórí Facebook. Ẹ máa dá sí lórí TikTok. Ọlọ́pàá ẹlẹ́ran látòkìtì púpa. Wọ́n ní n táwọn bìlíìfù n táwọn ni wípé ọmọ ló yẹ kó ní priority jù lọ́dọ̀ bàbá ẹ̀ life flower ẹ máa ṣí à ẹ̀ lórí TikTok. Peace ambassador.
1: Bẹ́ẹ̀ ni ọkọ̀ ń bá ṣọ.
0: Adaba 88.9 FM ń bẹ̀ láwà àwáṣu oníṣu. Ẹ káàsán o. Kí ló kọ́ ẹ dúró ná ẹ tó jẹun wò báyìí Bólẹ́s ni ń sọ̀rọ̀ láti ìlú ọ̀rẹ́.
2: Ẹ mú sọ́lọ́pẹ̀lẹ́ ara bá ti ṣáájú. Bólẹ́s náà tẹ̀lé.
0: Yóò tẹ̀lé.
2: Ibi ìgbọ̀nfẹ́ náà bá wà lára dì, òun náà wà sára tẹ̀lé.
0: Ẹ wo ojú òní tìyìn. Àgbẹ̀nú omi sára ń tẹ́jà àgbẹ̀ tí odò dàgbà ń tọ gẹ̀dẹ̀.
2: Ẹ ṣe ẹ pé
0: tí. Yóò máa dáa fún yín ní pẹ̀lú ògo Ọlọ́run.
2: Amínà yàlla.
0: Ọ̀dà nínú bàbá. Ẹ nínú ìyá àtọmọ ta ló ní priority jù nínú àwọn méjèèjì.
2: Lóòótọ́ náà mo dájú ọlọ́pàá ẹlẹ́ran ti là kalẹ̀. Ṣùgbọ́n tá a bá tún wá fojú inú wo tí ẹ̀ bá ṣe dáadáa síyàwó ńgbà mí. Lóòótọ́ yẹn ṣe dáadáa sọ́mọ o. Tí ẹ̀ bá ṣe dáadáa síyàwó ńgbà mí. Èyàn ò gé ni ìyàwó àtọmọ. Ṣùgbọ́n tí ẹ̀ bá lọ sí dáadáa sọ́mọ jù tí ò bá ṣe dáadáa síyàwó. Ìyàwó lè yín ẹ̀ lágbodò àná lọ́dọ̀ ọmọ o. Ẹja tó wò ń bẹ̀ yẹn o. Ìyàwó lè yí ọ àgbẹ̀ yẹn lè yí ọ lè yín ẹ̀ lágbodò àná. Ṣùgbọ́n Ọlọ́run kò ṣe á di dáadáa bá a ṣe fẹ́ àtìyàwó àtọmọ o. Ẹja gbọ́ ẹtí lè lẹ́rù kó o má pọ̀ ju ara wọn lọ.
0: Ẹṣẹ̀
2: pé kíni obì fún lágbára o.
0: Ẹṣẹ̀ púpọ̀ ojú òní tìyìn. Wọ́n ní agbára kan bẹ tí wọ́n ń pè ní agbára obìnrin.
3: Ṣẹ́rí kòkó tó máa ń labẹ́ tọ̀sán.
0: Ọmọ ìyá mi Bólẹ́s, àwọn bẹ̀rù yẹn o. Ẹ jẹ́ ẹ máa láìkí ẹ máa lọ́ọ̀fù ẹ máa ṣíà ẹ.

0: àwọn different different children and orúkọ bàbá yẹn la máa sọ àtọrúkọ ìyàwó o
1: ṣé
0: ẹ máa pẹ àtọrúkọ ìyàwó sílẹ.
1: Orúkọ bàbá lọmọ máa jẹ́.
0: Orúkọ bàbá lọmọ jẹ́.
1: Lọmọ máa jẹ́.
0: Ẹ wo inú ọ̀rọ̀ yẹn pẹ̀lú ọmọ àti bàbá ni òun ló fẹ́ o.
1: Ọmọ àti bàbá ìyẹn gan òun ni priority òun ni tó lágbára jù nù lé. Àjọṣepọ̀ ìyá àti ti bàbá kò lágbára tó bí ti bàbá àtọmọ.
0: Bàbá gan orí ilé ni ọmọ gan ọ̀sẹ̀ ilé ni ìyàwó ó wà níbi ìtàn ó wà níbi ìtàn bẹ̀. Bàbá àti ọmọ ni mo rí o.
1: Ẹ̀ṣẹ̀ púpọ̀ odi three two odi three two. Ṣé ẹ tún gbọ́n tí ẹni tó bá wa sọ̀rọ̀ yẹn tó ń tún sọ? Bó tiẹ̀ jẹ́ pé Yorùbá wọn ò yanrantí dáadáa ṣùgbọ́n wọ́n sọ inú mi sì dùn pé tí òun ṣe Yorùbá ó ń gbìyànjú sọ Yorùbá torí pé tòótá ń ṣe ètò Yorùbá ni. Bá a bá ní ká pe ara àwọn tí ń gbé èdè Yorùbá lárugẹ jáde èmi náà jẹ́ kan nu wọn. Etí máa ń dùn mí jù ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá fẹ́ fún mi láwọ̀ ọ̀dù wọn ò ní fún mi láwọ̀ ọ̀dù nítorí ètò tí mò ń ṣe yìí nítorí nǹkan míì tí mò ń ṣe tí wọ́n mọ̀ pé àwọn ò rówó ń bẹ̀ ibẹ̀ wọn ò ti fún mi láwọ̀ ọ̀dù. Ọ̀gá o because of your program because of impact of your program in the town kí wọ́n tiẹ̀ fún mi láwọ̀ ọ̀dù lórí àbáwọn péréte. Ẹ̀lú ẹ káàsán o kí ló kọ yín bo lẹ ti ń pè wá. Hello. Ẹ káàsán o. Hello. Ẹ káàsán o kí ló kọ yín bo lẹ ti ń pè wá o. Ó sì mọ̀ dábẹ́ ẹni pé a ṣàbòsí. A gbọ́dọ̀ gbẹ nìkan láàyè sí kó pè wọlé. Hello, ẹ káàsán o. Ẹ káàsán kí ló kọ yín bo lẹ ti ń pè wá o.
2: Ọba ló sọ̀rọ̀ láti Olúwa Túyí.
1: Nílùú Àkúrẹ́ kọ́hún.
2: Bẹ́ẹ̀ sà bẹ́ẹ̀ sà.
1: Ẹ ṣeun púpọ̀ ọ̀dà ẹ bá wa dá sètò yìí.
2: Ìyàló lágbára jù.
1: Ìyàló lágbára jù lọ́dọ̀ bàbá nínú ìyá àtọmọ.
2: Bẹ́ẹ̀ ni o. Tí yàbá lọ bá bàbá tọmọ bá fẹ́ gbà kan tí yàbá ní kó mọ̀ fún bàbá ò ní fún o. A sọ́jà sílẹ̀ nínú ilé ìyá sì lágbára ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin nílá wà nígboro gan àti wọlé gan á nira.
1: Wọ́n lè lu agbára òru ẹ gbọ́ mi àwọn ìyá tó lè lu agbára òru.
2: Ọlọ́run ló dá wọn bẹ́ẹ̀ lágbára lóríṣìíríṣìí ṣé ìyá ló lágbára ju lágbára ju.
1: Ó ga. Èèyàn mẹ́jọ pè wá èèyàn mẹ́jọ mẹ́rin sì dúró lọ́dọ̀ ọ̀yá mẹ́rin dúró lọ́dọ̀ ọmọ n ò ríru ẹ̀rí ń jọ́ mo ti ń ṣètò ọmì ká sì ta ọmì ọ yà mí lẹ́nu. Ẹ ṣeun púpọ̀ ẹ máa bá mi ṣé ètò yẹn lọ lórí Facebook ẹ máa ṣé ẹ lọ lórí TikTok. Ògo tí yín náà ní wọ ọkàn ẹ ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ àgbẹnú omi sanra ń tẹ́jà àgbẹ́ tí ó dọ̀dà gbántọ̀gẹ̀dẹ̀. Ìrókò ìṣẹ̀lẹ̀ ẹ̀rọ nìrókò ó so Káyọ̀dé wọ́n ti di Lightman. Nífẹ̀mí Adébáyọ̀ ó di Lightman ó ń fún mi ní red flag. Ó nà sí mi pé kí n máa lọ Àrẹ̀mú Musa Adébíyí ló kọ́ tèmi pìrìsẹ́ńtà tó bẹ́sẹ̀kẹ́sẹ́kẹ́bẹ́jẹ́ olúẹyẹ tíbàǹtì peace ambassador fún gbogbo ilẹ̀ Yorùbá káàbàtà nọ́mbà mi ni 08035086685 odijọ́ mẹ́jọ ọ̀dàbọ̀.

0: Boni.
1: Adaba. 88.9 FM. Atuti Fufere.
2: Adaba yo.
3: Wí àtegò sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń jọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pé 0706460-6419 0706460-6419. Bàbá Òkè Ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtegò ṣèwòsàn.
4: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá Òkè Ògùn lórúkọ wọn. Ṣé rí bàbá yìí tí bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
5: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni Bàbá Òkè Ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó láwá, àlàáfíà náà làáfíì lólé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́ni náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù ilé, tí ó máa gbọ́rọ̀ òta. Èmi Bàbá Òkè Ògùn, mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane, opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi, àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi, àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 64 60 64 19
4: Ẹ ṣeun, bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín, ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ìjọ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
5: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ́n tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí, láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfikọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmí bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbó oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májẹ̀ adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi Bàbá Òkè Ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane, opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé. 07 64 60 64 19 07 64 60 64 19 Ìkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. agba kara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni taitai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri pa tele se ohun bere si ma ke ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le si eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni ni mo fi so pe ka gun eju ka dide nle ka wa janfa ni ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sanyoro to wulo fokunrin to wulo fobirin ka wa janfa ni re nle se baba oko ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 oh semu oh 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti loyi mo ti lohun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je nindu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi ti olohun ba ni won ni o le janfani egbogi mo kuro yi o ri pe logo olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sawo yen o ri pe lagbara olohun won lo dupe o dupe fa olohun ni o dupe ta lo mi e soju lasan o ngba to ba dodo wa a gbianju a se be lohun fun baba je pe nkan kan wa nbe ni lagbara to lohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le se baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sebu o 64 60 64 19 o sebu o 64 60 64 19
4: esho baba mo fe bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebekebe kini o fa
5: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi atawon nkan ta mu ba won nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agbo ara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo baradi lo bere si ma ro ohun koni le soju se re to ya ko se ninu ile mo tabi ko ke ma go pe gbogbo ara ni wohun balomi ba lo le gbonse bayi bi ogbonseju ogun seju koni le ri gbasese ta ba tun mi ejo sese gbonse yan bayi ko le o bi tewura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin terin pada wale be ni won si tun ma ta kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta ohun ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfa ni ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni nigba ti won na ba yoju sodo mi pọwa jafani egbogi mọwa kuro o mo ipe bi ewe ati egbo ti wa laye atijo be na lo wa lasiko yi lo to ewe ati egbo ona won ti jin ko si nto si mo sugba wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin nipa ti wole ba wa sodo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obirin mo ko wa lati ilu sanyoro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji isaju a le rin ogota aseju a le rin lataro titi dale ta ti ni ni soro kankan ninu si ara wa be la ni ni soro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na je nitori amo fini kan yi ni wa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fo wa lati ilu sanyoro papa egbogi mo wa kuro mo ti ko wa wa ta lawon ba ni ko gbeju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fakan bale lagbara olorun ti wa na ba wa o je anfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olorun ma bo wa ni le ise baba oke ogun number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akure nbe lawa ani fara nirawa baya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi 07 64 60 64 19 07 64 60 64 19 ba la lo mi yo ma ri pe baya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo alomi amata alomi amaro lagboro olohun iwo na wa ninu awon ti o ma gbe gbope number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akure to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi 07 64 60 64 19 07 64 60 64 19 alaafia ara wa oni di fi afia oriba
3: a o ma tin ri eni gboro lenu ojo meta yi o be la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo de bi pe mi o le bere mu nkan le ise lowo mi ma nkuriri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju corona bayoje ayo ohun ti e wa su mi agbo ni ise lo se je lobe se wo gbo ni pa baba oke ogun ni ogbulugbo ode to fi wi atego somo ara aye lore lori eyike yi isoro to njo mo idalenu ibo na gbianjo ko si baba oke ogun loni e ma pe 07064606419 07064606419 baba oke ogun agbalagba ode to fi wi atego se wo san

0: bá ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtẹ̀gbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 abamission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe
1: agbára ọlọ́run kò tí ì yí padà. Agbára bíi ti ìgbani, ìyanu bíi ti ìgbani, iṣẹ́ àmì bíi ti ìgbani. Òkè ọ̀bẹ̀rẹ̀ Miracle Crusade tí ó máa wáyé nínú ìjẹ́rú Constellation and Liberty Bible Church behind the Redeemed Christian Church of God ìfẹ́tíwápọ̀ community after Mother's Pride. Ìsọjí náà yóò máa bẹ̀rẹ̀ ní 30 oṣù keje tí ń ṣe ọjọ́ Thursday sí di ọjọ́ kejì oṣù kẹjọ ní ọdún 2026 from Thursday 38th July to Sunday 2nd of August 2026. Níbi tí Ọlọ́run yóò ti lo ìránṣẹ́ rẹ̀ Evangelist Wálé Adélẹ́yẹ àti àwọn ìránṣẹ́ Ọlọ́run mìíràn. Àfọ́jú yóò ríran, ara yóò rìn, adì tí yóò gbọ́ràn, owó kò ṣeé ṣe ni Ọlọ́run á mú kó di ṣíṣe. Ìwọ máa bọ̀ pẹ̀lú gbogbo ìṣòro rẹ̀, Olúwa yóò fi agbára ìyanu rẹ̀ balẹ̀ gbogbo ìṣòro ayé rẹ̀ mọ́. Aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ ni ìsọjí yóò máa bẹ̀rẹ̀ ní ojoojúmọ́ tí ó máa wáyé nínú ìjẹ́rú Constellation and Liberty Bible Church behind the Redeemed Christian Church of God ìfẹ́tíwápọ̀ community after Mother's Pride. Jésù ń dúró dè ọ́ láti yanjú ìṣòro.

0: agbara tutu se to lati nawo agbara ni ilu Akure idire ti your disciples interdenominational ministry aka Christ Disciples Church fi pe gbogbo nipojipo sibi 2026 annual convention pelu akori vengeance eso tasa o ti pe ti aye ti fi aye re dabira bi ballu onu ati je ti serere ni igbega lalu yo wa di gaga so ba ri be iwo gbogbo ni convention iwa fun sara sasa wa gbadura lati jagun segun ki olorun eso gba eso lara won ta re awon iranse olorun ti olorun yo ma lo bishop joseph adebayo archbishop dr elijah taiwo deni lo jp prophet akomoleyin folorun so aka baba ileri ase pastor mrs comfort olajeji tawon je host nibi ti baba wa prophet je oladeji ti awon jejere na ubasia convention yi yo bere ni ojo keji osu kejo ti jeje keso osu kejo 2026 awon akoko yi la ma pade ago mefa owuro ago meji la osan ati ago merin abo irole lojojumo ibi ipago ni 125b or 48 adinewa street oyemekun road akure ijo disciples interdenominational ministry pe o si convention 2026 tori olorun eso ti seto lati gbeso lara won ta re
1: Ongbadu adaba
2: ṣe ikú pagbe bí ẹni tí ò dárọ́ ikú paluku bí ẹni tí ò kosùn ikú yìí ló pàpà wá mú ìyá wa lọ let mrs cecilia mojisola oṣùmọ mama lo 90 years láyé òṣì àtẹ̀ṣẹ̀ yìí kíkú tó wá wọlé mú màmá wa lọ láàrin wa o èyí ló mú kí gbogbo ẹbí àti ìdílé oṣùmọ àti ọbádámilọ́lá fi ń kéde ètò àṣekágbá ayẹyẹ ètò ìsìnkú màmá wa
3: wednesday 5th august
2: 2026 ni jíjó àjàbú ẹ màmá káàkiri ìlú ọwọ́madẹ láago mẹ́wàá òwúrọ̀ 10 a.m. ní nọmba 9 arúwàjọyé street bọ́wádìí ni 7th of August 2026 ni a ó lọ gbé ara màmá ní ilé ìgbókùsí St. Louis Catholic Hospital ọ̀wọ̀ lọ sí ilé wọn tó wà ní Agunká òkè Ògún ọ̀wọ̀ láago mẹ́wàá òwúrọ̀ lọ́jọ́ yìí bákan náà ni ayẹyẹ àṣálẹ̀ orin ìsìn ìdágbére orin onígbàgbọ́ Christian Wakey láago mẹ́ta ìrọ̀lẹ́ 3 p.m. bọ́wádìí ni on the 8th August 2026 ètò ìsìn ìsìnkú ní ilé ìjọ Salvation Army Corps ìsá ìpín ọ̀wọ̀ ní aago mẹ́wàá òwúrọ̀ 10 a.m. títí lẹ́yìn yìí ni a ó lọ sin màmá sí ibi ìkẹyìn ayẹyẹ wẹjẹwẹmú àti gba àlejò ohun ijó ẹni ọmọ sí ní pápá ìṣeré ilé ìwé adédèwé nursery and primary school òkè ògún ọwọ ọmọlúgbòròkọ naisa ọmọlúgbòròkọ adagunyọyọ ọmọlúgbòròkọ yerúmẹyú agbára ògbòròkọ ògbòrónẹ paroko sí akínlàbí akínlàbí rúnmúche ọmúche kókókẹ ayamalupẹmẹ àjọ̀dá àgbòsanra ayamalupẹmẹ erindupẹmẹ naja ayamalupẹmẹ ọmọtugbẹcha eyoro ayamalupẹmẹ apagbo wẹrú mabuunjẹ ọmọ èrè wànyídà ọmọlúrẹrẹ àwòdúrara rẹbẹrẹbẹ wọn kí ọlọfẹn déèjì ọkọ òun ọmọ ajíǹgbẹ dálẹ ìyá ọmọ arúwo dọfẹ lásì ọmọ máa ìcha dẹ gbálẹ sọgọdẹ gbé wa ọmọ alípẹtẹ sí yọgùn lè yá ewo gbèmúléere má ja eré o aláwo rẹ bẹ ti yẹ gbèmú gbà tẹ dagodẹ o ó dìgò mú ọjà iwájú ẹsan lẹyìn ẹsan ọmọ máa ma sùn gbàgbé gẹgẹdẹ ọmọ ọmọ ẹ turi toko o èmi aya ọmọ ẹ mrs ọláyínká aya james ìbídàpọ ojúmọ jọbẹ òun fi
4: Them say Monkey Smart, not because

0: Balọba ní bí ẹrù rírù.
1: Tó bá jẹ́ torí ọ̀rọ̀ iléeṣẹ́ tí ń pèsè stationery.
0: Evergreen mà lọ́gà o, àwọn làgbà.
1: For quality
0: standard
1: impressive.
0: Affordable and incontestable stationery.
1: Lẹ́fọ̀ bíi drawing book,
0: exercise book,
1: biro,
0: pay,
1: pencil,
0: diary,
1: ruler,
0: calculator,
1: eraser,
0: A4 paper,
1: blackboard,
0: whiteboard,
1: agogo àti bíbélì pẹ̀lú àwọn laminated and duplicating material.
0: O yẹ fẹ́ ra léyọ̀léyọ̀ ni.
1: Tàbí méjì méjì mẹ́fà mẹ́fà dọ́sì dọ́sì pálípálí púpọ̀ púpọ̀ dáínà dáínà tàbí tipa tipa tàbí trailer.
0: Distributor ńlá ni Evergreen fáwọn tó ń pèsè nǹkan wọ̀nyí kárí ayé.
1: Ọ́fíìsì wọn ti kúrò níbi tí wọ́n wà tẹ́lẹ̀ o.
0: Ẹ máa bọ̀ ní 144 Ọba Adéṣídà Road,
1: opposite Stadium Junction gangan
0: Lápẹ́.
1: Telephone 08165316655.
0: Ó yẹ ìpí kí n gbó.
2: Evergreen.
3: Communications tún gbọ́nà ara yọ. Odún ni wọ́n wọn kì í ṣàìmọ̀ olóko. Tá a bá ń sọ̀rọ̀ nípa kọ̀ǹpútà láptọ̀pù nílẹ̀ yìí, má làágùn jìnà. Ọ̀dọ̀ wọn ni kó o máa bọ̀. Má fowó tó làágùn kó o tó rí. Tún ra ní tí ò dá o. Gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́ àti ìwọ tó nílò kọ̀ǹpútà láptọ̀pù, máa bọ̀ ní Frank Communications. Kó o wá ojúlówó láptọ̀pù tó fi ní lọ́kàn balẹ̀ tó tún lálòpẹ́. Tún gbọ́ o, gbogbo kọ̀ǹpútà láptọ̀pù tó bára lọ́dọ̀ wọn báyìí, ẹ̀dínwó ló bá dé. Pẹ̀lú ẹ̀bùn kọ̀ǹpútà láptọ̀pù bag, digital mouse, kọ̀ǹpútà láptọ̀pù stand àti charger, Frank Communications ti kó kọ̀ǹpútà láptọ̀pù wọlé bìbà. Irú èyí tó bá ń fẹ́ ńbẹ lọ́dọ̀ wọn, okòwò ńbẹ lórí kọ̀ǹpútà láptọ̀pù wà ra tiẹ̀. Kò tún kẹ́kọ̀ọ́ ìdókòwò lórí kọ̀ǹpútà láptọ̀pù. Gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́, ẹ̀yin akẹ́kọ̀ọ́, oníṣẹ́ ọwọ́, oníṣòwò, òṣìṣẹ́ ìjọba, gbogbo yín lẹ nílò kọ̀ǹpútà láptọ̀pù lásìkò yìí o. Tún gbọ́ o, àǹfààní san díẹ̀ díẹ̀ tún wà. Ó yà wọ́n náà máa bọ̀ ní Frank Communications tó wà ní Frank Complex 7 Okemeso Street, lẹ́yìn Unity Bank. Telephone 0906123333 tàbí 0803353400. Frank Communications, kọ̀ǹpútà láptọ̀pù tó dáa tó fi ní lọ́kàn balẹ̀, ọ̀dọ̀ wọn ló ti ríra.
4: The Latter Day Church of Jesus Christ ló ń pe gbogbo ènìyàn sí convention ọdún yìí. Àtàjọ̀dún ogójì ọdún tọ́lọ́run ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀. Àkòrí àjọ̀dún àti ìpàgọ́ ọlọ́dọọdún yìí ni gbígba ohun ìní wa padà, possessing our possession, tá a mú ẹsẹ̀ wúra rẹ̀ jáde láti inú ìwé Joshua 21:43. Ọjọ́ karùn-ún sọ́jọ́ kẹsàn-án oṣù kẹjọ ọdún yìí làjọ̀dún ọ̀hún o pẹ̀lú ọlọ́kan òjọ̀kan àwọn àlàkalẹ̀ ètò àdúrà. Ohun ìdánilẹ́kọ̀ọ́ ojúlówó ọ̀rọ̀ Ọlọ́run tí ṣé àmì pẹ̀lú iṣẹ́ ìyanu alágbára yóò ṣẹlẹ̀. Nítorí Ọlọ́run á rìn pẹ̀lú owó agbára ńlá fún ìtúsílẹ̀, ìwòsàn, ìdáǹde, ohun ìgbàlà ní kíkún. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ikọ̀ àti ìríjú ni Ọlọ́run yóò lò nínú convention àti 40th anniversary yìí o. Pastor K.S. Enison, Reverend Dr. Olúsọjí Olúyọrí, Pastor Aro Banfẹ, Pastor Ali Johnson àti Dr. Kayode Ajayi, International Headquarters Convention Ground. Ti jọ Latter Day Church of Jesus Christ tó wà ní Latter Day Avenue Ayétẹ́jú Ìkálàmọ̀ Àkókó ni convention àtàjọ̀dún yóò ti wáyé o. Wá kó o wá kópa nítorí Jésù dúró dì ọ́.
5: Say after me.
6: Okay.
5: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
6: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
7: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
8: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
9: Ẹ tọ́ ìgbéyàwó láyé.
10: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
11: Kí ló ṣẹlẹ̀?
10: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹni 2026.
8: Ẹ ní tòótọ́.
10: Kájà sọ pé o ò tí ì rẹ̀ wọ́n àbí?
8: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀kan ṣo níbi tí CDK wà?
12: Èwo ló tún jẹ́ CDK báyìí?
8: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
10: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
8: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
10: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
8: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láì sí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
13: Ilé-iṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado-Ekiti. Ẹlẹ́ pé 0707-484-3351.
14: CDK, sọ́yẹ̀ díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.
2: ṣáde kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
11: Màámi.
2: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
11: yẹn. Hypo kẹ̀.
2: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
14: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
15: Hypo mo hypo.
2: Ṣáde kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
11: Màámi.
2: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná yẹn.
11: Hypo kẹ̀.
2: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
14: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
15: Hypo mo hypo.
16: Them say monkey smart, not because of three near. But now monkey will jump past the eye they quick see.
17: Don't call me auntie.
16: This Big Brother Ninja season 11 go hot past pressing iron. Now only the biggest moves go make I see you. Everybody come show themselves.
18: Yes, sir. Now 247 drama for Big Brother Ninja season 11. Sharply recharge your decoder. Make you not for miss anything, no. All the gas goes, they show for GoTV Channel 49. You still feel follow happenings with GoTV Stream. If you day road. Headline sponsor, Bet Power. GoTV. Love it.
19: Baba, ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí, màtí sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wo, mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
20: Abba, ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Make Sure. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé. 24/7 Abba Make Sure. Kò lọ tí ń nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbò ara. 24/7 Abba Make Sure. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 24/7 Abba Make Sure. Gbogbo ìgbà ìjàwá ìjà ò sí. Always guide me.
2: Ṣáde kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
11: Màámi.
2: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná yẹn.
11: Hypo kẹ̀.
2: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
14: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
15: Hypo mo hypo.
21: Keep it locked on Adaba FM.
22: Emi ni ko si okolomo ni gbadun oko le etemi yo yato e ma gbo yato o yato program Adaba FM e ma gbo ninu akure. Emi ni ko si okolomo ni gbadun oko le
23: asiko titun lati fami soke ni bigiga e lo so fun awon to fe gbe mi goke e lo so fun awon to fe gbe mi goke wi pe akoko titun lati fa mi soke.
24: Ibi omo yin evangelist Lekan Remelekun Amos e ma fi akoko yi gbo eto o yato pe de se ngbo eto yen na e ma patronize o yato bread loruko Jesu eri yin mande amen latenu atokun eto Ajibola Bandele. God bless you.

0: bẹ́ẹ̀ni fún ìbádùn búrẹ́dì pẹ̀lú ìṣẹ̀ra lóore pàtàkì ó yàtọ̀ búrẹ́dì ní o fẹ́ bí aláyọ̀ orí iléeṣẹ́ wa wà ní ó yàtọ̀ plaza lẹ́yìn chicken republic lálágbà kakurẹ́ telephone 08033035183
1: nípínlẹ̀ èkìtì wọ́n wà ní chicken republic bank road ladọ èkìtì telephone 08150643082
2: ní ìlú ọyẹ a wà ní dojúkọjú st peter and paul primary school ọyẹ èkìtì ní ìlú ọwọ a wà ní dojúkọjú baptist church ìyẹrẹ ọwọ ní ìlú ondo a wà ní pkm2 ife road lẹgbẹ valentino soka filling station ní ìlú ondo a wà lẹyìn chicken republic jubilee road ìkàrí àkókò ẹ má gbàgbé ẹka wa tún wà lẹyìn chicken republic lọkìtì pupa
3: ẹ lè kàn sí wa lórí ẹrọ káyélujára wa www.mcmackin.com.ng
0: oyàtọ iléeṣẹ mcmackin nigeria limited tó ń ṣe búrẹdì tó dára fẹbi aláyọ.
4: Ẹ̀ka àbọ̀ padà láti ẹ̀ka àpolówó ọjà.
5: Mánéjà, ẹ jẹ́ ká kọjá lọ sí gbogbo àkókò mẹ́rin láti ibi tí a ti lè rí búrẹ́dì oyàtọ̀ rà.
6: Gbogbo àwọn èèyàn tí ṣojú wa ní gbogbo àkókò mẹ́rẹ̀ẹ̀rin náà ni a ti rí ìkàrẹ́ ugbẹ́ jubilee àgbálùkù ìyànì ìkáràmù gédégédé àjọwá àti gbogbo ẹ̀yin tẹ́ ń béèrè fún búrẹ́dì oyàtọ̀ ní ìpínlẹ̀ Kogi ẹ lè ríra ní Àjọkúta, Tòǹbẹ̀, Ìkàbà, Ayétòrò àti Lọ́kọjá àti agbègbè tó yí wọn ká. Ẹ mọ̀ pé àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 09038678596 tàbí 07068800264. Ẹ mọ̀ pé Ọláìyá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ní agbègbè Àkùngbá, Ikún, Àkókò, Ọ̀bà, Ọ̀kà, Ìdóàní, Ìdógún. Ẹ mọ̀ pé Ọláìyá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 09133305834. Gbogbo àwọn èèyàn tó wà ní Àkùngbá, Ọ̀kà, Súpárè, Ìmẹ̀rì. Ẹ mọ̀ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 09136487142. Gbogbo ẹ̀yin tẹ̀ wà ní Ìkàrẹ́, Arigidi, Ọ̀gbàgì, Ìmẹ̀sí, Àgbádo, Òkè Àgbè, Oyin, Omo Èkìtì, Ìyàmoyè, Ẹ̀kìrìn Adé, Ẹgbẹ́dá, Ìyàrà, Ìgbágún, Ifẹ̀ Olúkọ̀tún, Pọ́nyán. Ẹ máa pe Kenny sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08067282508. Ní agbègbè Àgbálùkù, Ugbẹ, Ikún Àkókò, Ẹpìmì, Ìṣùà, Ìfira, Àkùngbá, ẹ máa pe Olúlẹ́yẹ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07065452906. Ní àkókò Ẹ̀dó àti Àùchi, ẹ pe Ọlọ́run Fẹ́mi 08109386856.
4: Mánéjà, ẹ káàbọ̀ padà láti àkókò. Ẹ já kọjá lọ sí ẹ̀ka àpolówó ọjà. Tá a bá padà dé, mánéjà ẹ jẹ́ ká mu láti ìlú ọ̀wọ́.
7: Mcmackin Nigeria Limited.
8: Ilé-iṣẹ́ alálùbáríkà, ilé-iṣẹ́ wa.
7: Ó yàtọ̀ bread.
8: Àwa ni bàbá.
7: Ó yàtọ̀ cakes.
8: Ó tún lẹ́nu.
7: Crunchy

0: Awa lẹ́yìn Chicken Republic, Jubilee Road, Ikari Akoko, ní ìlú Ọ̀wọ̀. Awa ní dojúkojú Baptist Church, Iyere Ọ̀wọ̀. Ẹ má gbàgbé ẹ̀ka wa tún wà lẹ́yìn Chicken Republic, Lọ́kìtì Pupa. Ní ìlú Ondo, awa ní PKM2, Ife Road, lẹ́gbẹ́ Valentino Soka Filling Station, ní ìlú Ondo. Ní ìlú Ado Ekiti, awa lẹ́gbẹ́ Chicken Republic, Bank Road. Ní ìlú Ọyẹ, awa ní dojúkojú St. Peter and Paul Primary School, Ọyẹ Ekiti.
1: Ní ìlú Àkúrẹ́, awa ní Futa Road, Ọlọ́kọ̀ Junction. A tún wà ní Shoprite Shopping Mall, Ọ̀dà Road, Àkúrẹ́. Olúléṣẹ́ wa wà ní Alágbàká ní ìlú Àkúrẹ́. Lẹ́kùnrẹ́rẹ́ àlàyé, ẹ pẹ nọ́mbà wọ̀nyí 08150643082 tàbí 08079791679. Iléeṣẹ́ mi Maki Nigeria Limited. Bàbá ni wá.
2: Manager, ẹ káàbọ̀ padà.
3: Àwọn bí tẹ́sí lè rí búrẹ́dì Oyatora ní agbe Ọ̀wọ̀ náà ni Ùṣò, Emùré, Ọ̀tàpẹ̀tẹ́, Òtútù, Rainbow, Òkè Dọ́gbọ̀n, Achievers, Ìlọ́rọ̀, Clark Quarters, Ìyèrẹ́, GRA, Ìpele, Ọgbọ́mọ. Ẹ máa pe Ogúnrìndé, kẹ́ máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08144478881. Kẹ́ máa pe bọ́sẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá wà ní Ìdásẹ̀, Ìbídùnní, Asọ́lọ̀ Street, Arúwà Joyè àti Olúbarajọ. Sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07026545423. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní Ọ̀gbẹ̀sẹ̀, Ùṣò Front of Poly, Ushuada, Ẹ̀yin Ogbe, St. Catherine, Iyèrẹ́ àti Emùré. Ẹ mọ̀ pé PASMA sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08037880703. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní Ìṣuada Junction, Ìṣuada Inside, Òkè Ògùn. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní Agbe Poly, White House, Ọ̀tàpẹ̀tẹ́, Fàṣàwẹ̀, Ìlálẹ̀, Ìdásẹ̀, Achievers, FMC, Iselu, Ìṣuada Road, Uka, Ẹ̀yin Ogbe Market, Ọ̀jánà. Ẹ pe Awesome God sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08037125403 tàbí 08108336878. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní agbègbè Ìpele, Ìkàrẹ́ Road, Post Office Ọ̀wọ̀, Òkè Dọ́gbọ̀n. Ẹ máa pe Amadi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08164515965. Ní Òkè Ògún, Imade Road, Ipele Achiever Road, Ọ̀tàpẹ̀tẹ́ Road. Ẹ máa pe ìyá Àjùwọ̀n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08113007801. Ẹ lè pe ìyá Ọ̀wọ̀ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ní gbogbo ẹ̀yin tẹ́ wà ní ọjà Ọjọ́mọ sí Poliside, Express sí Mobi, Ìlálẹ̀ sí Òkè Ògún àti ní gbogbo agbègbè Rainbow Junction 08032166248. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní agbègbè Ifon, Sọ̀bẹ, Mọ́lẹ́gẹ́, Ẹlẹ́gbẹ̀ka, Arimọ̀gíjà, Ìkárọ́, Ìjàgbà, Ìmòrú. Ẹ pe Adésùn Lóyè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08104537503.
2: Manager, ohun látẹ̀kan.
3: Ẹ ṣeun gan
2: ni. Ní báyìí, ẹ jẹ́ ká wá tọ kọ́ṣọ́ sí ìlú Òkè Pupa.
3: Nílùú Òkè Pupa, a lè pe Divine Mercy sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08034404947. Ẹ pe Demtors lẹ́yìn gbogbo ẹ̀yin tẹ̀ wà ní Ìgbókọ̀dá orí omi. Ẹ mọ̀ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07031343653. Ní Ìgbókọ̀dá àti Igbónlá, ẹ pe Demtors 2 sórí nọ́mbà yìí 08079200340. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní Onípàrágà Rubber Estate, Ọmọ́tọ́ṣọ́. Ẹ mọ̀ pé Olúwafẹ̀mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 09073323924. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní agbègbè Òkè Pupa sí Ìrèlè sí Àgádágbà sí Ìgòdàn. Ẹ mọ̀ pé Orílàmbárìn sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08030990834. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní Ìlú Titun, Ìkọ̀yà, ẹ pe Ọlámigòkè sórí nọ́mbà yìí 08063078793. Bákan náà, ẹ tún lè pe ìyá Abigail ní gbogbo ẹ̀yin tẹ wà ní Ìgbọ́kọ̀dá àti agbègbè orí omi 09134698133. Gbogbo ẹ̀yin tẹ wà ní agbègbè Ìrèlè, Kìrìbó àti àwọn agbègbè tó yí ká, ẹ mọ̀ pé Delap V sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08107251455. Ní Òkè Pupa, Ugobini, Ìdèpé, ẹ pe Òbèlè sórí nọ́mbà yìí 07065276039. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní agbègbè Òkè Pupa àti Igbótako, ẹ mọ̀ pé Anointed sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08051116908. Kámọ̀ré kọ́mọ lọ sí agbègbè Ọ̀rẹ́, kẹ́ mọ̀ pé ìyá Ọ̀rẹ́ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ní gbogbo ẹ̀yin tẹ́ wà ní Ọ̀rẹ́ àti agbègbè rẹ̀ 08067157628.
2: Manager, ekun lataro e je ki a wa lo silu ondo ta ba ti eka polowo jade a wa to silu ondo e je nko ja lo si eka polowo oja
4: gbogbo eya roundo ore ile oloji ile ife mo da keke ati gbogbo agbegbe e ti pon gbe bread o yeto iroyin ayo re o ile ise McMakin Nigeria Limited gbe ara oto agba yanu awo si fila ile ise bread kale silu ondo obe to ito ijungba nyugba kabiyesi ni awon bread wo londo wa je pelu la to dun to ki to lomi lara to duro ti ge ti ge o yato bread ni yen ti abubu tan jumbo size le ri tele ten wi tun yan yan ti de wa yi o baba baba lo nje o to bi dada fun gbogbo ebi alayo ma je nsoro ju itowo la ma do be iwo na lo ra ti e o wa lejewo lejewo ni gbogbo size te ba fe ti ti dori with bread it's joy all the way as McMakin Nigeria Limited open the state of the art ultra modern bakery at Ife Ondo Express Road Ondo City you know it's delicious you know it's big you know it's satisfying and now we bring you more oyato baba baba bread oja na lati je alagbata oyato bread tabi fe kure alaye ti oyato bakery ni titun gbigbona felifeli ekan si wa ni Valentino Junction beside Soka filling station Ife Road Ondo tabi ke pe wa sori
5: 08079491676
4: oyato bread baba baba wo
2: kabo pada manager an bo lati le ri bread wa ni ilu Ondo ati agbegbe
3: ni ilu Ondo ati awon ilu to yi ka ele mo pe Eunice Fola ni gbogbo eyin te ba wa ni oja ati suru lere e mo pe 08060727756 gbogbo eyin te wa ni Yaba garage e mo pe omo tayo si 08060994537 gbogbo eyin te wa ni Ademulegun Akin Jagunla Sabo Arigba Bola Oka Garage si agbegbe MMM Catholic e mo pe Afunki sori ero bani soro yi 08038118560 gbogbo eyin te wa ni agbegbe Ademulegun si Oluyemi si Akin Folarin si GTB si Akure Garage ni agbegbe Ondo si Odo Ayo e pe betiku sori number yi 08068677977 ni agbegbe Ile Oluji ati Akure Garage nbe e mo pe Pasma sori ero bani soro yi 08140466822 ni Akure Garage bakana si ipetu onipanu e le mo pe Damsam sori ero bani soro yi 08089954319 na gbe Ilesha na ni ipinde Osun e le pe number yi 08130968872 ni agbegbe Olode eti oni ifetedo osu ati ife epe dupe ife sori number yi 07036373878 ni agbegbe Ife Garage Gani Junction ati Ayeyemi epe Busayo sori number yi 08038380061 gbogbo eyin te wa ni Okada Axis e ma pe Victoria sori number yi 08060191025 bakan na ni agbegbe Olode ati agbegbe re e pe Opaleye sori number yi 08038305208 ni Ife Garage Fagun Jolako ati Olugbenga e pe Oji sori number yi 08139391717 ni agbegbe Harmony South City Lipakala e pe Adeyemi sori number yi 08038560249 awon ti won tun je distributor wa tele ba bread o yato lodo won na ni Adeyemo bi pe Leye Grace Opeyemi ati fifo
2: manager eku atotonu lati ekan
3: eseun gan
2: ka wa bo silu Akure awon bo lati le ri bread o yato nilu Akure tabati eka polowo jade
1: oniroyin wa ti de o e ba mi sha alape
6: Leyin atotonu gbogbo awa ewe ati gbogbo awa odo ati awon agbagba lokunrin lobirin ti ati je gbogbo bread lorisirisi awa ri gbangbangba pe bread o yato on lo gbegba oroke okin lo beye ologbojo ni babe gugun bread o yato o legbe ninu gbogbo bread bread ti n sara lore ti mara aji pepe aje boko doweke
7: ko siro onje ti o bare
6: ore moimoi
7: ore wariro
6: alabarin obiata
7: oludamoran eyin ati akara
6: oko afesona ti oyinbo bread o yato o tun lo lori gbogbo omi mímu ẹlẹ́rìn dòdò tí ń ṣara lóore.
0: A wà lẹ́yìn Chicken Republic Jubilee Road Ìkàrí Àkókó ní ìlú Ọ̀wọ̀. A wà ní dojúkojú Baptist Church Ìyẹ̀rẹ́ Ọ̀wọ̀. Ẹ má gbàgbé ẹ̀ka wa tún wà lẹ́yìn Chicken Republic Lọ́kìtì Pupa ní ìlú Ondo. A wà ní PKM2 Ife Road lẹ́gbẹ̀ Valentino Soka Filling Station ní ìlú Ondo. Ní ìlú Àkúrẹ́ a wà lẹ́yìn Chicken Republic Lálágbàká. Ní ìlú Adó Èkìtì a wà lẹ́gbẹ̀ Chicken Republic Bank Road. Ní ìlú Ọyẹ a wà ní dojúkojú St Peter and Paul Primary School Ọyẹ Èkìtì.
6: Ready Oyato àjẹpọ̀nù la oúnjẹ àjẹmáraji pépé àjẹyóbá.
2: Ẹ káàbọ̀ padà manager ibo la ti lè rí Ready Oyato nílùú Àkúrẹ́.
3: Nílùú Àkúrẹ́ àti agbègbè rẹ̀ ẹ pé Ìdànrè nílùú Ìdànrè gangan sórí nọ́mbà yìí 081-4688-1143. Ẹ pé Pasma Brother ní agbègbè Alágbàká Ìsìnkàn Ondo Road Ṣàgàrí àti Ìjàpò sórí nọ́mbà yìí 080-6327-8836. Ní agbègbè Alágbàká Síjú Adé Òkè Àró New Town Ìjàpò Plaza Ṣàgàrí àti Ọba Ilé ẹ pé Pastor sórí nọ́mbà yìí 080-3070-4649. Ní agbègbè Powerline Ìjọ̀ka Light and Life Car Wash Falodu Commercial Mother and Child ẹ pé Mommy George sórí nọ́mbà yìí 081-046-75338. Ní ChopRite Nepa Oluwatuye Ìdànrè Garage Prayer Center Ìjọ Mímọ́ Òkè Àró Òkè Ọ̀bẹ̀rẹ̀ ẹ pé Pópóọlá sórí nọ́mbà yìí 070-3471-1111. Ní ChopRite bákan náà Ìyọmà Alágbàká Ọ̀dà Road Òkè Jẹ̀bú Edo Lodge Ìgbàtòrò Ìjìgbà Kájọlà Àdípowó Àwùlẹ̀ àti Iléṣà Garage ẹ pé Success sórí nọ́mbà yìí 081-44-1019-82. Ní gbogbo àwọn pópónà káàkiri ní Ọ̀wọ̀ Ìpele àti Ìyẹ̀rẹ́ ẹ pé Mọ́mì Ìjùwọ̀n sórí nọ́mbà yìí 081-05-795-196. Ní gbogbo àwọn pópónà káàkiri bákan náà Express Old Garage Barracks Ondo Road Ìsìnkàn Ìdànrè Garage Ọ̀ṣìnlẹ̀ ẹ pé Olúkáyọ̀dé sórí nọ́mbà yìí 081-6164-7920. Ní Ọ̀dà Town Ẹ̀mí Lọ́rọ̀ Town Unity Estate Ọ̀dà ẹ pé Mọ́mì ní Olúwa sórí nọ́mbà yìí 080-34-39-91-87. Ní Ìsinigbò Abusoro Estate Alágbàká Ọba Ilé Danjuma ẹ pé Táyé Taiwo sórí nọ́mbà yìí 081-66-94-43-68. Ní Ondo Road Ajípowó Òkè Àró Aratunsi Gaga Housing Prayer Center ẹ pé Pasma Twins sórí nọ́mbà yìí 080-35-05-85-96. Ní St Luke Ọ̀ṣìnlẹ̀ St Michael Ìjọmímọ́ Ìjọ̀ka Road Davog Alákùrẹ́ KCM ẹ máa pe Divine sórí nọ́mbà yìí 080-35-66-79-77. Ní agbègbè Ìgòbà Ìsinigbò Òdùdú Ìjù Ìta Ògbólú One Side ní Ọba Ilé Mọ́mì Dára náà ni kẹ́ mọ́ pe Ala Road Òkè Jẹ̀bú Edo Lodge Ṣíjú Adé Wẹ́líwẹ́lí 1 and 2 àti Ọ̀dà Town ẹ pé Mercy sórí nọ́mbà yìí 080-6483-8847. Ní Nepal Ìjọmu Old Garage Ṣàgàrí Onígàrí Ìpínṣà Òkè Odù Ìgòbà Police College ẹ pé Pasma sórí nọ́mbà yìí 080-3788-0703. Ní Ọba Ilé Ọ̀ṣìnlẹ̀ High School Futa South Graceland Ìsọ̀lọ̀ Ìgbàtòrò Road Òkè Jẹ̀bú Ìgòbà àti àwọn agbègbè tó yí wọn ká ẹ pé dúpẹ́ sórí nọ́mbà yìí 080-6303-0383. Ní Ìjàpò Extension Afúnbíowó Estate ẹ pé Ẹ̀ṣọ́ sórí nọ́mbà yìí 080-3380-1354. Ní Òsì Police College àti ìlú Abóolúwa ẹ pé Mọ́mì Remide sórí nọ́mbà yìí 070-1328-9903. Ọ̀lànrẹ̀wájú 080-3083-6702. Great Grace 080-3704-0798. Glorious 080-3473-3814.

0: Lẹ́yìn Chicken Republic, alágbàká Àkúrẹ́, tẹlifóònù wọn 08079491468.
1: Nípínlẹ̀ Èkìtì, wọ́n wà ní Chicken Republic Bank Road, Ladọ Èkìtì, tẹlifóònù 08150643082.
2: Ó yàtọ̀ bẹ́ẹ̀ kì í wà ní Ìkọyà Road, Òkìtì Pupa, a tún wà ní Jubilee Road beside Adé Peter Filling Station, Ìkàrí Àkókò.
3: Ní ìlú Ọyẹ, a wà ní ìdojúkọjú St. Peter and Paul Primary School, Ọyẹ Èkìtì. Ní ìlú Ọwọ̀, a wà ní ìdojúkọjú Baptist Church, Ìyẹ̀rẹ̀ Ọwọ̀. Ní ìlú Ondo, a wà ní PKM2 Ife Road, Lẹ́gbẹ̀ Valentino Soka Filling Station, ní ìlú Ondo.
4: Ó yàtọ̀ lò fún búrẹ́dì alájẹgbádùn.
5: Ó yàtọ̀ lò.
6: Ó dúpẹ́ lọ́wọ́ manager tí mò ń pè, tí ó fún wa ní gbogbo ibi tí a ti máa rí búrẹ́dì yàtọ̀ ní ìpínlẹ̀ Ondo, ìpínlẹ̀ Èkìtì àti lórílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Mo lérò pé ọjọ́ mẹ́jọ á tún mú manager wa. Àmọ́ ẹ jẹ́ ká kọjá lọ sí ẹ̀ka polówó ọjà ká tó ṣí ojú òpó sílẹ̀.

borí àtẹ̀jíṣẹ́ àkọ́kọ́ igba látọwọ́ àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ tamẹ́dù ó ní olóòtú ẹkú iṣẹ́ ọpọlọ ó ní àwọn ń gbádùn búrẹ́dì ó yàtọ̀ dáadáa ní ìlú àkúrẹ́ àti agbègbè ẹ̀ ó ní tó bá jẹ́ pé òun ni ó ní tóun bá ti fi àwòrán ìyẹn fóònù tó wà lọ́wọ́ òun tóun fi yà á tóun rí ẹ̀rí tó dájú òun á já owó yìí gbà lọ́wọ́ ẹ̀ òun á yọ ìwọ̀nba eléyìí tó jẹun tó bá dẹ̀ jẹ́ pé kò tó òun kí gbogbo ẹ̀ sápò òun lọ nìyẹn tá a mẹ́dù ṣe lè tí wọ́n fẹ́ ṣe nu ẹ bá ń

orí àtẹ̀jíṣẹ́ kejì gbà ó lòun ní sanmi láti òdígẹ́ ó ní olóòtú ẹ máa kú sí ọpọlọ o ó lòun gbádùn bẹ́ẹ̀dó yàtọ̀ dáadáa ní àdúgbò òun ní ìjọka ó ní olóòtú tó bá jẹ́ pé òun ni o òun ò tiẹ̀ ní jẹ́ kó na tán tóun á fi búso pé òun àti ẹ̀ wọ́n á jọ dé station ni òun á dẹ̀ gba owó yìí tí kọ́bọ̀ tí ò ní yẹ̀ ó ní irú ẹni bẹ́ẹ̀ ó lóṣòro ṣe lóore gbàǹgbé.

àtẹ̀jíṣẹ́ yìí ó láwọn ni Rahman Ajadi láti Ìjìgbá. Ó ní olóòtú ẹkú iṣẹ́ ọpọlọ. Ó lélẹ̀ tẹ́ tún mú wá lónìí ológun tí ọ. Ó ní ìṣonú ẹ̀kú ni ẹ̀ máa pọn lánàá ni. Ó láwọn ń gbádùn bẹ́ẹ̀dọ̀ yàtọ̀ dáadáa ní ọ̀daró. Ẹ ṣe ibi tẹ ti ń rówóra ìbànújẹ́ ò ní wọlé tọ̀yìn. Ó ní olóòtú ó ní ọ̀rọ̀ ti sọra rẹ. Ó ní torí pé ẹni tó jẹun ní owó tó dẹ̀ náwó lójú agbo akúkú ná owó tòun náà á ná fún pẹ̀lú eléré. Ó ní àìní ná owó tòun bẹ̀. Ó ní òun á fa gbogbo aṣọ ẹ̀ ó di Alhaji Ajadi odidi àfáà. Bàgbé ó

0: Adaba 88.9 FM Atuti Fufere
1: Adaba yo.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláì máa pànílẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ó tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, aráyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: kú sí ọkọ mi.
1: Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
0: Màámi.
1: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
0: yẹn. Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
2: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣe aláìmọ́pánilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
5: Dem say monkey smart, na because of three near. But now monkey will jump past the eye they quick see.
6: Don't call me auntie.
5: This Big Brother Ninja season 11 go hot past pressing iron. Now only the biggest moves go make I see you. Everybody come show themselves.
7: Yes sir. Now 24/7 drama for Big Brother Ninja season 11. Sharply recharge your decoder. Make you not for miss anything, no. All the bass goes they show for GoTV channel 49. You still feel follow happenings with GoTV stream if you day road. Headline sponsor Bet Power. GoTV. Love it.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣe aláìmọ́pánilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
8: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
9: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
10: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.

0: se do mi gbo ye tin sise ti aje ru wole lori imu se fi sin mi fun yi akoko re ri itori run ti ma ba gbogbo okan pade ninu ro olorun adura ati oro aso tele wole latemi roshele prophet omoniyi prince joshua ti le se roshe holy ghost liberation christian outreach ministries international eyi ti o ni jo yi wa ni sas road mandela estate rupoku port harcourt fun gbogbo eyi yan wa nipinle ondo eka ijo yi wa ni number 5 road 1 shamakiwa quarters ondo kono ni agwadua treya kam city tile shevanshe iwane adaja igushen invasi olono prophet omoniyi prince joshua nazia kusu agba fi joye ti olono si nlo eje ka farabale fi bakpa di olono to lagbara ni pase yavanshe
1: moki ikabo gugwe yomo olono ti engbo wa nikoni ta wai lori eto yi eto wa liberation hour ono ni atu ti deni to se ni yen iranse olorun alaye won be nle agbara pelu mi pelu gbogbo awon ta jo ko worin wa brother Tunde Bangboye gbogbo yin papata la ki pe e kaabo sile agbara o da na la koko e je kin se bi eleyi ni yade bayo loruko temi je o lose to koja aso awon kankan awon to fi atejise ranse si wa lorisirisi gbogbo awon to tun ranse si wa lose yi adupe lowo yin pe e seun gan ni lagbara olorun ipa o ni pin yin o iranse olorun alaye baba wa ti won je woli ati omo loju olodumare omo neyi prince joshua won be pelu mi le agbara baba e ka bo kesi ki awon eniyan ka bo pelu adura
2: akiyin kule ni gbogbo bi te tin gbo wa ni oruko jesu anu olorun ni fi yin sile
3: amen
2: anu olorun ni fi yin sile
3: amen
2: pelu agbara je jesu gbogbo ohun kohun ti esu ti ro ni agbara to ran nise ibi ohun na ni oruko jesu ko wo ni ide lo
3: amen
2: pelu agbara je jesu ilekun na te nkan fun rere mo pase ni oruko jesu kilekun na ko se fun
3: amen
2: kilekun na ko se fun yin
3: amen
2: lati eni lo ofa iroyin banuje o jina sile yin
3: amen
2: ni oruko jesu orun yin ashi
3: amen
2: ni oruko jesu e se rere
3: amen
2: e ra anugba
3: amen
2: be lo ti ri
3: amen
2: ni oruko jesu kristi oluwa wa
3: amen
2: amen
3: amen ni oruko jesu oda na gbogbo eyin covenant partners wa adupe pupo lowo yin ipe eseun o te n ba wa darapo bakan na gbogbo eyin te ni fe si lati darapo mo wa eseun na ni atayin te n pe wa adupe lowo yin o eyin te bere bere lose to koja mo si mo pe baba ti da yin lohun eyin na si ti gbo nti baba fi da wa lohun to ba di pe and bai to tesi waju gbogbo bere te tun bere a tun bere lekan si tori awon kan so pe awon o si di radio nigba ti baba n dahun awon obere won lose to koja e ma binu si wa o da na baba da ba bini ejo e ba mi so awon asiko ati awon alakale sin wa ninu ijo wa ati address ile ijo si wa gbogbo kakiri
2: ile ijo si wa ni Ondo wa ni Shamakinwa quarters road 1 number 5 ni Port Harcourt ni olu ijo Holy Ghost Liberation Christian Outreach International wa o wa ni SAS road Mandela Estate, Trunk E, number 8. SAS Road, Mandela Estate, Trunk E, number 8. Rupoku, Port Harcourt.
1: Oda baba, eba me ju ero lewo yin, sori ategun kawo eyan kan gbo.
2: Phone number mi ni 080-33-927-288. 080-33-927-288 WhatsApp number oni mo nlo fun WhatsApp should in case to ba get me oke to fa ba mi soro lori WhatsApp e wa free
1: oda e seun pupo ko to di pe an tesi waju lori eto ni toni e ja sare de okeji lohun
0: Ilé-ìṣẹ́-ìrúnṣẹ́ Holy Ghost Liberation Christian Outreach Ministries International ti kalẹ̀ Sọ́ńdọ̀ kúkú ìyanu dé. Bẹ́ẹ̀ni, Ọlọ́run tó ti ń lo ìránṣẹ́ rẹ̀, wòlíì àgbáyé ni, Prophet Omoniyi Prince Joshua ní Port Harcourt àti káàkiri àwọn ìlú ní lágbàáyé. Òun ló ti rán ìránṣẹ́ rẹ̀ báyìí sí ìpínlẹ̀ Ondo fún ìtúsílẹ̀, ìdáǹdè ìwòsàn àti ìgbàlà ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Òun la ṣe ń pe gbogbo ènìyàn láti máa bọ̀ wá jọlá Jésù. Ilé-iṣẹ́ ìránṣẹ́ yìí, Holy Ghost Liberation Christian Outreach Ministries International, lẹ́ka ìjọ yìí tó wà ní number 5 road 1, Shamakiwa quarters, Ondo. Kí ni ìṣòro rẹ̀? Ìbàjẹ́ ìpọ́njú, ègbó àti ìpínlẹ̀. ọjọ́ pípẹ́ àìsàn ogun àlákàlà àwọn ìṣòro tó ti takúta ń di tí ó lọ lọ́gán lọ́run máa ṣe ìyádùn tó sì gba ìtúsílẹ̀ bí ìgbà náà bá wá sínú àwọn ìpàdé àdúrà iléeṣẹ́ ìránṣẹ́ Holy Ghost Celebration Christian Outreach Ministries International bákan náà ni àgọ́ àdúrà Prayer Camp City ti iléeṣẹ́ ìránṣẹ́ yìí wà ní Adaja Igunṣin bí ó bá ti ń gbọ́ ìkéde àwọn ìpàdé àdúrà tètè tara ṣàṣà máa bọ̀ wá sínú ìpàdé àdúrà àwọn yìí ó orí ìjọ yìí wà ní SAS Road Mandela Estate Lupoku Port Harcourt ìránṣẹ́ ọlọ́run Prophet Omoniyi Prince Joshua tí ó jẹ́ alákòóso àgbà fún iléeṣẹ́ ìránṣẹ́ yìí ni ọlọ́run lò àtàwọn ìránṣẹ́ ọlọ́run mẹ́yìn fún ìbéèrè àlàyé tàbí ìtọ́ni ẹ máa pè wọ́n sórí nọ́mbà yìí 08033927288 lẹ́ẹ̀kan sí 08033927288 àsìkò tó jẹ́rìí sagbara ọlọ́run ló dé yìí ó tètè máa bọ̀ wá bá Jésù pàdé.
1: Mo kí yín káàbọ̀ láti òrìkejì lọ́run gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tí ẹ̀ ń gbọ́ wa ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí.

0: Cathedral, Holy Service, Holy Ghost Liberation Christian Outreach Ministries International. Bakona ni Agwadua, Prayer Camp City, Holy Service, Iwadi, Adaja, Igusin, Bobatin, Boykidi, Awon Padiadua, Tete Tarasasa, Mabuwa, Sinu Padiadua, Mejo, Ovijo, Iwadi, Sass Road, Mandela Estate, Mupoku, Port Harcourt, Iwasi Orono, Prophet Omoni, Prince Joshua, Timiji Alakuswaga, Holy Service, Iwolo, Atamu Iwasi Orono, Meye, Fibere, Alayeta Bitoni, Mark the one number 080-33-92-7288.
1: Legacy 080-33-92-7288.
2: Praise the Lord.
1: Hallelujah.
2: I'm moye ni yani o man kanti Jesu lo shefuwa lori igi agbelebu mo ni anfani lati so fun gbogbo eti to ngbo mi wipe anu ni Jesu lo fi eje to lo fi ra fun wa looto o lo ra wa pada ni bo se ra wa pada pelu eje o tun fi eje o tun fi ra anu fun wa lori igi agbelebu. Hallelujah.
1: Hallelujah.
2: Hallelujah.
1: Hallelujah.
2: Aja ka wonu iwe Luke 23:34. Luke 23:34.
3: Then said Jesus, Father,
2: then said Jesus,
3: forgive them.
2: Father, forgive them.
3: For they know not.
2: For they do not know
3: what they do.
2: What they do.
3: And they parted his raiment.
2: And they parted his raiment.
3: And cast lots.
2: Hallelujah.
3: Hallelujah.
2: Seri oro Olorun tag boy in kan wa ninu e. Ikini ni wipe ni ori igi agbelebu ninu irora. So ko mata condition to wa. Oba wa ninu irora. Eja ki so fun yin Mr. Niyi.
1: Yes sir.
2: Nje mo ipo ti Paul wa nigba ti anu ba pade.
1: Baba.
2: Paul je gbogbo eni ti ijo gbadura iku fun. Nigba ti anu ba Paul pade ni oruko Jesu bo se ngbo mi ni eni anu ma ba pade.
1: Amen.
2: Anu ma wa ikan.
1: Amen.
2: Mo fe so fun gbogbo abiyamo to ngbo mi ni wakati ati owo yi nitori wipe iwe mimo so fun wa wipe eni to ba bere ohun na la ma fi fun fun gbogbo awon omo to bi bere si kepe Olorun fun anu nitori pe orun kan wa ta n pe ni orun anu
1: Jesu
2: orun igbagbo wa orun igbala wa orun orire wa orun kan na tu wa lala ise wipe a si orun anu fun e ko si orun to ma si ninu iwe mimo afiye wa wipe David o wa ninu igbo nibi to tin da eran sugbon orun anu si fun nigbati woli yen de woli Samuel to de ile baba David. Baba David sa o ko gbogbo omo e to nro pe o yan o yanju o ko won jade sugbon anu so wipe o si keyan kan.
1: Yes Lord.
2: Mi o mo ipo to wa ninu idile e mi o mo boya o ti wo awon ore e pe won ti goke won ti ri won ti rowo yo
1: sugbon
2: iwo o ti ri se anu ni ki so fun e ni eni pe o si keyan kan ninu idile e awon eyan ti ri se sugbon o si keyan kan iwo na leni toku mi o mo boya omo to bi boya akobi e leni toku boya bigbeyin e leni toku sugbon mo fe ko mo wi pe o si keyan kan ni oruko Jesu. Mi o mo eyan kan na yen to ku ni eni ni oruko Jesu orun anu a si fun
1: e. Amen. Yes.
2: Orun anu si fun.
1: Amen.
2: Iwo na leni to kan o.
1: Emi ni.
2: Iwo ni re kan.
1: Emi ni.
2: Iwo le ri kan.
1: Emi ni.
2: Iwo ni gbala kan. Iwo ni ati lo soke ati goke. Iwo lokan. Olorun ba mi pade ni pelu akole iwasu yi o ni ki so fun e wi pe o si keyan kan. Mi o fe ko boju eyin boya ohun woju Olorun fun omo. Ohun ojo Olorun fun ati se rere olomo to wa ni school ti o ti rowo yo ni oruko Jesu o si keyan kan o.
1: Yes.
2: O si keyan kan o.
1: Yes.
2: Iwo na de ni eyan kan na toku to ba ti kara ese eni na toku ni oruko Jesu orun anu ko si fun e.
1: Amen.
2: Orun anu ko si fun.
1: Amen.
2: Mr. Niyo.
1: Yes sir.
2: Ti orun anu ba ti si fun yan oni to awa da bi eni to ma se oni wi pe Jesu won ya aso e won fa ya idi ton fi fa aso e ya nje mo kan le ro awa na laso emi ti mo nsoro oboya ori titi lo ye kin wa kin ma fa so ara mi ya ṣugbọn nitori pe mo gba Jesu gbọ to ba fe ri aanu gba oni lati gba Jesu gbọ
4: aanu
2: Jesu ni oba aanu e ma gba pe pe mo so fun wa wi pe o lo sori igi agbelebo lati ra wa pada ati lati ra aanu fun wa ni oruko Jesu mi o ma ni na to gbagbo wi pe Jesu ti ra aanu fun ni oruko Jesu lo ra aanu gba
3: amen
2: ni oruko Jesu lo ra aanu gba
3: amen
2: ai mo ye awon tan pe ni asewo ninu bible won pe won ni harlot sugbon o ra aanu gba o wa je iran ti Jesu ti jade ni oruko Jesu ninu iran e o ma ra aanu gba
3: amen
2: ninu iran e eyan kan ma ra aanu
3: gba amen
2: awon omo to bi ni oruko Jesu wa ra aanu gba
3: amen
2: mo fe ka so ile di adura wipe orun aanu mi ni oruko Jesu bere si si ni oruko Jesu e je ka so di adura
3: orun aanu mi
4: orun aanu mi
3: oruko Jesu
4: orun aanu mi oluasi bere si si ni oruko Jesu
3: orun aanu
4: mi bere si si
3: bere si si
4: bere si si
2: ni oruko Jesu Kristi ni agba adura
3: amen
2: to ba gori oke lo to gba gbogbo adura ki gbogbo ajeku ki gbogbo ota eku to ba ti gbadura aanu o ti radura gba o adura to ye ki gbogbo eniyan gba ni akoko oni oluwa je ki orun aanu mi ko si ti orun aanu ba ti si igba eni ohun olohun to ma jade e je ka wo nu iwe Romans chapter 9 verse 16 oni so then it is not of him that willeth nor of him that runneth, but of God that showeth mercy. But of God that showeth mercy. Se ri oro yi ese Bible yi lagbara. E wo ole apa otun. Won ti kan mogi. The nursing ni wipe keje da lara e koku. Sugbon ni ori igi agbelebu yen mercy o anu wa kan. Anu ba pade. Ni oruko Jesu mi o mo bi to wa ba se nsoro yi. Boya o wa ni bi ti aye tin da elejo nje mo pe ba se nsoro awon kan wa logba ewon
4: be ni
2: ai mo ye ni tolorun ti ba pade lati ogba ewon to de so won de aji irere agbaye
4: bayi ni be
2: ai mo ye ni to mu gbo ti pe aye ti ro ti epin
4: oruko Jesu
2: ai mo ye ni to ti sowo to ti binu lole sugbon ni oruko Jesu orun anu ma si fun
3: amen
2: mo fe ka gbadura pe oluwa saanu fun mi
3: oluwa saanu
2: e so de adura
4: oruko Jesu
3: oluwa saanu
4: olorun anu
3: oluwa
4: Olorun
3: Allah
4: nu o Jesu
3: Oluwa saanu fun mi
4: Oluwa saanu fun mi
3: Oluwa saanu fun mi
4: Oluwa saanu fun mi
3: laarin awon iya
4: saanu fun mi
2: saanu agbara idile won je ko rowo yo sugbon ni oruko Jesu anu ma fun
3: amen
2: mo ni anu ma fun
3: amen
2: e je ka wo nu iwe Luke chapter 18 verse 35
3: and it came to pass that when he was come nigh unto Jericho a certain blind man sat by the wayside begging and hearing the multitude pass by he asked what is it meant and they told him that Jesus of Nazareth passed by and cried saying Jesus thou son of David
2: have mercy on me. Praise the Lord.
3: Hallelujah.
2: Only Jesus Christ, Oma David, Shano Fumi, Adura, Tota Yogbogbo, Adura, Ni Adura, Anu, Mi Oma Poto Wa, Bose Wa, Mi Oma Ogunti Aye, Fi Dojuko, Mi Oma Yoma Tobi, Mi Oma Ile Eto Fun Eni Wahala Ju Ninu Won, Emi To N Ba Yin Soro, Mo Je Kan Ninu Awon Omo To Fun Obi Ni Wahala. Sugbon ni eni anu ti down fun mi bi o se ngbo mi ni eni awon omo e anu ma down fun
3: wa
2: iwo na anu ma down fun wa eni tanu ba ti down fun o lo ma ntayo ni oruko Jesu lo tayo awon omo e ma tayo oko e ma tayo iyawo ma tayo gbogbo idile e patapata wa tayo ni oruko Jesu be lo ti ri o ni oruko Jesu Kristi Oluwa wa
3: amen
2: amen
0: I mean,
2: Jesus.
0: To be safe, only goes like Bishop Christian Outreach Ministries International, Tikale Sondo, Kukui Yanude. Bẹ́ẹ̀ni, Ọlọ́run tó ti lè ránṣẹ́ rẹ̀, wòlíì àgbáyé nẹ̀, Prophet Omoniyi Prince Joshua ní Port Harcourt àti káàkiri àwọn ìlú ní ìlú àgbáyé ni ló ti rán ìránṣẹ́ rẹ̀ báyìí sí ìpínlẹ̀ Ondo fún ìtúsílẹ̀, ìdáǹde ìwòsàn àti ìgbàlà ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Òun la ṣe ń ṣe gbogbo ènìyàn láti máa bọ̀ wá jọlá Jésù nílé iṣẹ́ ìránṣẹ́ yìí. Holy Ghost Liberation Christian Outreach Ministries International lẹ́ka ìjọ yìí tó wà ní number 5 Road 1 Samakiwa Quarters, Ondo. Kí ni ìṣòro rẹ̀? Ìbàjẹ́ ìpọ́njú, ègún àti ìpè ọjọ́ pípẹ́, àìsàn, ogun àlákàlà. Àwọn ìṣòro tó ti takuta ń di tí ò lọ. Lọ́gán lọ́lọ́run máa ṣe ìyádùn tó sì gba ìtúsílẹ̀ bí ìwọ náà bá wá sínú àwọn ìpàdé àdúrà nílé iṣẹ́ ìránṣẹ́ Holy Ghost Liberation Christian Outreach Ministries International. Bákan náà ni àgọ́ àdúrà Prayer Camp City ti lè ṣe ìránṣẹ́ yìí wà ní Adaja Igunṣin. Bí o bá ti ń gbọ́ ìkéde àwọn ìpàdé àdúrà tètè tara ṣàṣà, máa bọ̀ wá sínú ìpàdé àdúrà àwọn yìí. Olú ìjọ yìí wà ní Sars Road, Mandela Estate, Lupoku, Port Harcourt. Ìránṣẹ́ Ọlọ́run Prophet Omoniyi Prince Joshua ní jẹ́ alákòóso àgbà fún iléeṣẹ́ ìránṣẹ́ yìí ni Ọlọ́run lò àtàwọn ìránṣẹ́ Ọlọ́run mẹ́yìn. Fún ìbéèrè, àlàyé tàbí ìtọ́ni, ẹ máa pè wọ́n sórí nọ́mbà yìí 08033927288 lẹ́ẹ̀kan sí 08033927288. Àsìkò tó jẹ́rìí sagbara Ọlọ́run ló dé yìí o, tètè máa bọ̀ wá bá Jésù pàdé.
4: Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, mo kí wa pé a kú àdúrà bó ṣe ń lọ lórí atẹ́gùn látẹ̀ẹ̀kan, ọ̀pọ̀lọpọ̀ ló darapọ̀ mọ́ àwọn kan tiẹ̀ gbómi síwájú. Ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń retí. Àdúrà àánú òun ni bàbá ń sọ̀rọ̀ lé lórí. Bàbá, ẹnìkan fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ o, mo wò ó lórí aago. Ó ní pé àánú pé ṣé ó ní àwọn tí Ọlọ́run máa ń ṣàánú fún ni, ó ń pé torí pé òun ti rìnrìn òun ti gba àdúrà títí, ṣùgbọ́n òun ò rí ọ̀nà àbáyọ. Pé ṣé ó láwọn tí Ọlọ́run dídí ṣàyàn láti máa ṣàánú fún ni?
2: Kò sí èèyàn kan pàtó bí kò ṣe wípé gbogbo ẹgbọ́n nǹkan tí mo sọ tẹ́lẹ̀, mo ní gbogbo ọmọ ènìyàn pátá Jésù lọ ra àánú fún wa, ó fi ẹ̀jẹ̀ ó fi ra àánú fún wa. Kò tí ì sí fún ẹ.
4: Àwọn àdúrà afarajì pè.
2: Kò tí ì sí fún ẹ. Ní orúkọ Jésù, gbogbo etí tó ń gbọ́ mi, mo gbàdúrà fún yín, ọ̀run àánú sí fún yín. Ibi tá a wà lẹ́ni àti nínú ìpè àti láàrin ẹbí, ọ̀run àánú ló fọhùn. Mo bá èèyàn kan sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, àánú máa fọ̀n fún wọn. Mi ò mọbi tí àwọn ọmọ ẹ wà, àánú á fọ̀n fún wọn. Mi ò mọbi tí ìyàwó ẹ ti ń ṣiṣẹ́, àánú á fọ̀n fún wọn. A ti wá pé aláǹfààní alórí ọ̀fẹ́ tẹ bá wonú ìwé mímọ́ tẹ bá lọ kà nípa ẹsítẹ́rì, àánú ló fọ̀n fún ẹni tó jẹ́ ọmọ ẹrú ṣùgbọ́n tó di ayaba. Ní orúkọ Jésù, gbogbo ibi tó ti ń gbọ́ mi lẹ́nìí, gbogbo àwọn tó wà lórí ìdùbúlé àìsàn, ní orúkọ Jésù, káàánú fọ̀n fún wọn. Bàbá, ní orúkọ Jésù, àánú kó fọ̀n fún wọn. Omi tán gbé síwájú yìí, òjò àánú kó rọ̀ wọ́bẹ̀. Inú ilé yìí, òjò àánú kó rọ̀ wọ́bẹ̀. Tí òjò àánú bá ti rọ̀, iná ẹ̀sìn máa ń kú ni. Ní orúkọ Jésù, nínú ilé ẹ, òjò àánú bẹ̀rẹ̀ sí rọ̀. Òjò oríire bẹ̀rẹ̀ sí rọ̀. Òjò àánú bẹ̀rẹ̀ sí rọ̀. Òjò ìtúsílẹ̀. Òjò
4: ìwòsàn. Lórúkọ gbogbo àwọn tá a jẹ darapọ̀, bàbá wa sílé agbára ní bàbá wa wòlíì Ọmọniyi Prince Joshua, mo kí wọn pé ẹkúṣẹ́ Olúwa bàbá. Brother Túndé Bámgbóyè Akí Níyí Adébáyọ̀ lórúkọ tèmi jẹ́ títí di ọjọ́ mẹ́jọ tí a tún máa pàdé lórí ètò yìí. Bàbá, ẹ bá fàdúrà kásẹ̀ kínní ọ̀nílẹ̀.
2: Ní orúkọ Jésù.
4: Àmì.
2: Ní orúkọ Jésù.
4: Àmì.
2: Ní orúkọ ẹ̀jẹ̀ Jésù.
4: Àmì.
2: Gbogbo etí tó ń gbọ́ mi tó ń ṣe àmì ní orúkọ Jésù lọ rà ànúgbà.
4: Àmì.
2: Lọ rà ànúgbà.
4: Àmì.
2: Àánú ló fọhùn fún Dávidì. Àánú ló fọhùn fún Olúwa wa.
4: Àmì.
2: Àmì.
4: Àmì. Orúkọ Jésù.
0: Lẹ́sí àní-àní, Ọlọ́run ti lo ìránṣẹ́ rẹ̀, Prophet Omoniyi Prince Joshua, fún ìtúsílẹ̀ àti ìdáǹde ọkàn wa. Bó bá rí bẹ́ẹ̀, ẹ láǹfààní láti bá wa jọ́sìn tàbí wá sínú àwọn ìpàdé àdúrà wa. Nínú ìjọ yìí, Holy Ghost

0: big, big, big, big, big, big. Like a big, big, big, big bag.
1: Gaining velocity on Adama.
2: Balẹ̀ kasagwa lórí ìtọ́jú ìlera àti àìlèṣedéédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo chai chai chai ìdùnnú ṣubú layọ̀ fọkùnrin àtobìnrin ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa bàbá bọ̀dá ò lè tatẹ́kan lẹ̀ dùn bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé ti wá sọ ẹ̀dákú rẹ̀ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀ bàbá kẹrẹwà ni ó fọ̀rọ̀ rẹ̀ lọ lórí àìlèṣedéédé tí ń bọ̀ fínra ìdákọ́lẹ̀ ara ẹra tiẹ̀ kan sùn lọ ọ̀pá ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkùn àyà tí ń lù pipi ìpì má lè gbápá má lè gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kúrìrì níwájú ta ni bàbá kẹrẹwà ni ó kàn sí pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí wọ́n sọ bí tí nǹkan lúgọ sí lára tiẹ̀ oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún tí ò bá ṣiṣẹ́ ò fúùtù fẹ́ tẹ̀ ní kì í ṣe ti bàbá kẹrẹwà wà pé mi débẹ̀.
3: Mo kí onílé, mo kí àlejò.
4: Àní fàìsàn ló gbà. Orúkọ ti èmi ni Babangana, tí gbogbo ayé máa pè ní Bàbá Kẹrẹwà, aláṣẹ àti olùdarí Stand Action Koboko. Èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó wá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin ìjà, kàn sí mi.
5: Nílé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, nílùú Àkúrẹ́.
4: Fóònù nọmbà mi 08164122777.
3: Kí là mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo òun ni à ń pè ní Stand Action Koboko. A ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa, kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò, kí ẹṣin ara rẹ kó lè máa gbéra, àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọkùnrin nìkan ṣoṣo. Egun jẹ egun, òòṣà jẹ òòṣà, ògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, ǹkan tí mo jogún lọ́wọ́ ọba ńlá wa ni. Bàbá wa a máa dàgbà, a máa wọ 90, wọ́n máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni, 50 ọdún ni ẹni, 100 ọdún ni ẹni. Torí pé ẹṣẹ ara rẹ ò gbéra dáadáa, àgbò rẹ ò lè kàn bí àgbò, àbí ẹṣẹ ara ti rẹ kéré ju ọjọ́ orí rẹ lọ, ajá fún ọ rẹ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gun lá.
4: Bàbá Kẹrẹwà,
5: kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
3: Ibẹ̀ ni wà. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin rẹ́rìn ní gbogbo ìgbà.
4: 1 2 2 7 7 7.
3: Bóyá wọ́n ṣe ẹ̀yọ, ẹ márùn-ún ẹ̀mẹfà, kílẹ̀ tó mọ bó ṣe ń ṣe ẹ̀yọ ló ṣe ń momi. Àbí tó bá yẹ̀rẹ̀ ṣe ẹ̀yọ tiẹ̀, a máa ta ẹ́, a máa yún ẹ. Bóyá ara ń ta ẹ́ ni, àbí ara ń já ẹ jẹ ni, àbí inú rẹ ń kùn ní gbogbo ìgbà. Orúnkún ro ẹ ni, oríkèríkè ara ń ro ẹ ni. Ní òwúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró dédé. Tó bá ti pé nǹkan ọmọkùnrin yóò dúró dédé, a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á. Àìpèníjà nínú iṣan ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gọ́ kan wà nínú mọ́tò tí à ń pè ní kapurẹ́tọ̀? Tí kapurẹ́tọ̀ yìí tó bá ti ní ìdọ̀tí, ọ̀hún tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀, ló máa ń fa kí kapurẹ́tọ̀ kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé, omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́. Kapurẹ́tọ̀ yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣan ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣan ara kan wà tó ṣiṣẹ́ pàtó. Tí iṣan ara yìí tó bá ti ní ìpèníjà, òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì. Wọ́n fẹ́ ṣe gáàtì ẹ, nǹkan máa jáde níbi gáàtì ẹ, wọ́n máa fọwọ́ tì sínú. Irú nǹkan báyìí yóò dáa. Kàn sí mi.
4: Babangana, Bàbá Kẹrẹwà.
5: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
3: Ibẹ̀ ni mo wà. Gbogbo nǹkan kí nǹkan tí ó bá ń ṣe ìwọ ọlọ́mọkùnrin nínú àgọ́ ara, nínú iṣan ara, ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o.
4: Fóònù nọmbà mi 08164122777.
3: Àgbo marugbo takebe, òun ni àgbo tí èmi ń gbé káàkiri. Tí ọlọ́mọkùnrin tó máa lè dángájíá, tó máa lè ṣe dáadáa, àbí ìpèníjà ti tiẹ̀, ó tiẹ̀ ti fà á. Ẹ tí oògùn bá tán, a tún padà sí bó ṣe ń ṣe ni. Irú nǹkan báyìí kò dáa. A ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu. Tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́. Tí o bá wá sí ọ̀dọ̀ wa, tí a bá béèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀, a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o. Ká tó mọ oògùn tá máa fún ọ, àwa kì í ṣe èyí, àwa kì í ṣe ọ̀hún. Ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni. Tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi, bóyá ó wá nítorí ọkọ rẹ̀.
5: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
4: Babangana, Bàbá Kẹrẹwà. Fóònù nọmbà mi 08164122777. 08164122777.
6: Láti lè ṣe Radio Adaba FM, aago méje ti lù.

0: Adaba 88.9 FM. Awolu solu dero pese.
1: Kale asiku se lataro. Iroyin asale re lati le se Radio Adaba FM 88.9 Akure. Ilu Ilaramokin la fi kale si ta tin gbon Satagun. Folajin Oye Tayo lo niroyin yin sajuna. Egbo awon koko to wa ninu iroyin na. Àwọn asòfin ìpínlẹ̀ yìí ń dojúkọ ìwádìí lórí àwọn iṣẹ́ asòfin wọn. Ọ̀gá àgbà yẹn ọlọ́pàá ilẹ̀ yìí ṣèkìlọ̀ tako ìwà ipá ṣáájú ètò ìbò gómìnà tó ń bọ̀ lọ́nà nípínlẹ̀ ọ̀sùn. Àjọ elétò ìdìbò kọ ìfiránṣẹ́ orúkọ Jonathan gẹ́gẹ́ bí olùdíje sípò ààrẹ. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ilé asòfin ló jẹ́ pàtàkì gunlé ìṣèjọba àwarawa nítorí pé ó ní ojúṣe láti ṣe òfin ṣàyẹ̀wò àwọn ìlànà ìjọba àti láti ṣojú fún àwọn èèyàn eléyìí tó dìbò yàn wọ́n. Ṣùgbọ́n ní ìpínlẹ̀ yìí ń ṣe ni ọ̀rọ̀ ń ṣe ni ní ààhìn látàrí bí wọ́n ti ṣe ń ké gbàjáre lórí ìṣọwọ́ṣiṣẹ́ àwọn asòfin ọ̀hún lẹ́yìn tí àbọ̀ ìròyìn fi hàn pé ń ṣe ni ilé asòfin ìpínlẹ̀ yìí ti ṣe ìjókòó ilé lẹ́ẹ̀mẹrin péré ní nǹkan bíi oṣù méje sẹ́yìn. Bí ẹ ò bá gbàgbé ń ṣe ni òfin orílẹ̀-èdè yìí fi àwọn ojúṣe pàtàkì lé àwọn asòfin lọ́wọ́ tó fi mọ́ ṣíṣe òfin ṣíṣàbójútó iṣẹ́ ìjọba àti ṣíṣe aṣojú àwọn ènìyàn ẹkùn ìdìbò wọn pẹ̀lú. Ǹjẹ́ ṣé ó wá ṣeéṣe kí wọ́n wá mú àwọn ojúṣe wọ̀nyí ṣe pẹ̀lú ìjókòó ilé asòfin péréte? Nínú àbọ̀ ìròyìn akọ̀ròyìn iléeṣẹ́ Radio Adaba FM Praise Olagoke ṣe àyẹ̀wò ohun tí ìjókòó ilé asòfin péréte túmọ̀ sí fún ìṣèjọba ìpínlẹ̀ Ondo. Alága ìgbìmọ̀ ilé asòfin ìpínlẹ̀ yìí lórí ọ̀rọ̀ ìròyìn tún jí Fábíyì sílà ṣàlàyé èrèdí abájọ tí ìjókòó ilé kò ṣe fi wáyé. Bákan náà akọ́ṣẹ́mọṣẹ́ amòfin kan Alexandra Ojo ṣàlàyé pé ìjókòó ilé asòfin ló sì jẹ́ igi lẹ́yìn ọgbà pàtàkì fún ilé asòfin. Nínú ọ̀rọ̀ tiẹ̀ onímọ̀ nípa ọ̀rọ̀ tó ń lọ láwùjọ Adébísí Adúlójú ṣe kìlọ̀ pé ìjókòó ilé asòfin ló gbọ́dọ̀ jẹ́ eléyìí tó ń wáyé lóòrèkóòrè. Ẹgbẹ́ Ondo State Youth Network ló ti ṣe àfilọ́lẹ̀ ìwé ìròyìn rẹ̀ níbi àwọn ìkàntọ́rọ̀ kan ti ṣe pè fún kíkópa àwọn ọ̀dọ́ pẹ̀lú àwọn iléeṣẹ́ ìròyìn lójú náà ti mú kí àgbéǹde bá ọ̀rọ̀ ètò ààbò gbogbogbò. Ẹni tó sọ̀rọ̀ níbi ètò ọ̀hún olóyè ọmọlé Akíntọ̀mídé ṣàlàyé pé ọ̀rọ̀ ètò ààbò gbogbogbò ló kọjá ojúṣe àwọn ikọ̀ ọmọ ogun pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbọ̀ ọlọ́pàá nìkan níbi wọ́n ti ṣe sọ̀rọ̀ lórí àkòrí ìpàdé náà eléyìí tó jẹ́ ojúṣe àwọn iléeṣẹ́ ìròyìn àti àwọn ọ̀dọ́ nínú mímú ọ̀nà àyètò ààbò lọ́kùnkúndùn. Alága ẹgbẹ́ àwọn oníròyìn ilẹ̀ yìí ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo Lékè Adégbìtẹ́ rọ àwọn oníròyìn tó fi mọ àwọn ọ̀dọ́ langba tó fi mọ àwọn tó ń gbé nǹkan jáde ṣiṣẹ́ ajé wọn lórí ẹ̀rọ ayélujára láti máa ṣe àyẹ̀wò ìròyìn ní finífiní kó tó di wípé wọn yóò fi síta. Ó ṣèkìlọ̀ pé mímọ̀ fi àwọn ìròyìn èké káàkiri pàápàá jùlọ lásìkò ètò ìbò ló ṣeéṣe kó dami àlàáfíà àti ààbò ìlú rú. Nínú ọ̀rọ̀ tiẹ̀ agbẹnusọ fún ipò ẹ̀ṣọ́ aláàbò ààbò ara ẹni làbòlú nípínlẹ̀ yìí Daniel Adamebo rọ àwọn ọ̀dọ́ láti wá àlàáfíà tó ń ti mímọ́ ọ̀rọ̀ ètò ààbò lọ́kùnkúndùn. Alákòóso fún Ondo Youth Network Daniel Dabo ṣàpèjúwe ìwé ìròyìn náà gẹ́gẹ́ bí ara ọ̀nà láti polongo ìdàgbàsókè àwọn ọ̀dọ́ tó ń ti ojúṣe àwọn aráàlú. Wáyé o ọ̀gá àgbà yẹn ọlọ́pàá ilẹ̀ yìí Ọlátúnjì Dèésù ló ti ṣèkìlọ̀ fún àwọn ẹgbẹ́ òṣèlú àwọn alátìlẹyìn wọn tó ń ti àwọn ìkàntọ́rọ̀ kan láti yàgò nínú ìwà ipa eléyìí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú ríra ìbò àti dídún kùkùlàjà mọ́ àwọn ènìyàn tó ń ti àwọn ìwà mìíràn eléyìí tó lè dami àlàáfíà rú ṣáájú lásìkò àtìlẹ́yìn ètò ìdìbò sípò gómìnà tó ń bọ̀ lọ́nà nípínlẹ̀ Ọ̀sùn. Ọ̀rọ̀ kìlọ̀ ló wáyé ṣáájú ètò ìdìbò sípò gómìnà eléyìí tí yóò wáyé ní ìpínlẹ̀ Ọ̀sùn tó bá ti di ọjọ́ 15 osu ta wa ninu e ninu atejade kan le ti won fi ta latowo agbenu so fun ile ise lopa ipinle osun abiodun ojelabi sila.

mọ́yẹ lórí ló ti wà níkàlẹ̀ lójú náà ti lè jẹ́ kí ètò ìbò eléyìí tó mọ́yẹ lórí kó wà nípínlẹ̀ ọ̀sùn. Àtẹ̀jáde tó fi kún wípé àwọn ẹ̀kọ́ ẹ̀ṣọ́ aláàbò eléyìí tí wọ́n ti fi ṣọwọ́ sí gbogbo tìbútòrò àwọn ibi tí ètò ìdìbò ti wáyé ni wọ́n tún ti rọ̀ láti jẹ́ ọmọlúàbí àti láti má sì jẹ́ kí wọ́n fi gbákanbọ̀kan nínú àti láti bọ̀wọ̀ fún ẹ̀tọ́ àwọn ọmọ ènìyàn pàápàá jùlọ tó fi mọ́ àwọn tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú bákan náà láti jẹ́ kí ọ̀rọ̀ ètò ààbò kó mọ́yẹ́ lórí. Òun ló mú kí ọ̀gá àgbà ọlọ́pàá yíyanlẹ̀ yìí kó tún gbé kọmíṣánná eléyìí tó wà ní ìgbọ́nu ọ̀rọ̀ ètò ààbò ètò ìbò ìyẹn ẹ̀rálẹ̀ ẹ̀ta ìfò lọ sí ìpínlẹ̀ ọ̀sùn láti mójútó gbogbo bí nǹkan ó ti ṣe lọ pàápàá jùlọ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò lásìkò ètò ìdìbò sípò gómìnà tí ó wáyé nípínlẹ̀ ọ̀sùn tó bá ti di ọjọ́ 15 oṣù tá a mú lónìí. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ló ti ṣàtẹnumọ́ ìfarajìn rẹ̀ lórí dídáàbòbò ẹ̀tọ́ tó ń ti ìgbáyégbádùn àwọn ọmọlẹ̀ yìí eléyìí tó ń ṣiṣẹ́ nílé òkèrè. Ọ̀rọ̀ ìdánilójú ọ̀hún ló wáyé lásìkò ìgbà tí iléeṣẹ́ tó ń rí sọ̀rọ̀ ilé òkèrè sọ àsọyàn eléyìí tó mú kí ó tako ìyàbọ̀ ìròyìn eléyìí tí wọ́n ń gbé káàkiri láìpẹ́ yìí pé ń ṣe ní ìṣèjọba orílẹ̀-èdè Kuwait ti gbé òtẹ́lérí gbígba àwọn òṣìṣẹ́ lábẹ́lé tó jẹ́ ọmọlẹ̀ yìí lórílẹ̀-èdè náà. Iléeṣẹ́ ọ̀hún ṣe lálàyé pé fífi òfin de gbígbà àti fífi àwọn ọmọlẹ̀ yìí tó ń ṣiṣẹ́ lábẹ́lé ṣọwọ́ sí orílẹ̀-èdè Kuwait eléyìí tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ lọ́rọ̀ sì jáàrìn àti wípé ń ṣe ni iléeṣẹ́ aṣojú ilẹ̀ yìí lórílẹ̀-èdè Kuwait ló gbé ìgbésẹ̀ náà tí kì í sì ṣe àwọn aláṣẹ tọrọ kàn lórílẹ̀-èdè ọ̀hún. Agbẹnusọ fún iléeṣẹ́ tó ń rí sọ̀rọ̀ ilẹ̀ òkèrè Kemebi Ebenva ṣàlàyé pé ètò náà ló sì wà nílẹ̀ lójú náà àti lè jẹ́ kó jẹ́ ọ̀pákùtẹ̀lẹ̀ láti dáàbòbò ẹ̀tọ́ tó ń ti ìgbáyégbádùn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tó ń wá iṣẹ́ ajílọ sórílẹ̀-èdè Kuwait dípò kí wọ́n máa bá àwọn ohun tí kò tọ́ pàdé lórílẹ̀-èdè ọ̀hún. Iléeṣẹ́ ọ̀hún ló tún wá ṣàtẹnumọ́ ìfarajìn rẹ̀ lójú náà àti lè jẹ́ kí ìbáṣepọ̀ eléyìí tó gúnmọ́ràn eléyìí tó ti wà nílẹ̀ kó tẹ̀síwájú pẹ̀lú àwọn aláṣẹ tó kàn lórílẹ̀-èdè Kuwait àti láti lè jẹ́ kí orílẹ̀-èdè méjèèjì kó máa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ tó ń ti àlàkalẹ̀ eléyìí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìwọléwọ̀de sórílẹ̀-èdè méjèèjì náà. Wàyí o, àjọ elétò ìdìbò ilẹ̀ yìí ló ti bẹ̀rẹ̀ ṣíṣe àfihàn àkọọ́lẹ̀ ara ẹni tó fi mọ́ ti ìwé ẹ̀rí ètò ẹ̀kọ́ àwọn olùdíje sípò ààrẹ ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027 tó ń bọ̀ lọ́nà. Ètò ọ̀hún ló bẹ̀rẹ̀ lọ́jọ́ Sátidé eléyìí tí ó yọ àkọsílẹ̀ eléyìí tí ààrẹ Bọ́lá Tinubu fi ṣọwọ́ sí àjọ elétò ìdìbò tó ń jẹ́ olùdíje nínú ẹgbẹ́ òṣèlú All Progressive Congress àti igbákejì rẹ̀ ìyẹn Kasim Setima. Àjọ elétò ìdìbò ṣe lálàyé pé ṣíṣe àfihàn náà ló jẹ́ ara ohun tí òfin béèrè fún lábẹ́ òfin ètò ìdìbò àti wípé ń ṣe ni àjọ ọ̀hún yóò tún fi àkọọ́lẹ̀ àwọn ènìyàn léde ní nǹkan bí 21 tó bá ti rí gbogbo ẹ̀gbà báyìí. Àjọ ọ̀hún ṣe lálàyé pé ètò ọ̀hún lòfin fààyè gbà lójú náà àti lè jẹ́ kí àwọn aráàlú kó ṣe àyẹ̀wò àkọọ́lẹ̀ àwọn olùdíje àti láti lè jẹ́ kí wọ́n fi ẹsẹ̀ òfin tọ eléyìí tí wọ́n bá ṣe látàbá kẹfin wípé kò jẹ́ òótọ́ nínú ohun tí wọ́n sọ nípa ara wọn náà. Àjọ elétò ìdìbò ilẹ̀ yìí ni ò tẹ́wọ́ gba orúkọ olùdíje sípò ààrẹ ìyẹn tó tún jẹ́ ààrẹ nígbà kan rí lórílẹ̀-èdè yìí Goodluck Jonathan látọwọ́ igun eléyìí tí Kabiru Turaki ń léwájú rẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party tí wọ́n ṣe lálàyé wípé orúkọ olùdíje ni wọ́n gbọ́dọ̀ fi ṣọwọ́ sí àjọ elétò ìdìbò lórí ẹ̀rọ ayélujára tó jẹ́ ti àjọ náà. Ìgbésẹ̀ ọ̀hún kò sẹ́yìn bí àwọn ọgbọ́n tọrọ kan ti ṣe lálàyé pé ó ń ṣe ni wọ́n ti forúkọ ààrẹ àná nílẹ̀ yìí Jonathan ṣọwọ́ sí àjọ elétò ìdìbò pẹ̀lú orúkọ àwọn gómìnà rẹ̀ àwọn olùdíje sí ilé asòfin àgbà ilẹ̀ yìí àti tàwọn ilé asòfin ìpínlẹ̀ ṣáájú ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ lọ́nà lọ́dún 2027. Adarí àjọ elétò ìdìbò lórí ọ̀rọ̀ ìdánilẹ́kọ̀ọ́ tó ń ti ìpolongo Victoria Etamezi ló ṣe lálàyé pé àjọ ọ̀hún ni kò gba fífi orúkọ ránṣẹ́
fífi orúkọ àwọn olùdíje ránṣẹ́ pẹ̀lú ọwọ́ mọ́ ó sì lálàyé pé gẹ́gẹ́ bí òfin àti ìlànà àjọ

0: 98.9 FM. Awolu Solu Dero Pese.
1: Kaabo pada fun iroyin lakotan ati ekunrere iroyin le kan si wa lori itakun ayelujara wa www.adaba89.fm tabi ke download application Adaba FM lori Google Play Store ba kana ni le ba wa dore loju awon opo ba ndore wa gbogbo won yi www.facebook.com/adaba88.9 lori Facebook at Adaba 889 FM lori Instagram at X1 Adaba FM TV lori YouTube wa bakana ni elifri sowo si wa ni newsroom at Adaba 889.fm iroyin te si waju lori iroyin ile okere wa fun tasale tuni afojusun are ana lorilede Senegal Mark Sir lo ti jase papo bayi lojina erongba re lati je akowe gbogbo ajo isokan agbaye leyin bi ifaseyin ti se deba leyin igba tori ibo mefa pere tan mefa si meje sitako ati wipe won se ni nkan obojo ojo dogba bayi ninu eto ibo lati men ti o je akowe tutun bayi omo orilede Costa Rica iyen Rebecca Jean Spahn won lo nle waju bayi gege bi won ti se filede to si won se lara ipe won se ni o ti ri ibo mewa nigbati awon oludije miran sin lokiti papo lojuna ati de je kan mo en ti yo gbogba oroke iro nje kuje ni wipe opodopo ibo ni won si tun di o to di wipe won mo en to ba gbogba orosoke orilede France ati orilede Italy ohun lo ti fi gbanu kan soja baye lojina ati le je ke oro eto abo enu bode won ko tubo le denden si latare bi awon arin ajo to nlo bi ogberun lona ogota ti se yawo orilede Spain ni odi orilede Morocco lasiko ta wa yi iroyin je ko je ni pe awon egberun meji din ni 50 arin ajo ohun lo yawo orilede ohun ti won si ti da won pada ni ojo jimo nigbati awon bi 24 dologbe lasiko gba ti won gbianju lati re okun koja orilede France ati orilede Italo lati wa fi gbanu kan soja bayi ti won se lala ipe won ti nse ni won tun ti fi awon ipe so alabo to n lo bi 24 lelodun ni ye sowo si awon enubode na lojuna ati le je ko oro eto abo ko tun bo mo yin lori dada si labala iroyin amuludo wa fun ti asale toni gbajugbaja ohun korin sewosewo mo le yi abibu kikiola ti gbogbo eyan mo se portable ohun lo tun ti feyin janle bayi ninu ija ise kikan awon ilu moka ele to waye laarin abibu kikiola portable ati osire Charles Okocha leyin igba ti portable ti ku lori itage ele ti won tin jam ìjà ti jáhùn eléyìí tó wáyé òun ló di àwàdà kẹríkẹrí lẹ́yìn ìgbà tí portable dédé kúrò lórí ibi tí wọ́n ti ń jà lẹ́yìn ìgbà tí àwọn tó ń mójútó ìdíje ìjà ìṣẹ́ kíkan náà tí wọ́n sì kéde Okocha gẹ́gẹ́ bí ẹni tó gbégbá òrókè labala ìròyìn eré ìdárayá orílẹ̀-èdè nàìjíríà ló sì dúró bọ́m̀bọ́ sókè báyìí gẹ́gẹ́ bí àwọn orílẹ̀-èdè eléyìí tó sì ṣe dáadáa jùlọ ìyẹn níbi wọ́n ti ṣe wà ní ìpele ẹlẹ́ẹ̀kanu báyìí lára àwọn tó ti gba àmì ẹ̀yẹ eléyìí tó pọ̀ jùlọ nínú ìdíje commonwealth game eléyìí tó ń lọ lọ́wọ́ tí wọ́n sì wà ní ipò kẹsàn-án káàkiri látìgbà tí wọ́n ti ń kópa níbi ìdíje ti commonwealth game tọdún ti ṣe lọ síbi kọ̀ọ̀kọ̀dùn báyìí lórílẹ̀-èdè Scotland orílẹ̀-èdè Nàìjíríà ló ṣe wípé ó ti gba àmì ẹ̀yẹ tó lọ bí 460 látìgbà tó ti ń kópa nínú ìdíje ti commonwealth games tó yìí ti gba àmì wúrà bí 82 àmì fàdákà 84 àti àmì bàbà tó lọ bí 95 ìròyìn jẹ́ kó yé ni wípé orílẹ̀-èdè Australia ló sì wà ní ipò kíní káàkiri àgbáńlá ayé látìgbà táwọn náà ti ń kópa nínú ìdíje ti commonwealth games níbi tí wọ́n ti ṣe ní àmì tó ń lọ bí 2,650 ní ìyẹn báyìí nígbà tí orílẹ̀-èdè England sì wà ní ipò kejì táwọn náà ti ní àmì ẹ̀yẹ tó ń lọ bí 2,022,300 àti orílẹ̀-èdè Canada tó ń sì wà ní ipò kẹta orílẹ̀-èdè Nàìjíríà lọ́nà ṣe dáadáa nínú èdè tí Commonwealth Games eléyìí tí ó tẹnubodò láìpẹ́ láì jìnà. Ǹjẹ́ ibi tá ò rí mọ́ rèé lórí ìròyìn àṣálẹ̀ wa fún tìrọ̀lẹ́ tòní láti lè ṣe rédíò àdàbà FM 88.9 Àkúrẹ́ tá ń gbọ́n sátẹ́gùn láti lo ìlú Làrámọ̀kín. Adéyẹmí làwà lọ́lọ́tú ìròyìn Fọlájìn Oyetayo ló mú wá sí ti ìgbọ́nyin. Iṣẹ́ wa ò ní dìṣẹ́ láti ṣe dùmàrè. Ó rán ayọ̀ lásùn ọkọ̀ kan láwùjí.

0: Oh legislator, oh certificate, oh my master, oh my Mississippi.
1: Iléeṣẹ́ tó ṣe, tó kí, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlúdòdò létí, ó dùn bí ìdòdò ìkirè, 88.9 Àdàbà FM.

0: kò sí rọ́ lálẹ́ ìṣe mọ̀ àwa yìí sì parọ́ fún yàn kí lẹ sọ ẹni mo múlẹ̀ àbí. Zẹ́ẹ̀dì ṣetán 0816251991 0816251991 ok kúọ̀nbẹ̀ ẹ̀lọ́ ta ló wà ń bẹ̀ náà ẹ̀lọ́ ẹ̀ ká lẹ́ o ó já kálẹ́ ni àkọ́kọ́ tó wà ń bẹ̀ ẹ̀lọ́ ẹ̀ ká lẹ́ o
1: ẹ
0: mọ̀ ká lẹ́
1: mustapha
0: láti fìrà kí ló ṣẹlẹ̀ lónìí.
1: Mo fẹ́ ṣáàjì ṣẹ́ẹ̀dì mi. Ṣé mo á fi síná ní tó padà wá? Mo gbọ́ fẹ́ ti sọ pé ẹ wá yọ mí o, mo ti fúùlù
0: o. Ó ti fúùlù o.
1: Ẹ wá yọ mí o.
0: Kó tó di pé òun ó jóná. Kò sì gbọ́dọ̀ jóná. Bí ọ̀rọ̀ ẹnìkan náà ni. Bí sẹ́ẹ̀tì bóyá sọ náà ni. Sẹ́ẹ̀tì ẹjọ́ kó tó di pé màá jóná ẹ wá yọ mí kúrò. Hello, ekale o.
1: Hello, ekale ta.
0: Ekale o.
1: Oh, ana mani.
0: Ki lo sele lana?
1: Ni ose to koja mo ma so fun mani kan.
0: Tori
1: ise bricklayer mo nse.
0: Okay.
1: Mani ba speak about ko 3 upstairs.
0: Okay.
1: Mo kọ bẹ̀rẹ̀ ilé yẹn látorí pan.
0: Látorí pan ló ti bẹ̀rẹ̀ ilé.
1: Orí pan mo ti bẹ̀rẹ̀
0: ilé. Iwọ kọ láti foundation. Kai.
1: Kí ẹ máa gbélé yẹn báyìí.
0: Kai. Àmọ́ ebi wọ lọ kọ. Máa kọ nǹkan ẹ̀. Máa gbé nǹkan ẹ̀. Àbí èèyàn lè bẹ̀rẹ̀ látòkè náà. Ọlágbára. Àdórí pan ló ti bẹ̀rẹ̀ ilé kan tiẹ̀. Ẹ̀lú ẹ̀ka alẹ́. Yes, sir.
2: Oya Isagba.
3: Hello.
0: Hello.
3: Orúkọ mi Adesina Aisha.
0: Okay.
3: Ọmọ àgbà fìlà.
0: Okay.
3: Ní ara ẹ̀ àná ló ṣẹlẹ̀ o.
0: Kí ló ṣẹlẹ̀ lánàá?
3: Mo wọ fìlà.
0: Irun
3: mi máa ń sọ̀rọ̀ ní ṣí mi lẹ̀ má jẹ́ kí fìlà yìí jẹ́ kó orú pa ní mọ̀.
0: Irun ló ń sọ bẹ́ẹ̀ fún.
3: Irun ló sọ bẹ́ẹ̀ fún mi.
0: Ọ̀dà.
3: Pé òun ò lè ṣí ẹ dẹ̀ wípé.
0: Fimile o. Order. 0816251991 0816251991. Baba o. Hello, ekale o.
4: Ekale o.
0: Eseun o.
4: Ako eni o.
0: O ko yin be ti pe wa.
4: Oruko mi ni Michael Jomuja lati Isua.
0: Ogbeni Michael, ki lo sele gogo?
4: Okade la ma lo leni.
0: E lo sokade.
4: Tọ́kọ ẹ̀rọ síwájú wa. Bí àwọn ẹ̀rọ yẹn ṣe gbogbo wọn bẹ̀rẹ̀ sí dìde.
0: Wọ́n bá bẹ̀rẹ̀ sí dìde.
4: Ká má jẹ wọ́n o.
0: Kai, ìgbà táwọn ẹran rí iyán.
4: Wọ́n iyán àti pẹ̀lú ọbẹ̀ ẹ̀fọ́.
0: Kai.
4: Wọ́n ṣe dìde nìyẹn.
0: Wọ́n bá bẹ̀rẹ̀ sí dìde. Kai, ẹ pẹ̀ lẹ́sà. Ọlọ́run wà pẹ̀lú yín sà. Ẹgbẹ́ bóòní Dr. Taya ẹgbẹ́ bóòní sẹ́nà ọ̀sàpọ̀ lọ́dọ̀ tẹ̀yìn náà sà. Sẹ́nà pọ̀ lọ́dọ̀ yín sà. Àbí wòlíì sẹ́nà sá lọ sọ́dọ̀ tẹ̀yìn náà. Ẹ̀lú ẹ̀ka alẹ́. Ó kọ yín bẹ́ẹ̀ tí ń pè ẹ́ ti wà ń bẹ́ẹ̀. Ẹ̀lú ẹ̀ka alẹ́ o. Ó kọ yín.
5: Bíọ́dún Karim láti àfún bí owó ẹ̀.
0: Ok, Bíọ́dún Karim láti àfún bí owó. Kí ló ṣẹlẹ̀ gangan?
5: Ebi mo n gbọ program yi ni ìfihàn ni bí mo ṣe rí pé kun ẹ lé olóngbò yẹn wọlé.
0: Eku ba lé olóngbò wọlé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ program lọ́wọ́.
5: Mo ṣe ń gbọ́ program.
0: Kai.
5: Mo jẹ ìfisẹ̀ ní kí n gbèjà olóngbò báyìí pé kun yẹn ṣe fún olóngbò yẹn nígbà tí nìyẹn.
0: Kai.
5: Ó fún nígbà tí bá. Mo ṣe ní kí n fèpá sí eku yìí báyìí.
0: Ọba gbẹ̀ǹjẹ̀ lẹ́sẹ̀. Kai. Bí ẹni pé mo wà ńbẹ̀. Eku gẹyin jẹ lẹsẹ. Hello, ẹ kalẹ. Hello.
6: Hello, ẹ kalẹ.
0: Ẹ kalẹ mọ. O kọ yin bẹ ti n pe.
6: Ruth lorúkọ mi.
0: Okay. Aya bo ngbo yin.
6: Mo lo meeting.
0: Ejo ta lo fe soro nu yin.
2: Emi lo soro, emi lo soro.
0: Oya igba.
2: Mo lo si meeting le ni. Bi mo se lo si meeting yen mo gba gbe pe to we wa ni di.
0: To we.
2: Kai. To we mi mo de wo si nso ko to mi.
0: Kai.
2: Mo lo si meeting.
0: Kai.
2: So ba mo fe to. Mo ba tu.
0: Kai.
2: Mo ba tu to. Mo ba tu.
0: E ba tu so koto le ba wo pe ah ki lo sele. Pe. E wo to we mo so koto. O lagbara eyin wo to we e wo mo so koto. E pele sa. E pele o. Hello e kale.
7: Mrs. Oni ni lati Kajola.
0: Mrs. Oni lati Kajola. Ni kere abi?
7: Mi lo ma sele ladugo wa.
0: Okay. Hello, Kale.
8: Hello, Kale.
0: Yes, sir. Okay, yes, sir.
8: Honorable Ewela ti do ati.
0: Honorable.
8: Honorable Ewela ti do.
0: Honorable Ewe. Eyan wa ti e.
8: O sele le ni o.
0: Ki lo sele Honorable Ewe.
8: O sele lo mi aidun le ni. Trailer lo gba keke lo gba trailer o.
0: Keke yen gba trailer.
8: Trailer
0: e de bajere. O ba re bo sinu koto.
8: Te ba ri won le se trailer e mo.
0: Kai.
8: Bo se ri ni.
0: O lagbara e pele sa. Honorable Ewe. Mama gbe paro e mule ni o. O lagbara. Olorun wa pelu yin te gbo. Emi ga gbe fun yin.

0: lásìkò yìí ìran àbí pé ọmọ wa dáadáa fọlájìn olúwa tó sìn ọmọ ọlọ́jọ́ òbí nìyẹn òun sọjọ́ òbí ẹ̀ lénìí àbúrò fàkáù nìyẹn fàkáù sport òun sọjọ́ òbí ẹ̀ lénìí ọmọ ọlọ́jọ́ òbí gangan náà nìyẹn gbogbo ọjọ́ kìíní báyìí nínú oṣù kẹjọ ohun gangan náà lọ́jọ́ òbí ẹ̀ wà á pẹ́ láyé wà á dàgbà dáadáa how old are you congratulations to you ẹjẹ́ iṣẹ́ báyìí mo ti ń padà àbọ̀ ẹ kú kalẹ̀ náà.
1: bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
2: abba aṣọ òkú tí ìbọn ni nípa 24/7 abba mission kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 abba mission kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó dá alágbó ara 24/7 abba mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062653 0916062253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 abba mission gbogbo ìgbà ìjáwá ìjà òsì always guide me.
0: Gbogbo ìjà ìjáwá ìjà òsì always guide náà ni gbogbo ẹyin tẹ bá fẹ jẹ alágbàtà fún iléeṣẹ tó ń ṣe gbogi 24/7 abba mission nọmba ohun gangan náà ni kẹ mọ láǹfààní àti pé 0916062653 0916062653.

0: sáré jẹ́ iṣẹ́ yìí. À ń padà bọ̀.
1: Atótó arére gbogbo ẹ̀yin èèyàn wa o, ìròyìn ayọ̀ Màtúrè fún gbogbo ẹni tó bá nígbàgbọ́ lọ́kùnrin àti lóbìnrin, ìyẹn fún gbogbo oníṣẹ́ ọwọ́ tàbí ẹni tó lè ṣiṣẹ́ kan tàbí òmíràn, bíi driver, storekeeper, cleaner, supervisor, loader, bricklayer, plumber, electrician, security, truck driver, kitchen attendant, motor boy, receptionist, warehouse keeper, factory manager, healthcare services expert, poultry workers, electricians, tàbí tó lè ṣiṣẹ́ àgbẹ̀ tí wọ́n sì dápé lọ́kùnrin àti lóbìnrin tọjọ́ orí wọn ò tí ju bí ọmọ ọdún 18 lọ sí 50 ọdún lọ tí wọ́n nífẹ̀ẹ́ láti lọ ṣiṣẹ́ lókè òkun ṣùgbọ́n tí ò sí agbára owó láti lè ṣe gbogbo ètò wọ̀nyí. Ilé-iṣẹ́ Hotspring International tó ní àjọṣepọ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ilé-iṣẹ́ lókè òkun láti gba àwọn èèyàn síṣẹ́ láìsan owó ju owó registration àti agreement lọ ti ṣetán láti bá yín gbé níbi tó ti wúwo. Èyí tó jẹ́ pé tẹ́ ẹ bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ lókè òkun lẹ máa dá àwọn owó wọ̀nyí padà ní díẹ̀díẹ̀ láì níni lára. Tá a bá ti jọ ní àjọṣepọ̀ tó dán mọ́rán, nọ́mbà wọ̀nyí ni kẹ́ ẹ kọ sílẹ̀ ká tó bẹ̀rẹ̀ sí ni máa dárúkọ àwọn díẹ̀ nínú àwọn ìlú tí a jọ ní àjọṣepọ̀. 091-3398-3898 lẹ́ẹ̀kan sí 091-3398-3898 091-3398-3898 Àwọn díẹ̀ nínú àwọn ìlú tí a ti ní àjọṣepọ̀ pẹ̀lú, àwọn náà ni Portugal, Denmark, Norway, Sweden, Spain, Serbia, Malta, Luxembourg, Finland, France, àti àwọn ìlú mìíràn ní Schengen countries. Ẹ̀yin ara, tẹ́ ẹ bá ṣàkíyèsí, ẹ ó rí wípé àwọn orílẹ̀-èdè tó wà ní Europe nìkan la dárúkọ fún yín lórí ètò yìí. Léyìí tó túmọ̀ sí wípé àwa kìí ṣàdé ohun tí a ò bá ní ìkápá lórí ẹ̀ fún ẹnikẹ́ni. Ìyẹn ni ilé-iṣẹ́ Hotspring International. This great opportunity is brought to you by Hotspring International. About this sponsorship opportunity for those that can work in countries like Spain, Portugal, Sweden, Serbia, Norway, Finland, and in some other countries, especially Schengen countries, for people that can undertake vocations like drivers, loaders, motorboy, factory workers, security experts, cooks, electricians, farm workers, and so on and so forth. To begin with, applicants will only pay for registration and agreement here in Nigeria, while the services shall be paid back when they begin working over there in any countries of their choice. Talk to us now on this number 091-3398-3898. 091-3398-3898. 091-3398-3898. Hotspring International wà ní ìlú Ìbàdàn, lẹ́bàá ilé-epo Adamati AP Petrol Station, along Iyana Church and General Gas Road, Ìbàdàn, Oyo State. Wá kájọ sọ ní àsọyépọ̀ tó jẹ́ pé láàrin oṣù péréte, wàá bára rẹ lókè òkun léyìíkéyìí àwọn orílẹ̀-èdè tá a pè síwájú yẹn. Fún ẹni tí ó bá ní international passport tàbí o kò bá ti ẹ̀ tí ì ní rárá, ìwọ ṣáà ti bá wa sọ̀rọ̀ ká tọ́ ọ sọ́nà. Ẹ̀wá má gbàgbé o, ètò yìí kò sí fún ẹni tí ó fẹ́ lọ kàwé lókè òkun, kò sì sí àyè láti kó ọmọ tàbí ìyàwó lọ. Ó di ẹ̀yìn ọdún méjì tẹ́ ẹ bá ti parí ètò tẹ́ ẹ sì ti wà lọ́hùn-ún pẹ̀lú gbogbo àsọyépọ̀ tó wà láàrin àwa àti yín. Àti ilé-iṣẹ́ tó bá gbà yín síṣẹ́ lókè òkun, ká tó dánu dúró, ẹ kọ nọ́mbà yìí sílẹ̀: 091-3398-3898. Lẹ́ẹ̀kan sí 091-3398-3898. 091-3398-3898. Tàbí kẹ́ ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp. Yẹ fún gbogbo ẹni tó bá lè ṣe driver, security, storekeeper, factory works, cooks, supervisors, loader, motorboy, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìwọ ṣáà ti pè kó o sọṣẹ́ tó lè ṣe, ká sì gbà ọ́ níyànjú ká tọ́ ọ sọ́nà láìsí wàhálà tàbí ìdààmú kankan. Ẹ rántí wípé àǹfààní yìí kò ní pẹ́ kásẹ̀ ńlẹ̀. Ẹ pè sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí tàbí kẹ WhatsApp 091-3398-3898. 091-3398-3898. 091-3398-3898. Ọ́fíìsì Hotspring International wà ní Ìbàdàn, lẹ́bàá ilé-epo Adamatic AP Petrol Station, òpópónà tó ti Ìyànà Church lọ sí General Gas, Nìbàdàn. e ma gbagbe irin ajo eleyi lo wa fun onise owo lati lo soki okun lai sanjo owo registration tabi agreement lo ire o

0: kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
1: Màámi.
0: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná yìí.
1: Hypo kẹ̀.
0: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
2: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
3: Gbaṣiroro kí ló ṣalùkùkù rẹ tó fi ń gba pàpàpà. Mo lọ lẹ́ẹ̀kan mo tún padà bá oníbí.
4: O máa wò mí. Àná òde yìí. Mọ́ bá mi sọ́kẹ́tà ń ṣe ni. Ránṣẹ́ sí mi láti ìlú Èkó. Àbò wa rí. Òun náà ló tún ti jáyé o.
5: Èkó wẹ̀.
6: Ṣé ìwọ ò tí ì gbọ́ nípa Aláró Motorcycle Spare Parts? Níbi tí wọ́n ti ń ta ojúlówó oríṣiríṣi spare parts ni. Bí wọ́n ṣe ń tà á lẹ́yẹyọ ni wọ́n tún tà á lójú pálí fún àwọn alára àtúntà.
4: Aláró kẹ̀.
6: Bẹ́ẹ̀ ni Aláró kò sí irú spare parts tí o bá ń fẹ́ tó ò ní bá pàdé lọ́dọ̀ Aláró. Bẹ̀rẹ̀ látorí Jelly Spare Parts, Ṣìróró spare parts, IBK spare parts, pẹ̀lú Phoenix àti ohun gbogbo tí o bá ń fẹ́ lára maṣíìnì tàbí kẹ̀kẹ́ rẹ. À ń rèkóre Ìbàdàn sí lọ́rọ̀ wa mọ́ o. Ìwọṣẹ́ àti bèrè Aláró spare parts stores. Olú-iléeṣẹ́ wọn wà ní nọmba 32 Ìsìnkàn roundabout Àkúrẹ́. Wọ́n tún wà Londo ní nọmba 12 Brigadier Adémúlẹ̀gún Road ní ìdojúkojú Sunbreaker Londo. Wọ́n tún fìkàlẹ̀ sí nọmba 38 Odò Sáyè Òkè-Àró nílùú Àkúrẹ́. Tẹlifóònù wọn ni 0803-748-1082 tàbí 07 06 071 9622. Tá a bá ń sọ̀rọ̀ nípa ojúlówó spare parts ńlẹ̀ yìí, Aláró spare parts stores. Ọ̀dọ̀ wọn gangan ni kẹ́ ẹ máa bọ̀.
7: Gbogbo ẹni tí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ iléeṣẹ́ Aláró spare parts, nọ́mbà wọn rèé 0706 071 9622, 0706 071 9622. Ẹ jẹ́ wo àwọn èèyàn bíi méjì sí lábala lámbà. Èèyàn méjì péré ni o.
8: Ọyá ta ló wà ń bẹ̀? Ẹ̀lọ́ ẹ̀ka alẹ́ o.
9: Ẹ̀ka alẹ́ sà.
7: Yes sà, ó kọ yín bẹ ti ń pè.
9: Báwọ̀ṣe tó kọ fáàmù láti ìlú Ìfira.
7: Mo mọ̀ pé ẹ̀ kì í parọ́.
9: Bà rárá sà.
7: Ṣùgbọ́n ẹ mọ̀ ń ṣe kí ni?
9: À mi pa rárá gan.
7: Ẹ mọ̀ mú lẹ̀.
9: Bẹ́ẹ̀ni sà, báyìí tó kọ
7: fáàmù. Ọyá ń gbọ́ yín.
9: So mo máa lọ oko lánàá o.
7: Ẹ lọ sóko.
9: Bẹ́ẹ̀ sà.
7: Ok.
9: So oko mi yẹn wá kùngbẹ.
7: Ok.
9: O ní mi kí n lọ sí.
7: Pé kẹ́ ẹ lọ sàn àbí kẹ́ ẹ fín.
9: Mo fẹ́ sí pẹ̀lú kẹ́míkà.
7: Ok.
9: Mo máa dé oko, mo gbàgbé kẹ́míkà.
7: Ẹ bá gbàgbé kẹ́míkà.
9: Bẹ́ẹ̀ sà.
7: Kai.
9: So mo dẹ̀ wá ní fùfú tí mo rẹ sí inú oko. Omi ẹ̀ ni mo wá lò sí oko yẹn tó dẹ̀ pa koríko yẹn.
7: Ẹ bá mú mi fùfú.
9: O ní mo pa koríko yẹn, o ní mo ní kí n kọ́ yín.
7: Omi fùfú.
9: O ní kẹ́míkà tí mo lò sí inú pa kíní yẹn.
7: Kai.
9: O ní mo ní kí n kọ́ yín, kẹ́ ẹ lọ́dọ̀ lóko yín.
7: Ẹ pẹ̀lẹ́ sà. Okun tèmi ò tí ì kún sẹ́ gbọ́. Wọ́n ò parọ́ nà, wọ́n làwọn ò parọ́. Ọlọ́wọ́ pẹ̀lú yín o. Hello, ta ló wà ń bẹ̀? Ilé ẹ̀ka alẹ́
10: o. Ẹ̀ka alẹ́
7: o. Yes sà. O kọ yín.
10: Adeleke ni o.
7: Adeleke láti.
10: Láti ìlú Ọ̀rẹ́.
7: Láti ìlú Ọ̀rẹ́. Ọyà ń gbọ́ yín.
10: O ma ṣẹlẹ̀ léni ní ìjẹta ni o.
7: Kí lọ ṣẹlẹ̀?
10: Mo rí ilé gbé ni o.
7: Ẹ̀rí.
10: Nígbà tó jòyìn rọ̀. O dẹ̀ gba ilé yẹn two story, o gba wá sí ẹ̀yìn.
7: Ọkàn gba wá sẹ́gbẹ́ ọ̀dọ̀ yín.
10: Mo ṣe gbé ni.
7: Ẹ̀yin bá gbé ntín. Ẹ bá lọ jù sórí ilẹ̀.
10: Mo lọ gbé sórí ilẹ̀ mi direct.
7: Kai.
10: Two building story ni.
7: Àgbàrá ló gbé wá.
10: Àgbàrá yẹn ló gbé wá o.
7: Kai. Ẹ pẹ̀lẹ́. Inú gọ́tà lẹ ti gbé o.
10: Inú gọ́tà ni.
7: Àbínú odò ni.
10: Inú gọ́tà.
7: Mo mọ̀ pé mo mọ irú ilé tó lè gbé sínú gọ́tà bẹ́ẹ̀ yẹn. Ẹ pẹ̀lẹ́ sà. Ẹ yé mi. Ọlọ́run á wà pẹ̀lú yín sà, ṣe ti gbọ́. Gbé fún ọ, gbé fún ọ.
11: Mo gbé fún yín o. Ẹkùn ọkọ òkè. Bàbá o, ó gbé màlúù mi tiwo-tiwo. Ọ̀gbágbá mi ni gọ̀gọ̀. Bàbá o.
7: Ọlọ́run sàánú yín, ṣe ti gbọ́. Mr. Joseph, ó ní agbára báyìí.

0: iṣẹ́ Alaro. Ah, ẹ dúpẹ́.
1: Mo dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Alaro Sports Park. Ọwọ́ iléeṣẹ́ mọ̀ ní Jóná o.
0: Àmì. Ẹ ṣeun. Ọ̀gbẹ́ni Anthony, wọ́n bò jẹ. Ẹ mọ̀ pé mo sọ wípé ènì bónọ́ọ̀sì ni.

0: ọjọ́ rẹ̀ ti wá ń lọ. Ó ti ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ni o. Bàbá ní kí n fún yín nìmí. Ká tún mọ̀ bóyá ẹlòmíì rẹ̀ tó máa jẹ́. Ṣé kí n fi sọdọ́ mẹ́jọ ẹ? Ẹ̀jẹ̀ ń fi sọdọ́ mẹ́jọ. Ọgbẹ́ni Antoni, ó ti bójẹ́. Àwọn ti bójẹ́ nìyẹn. Ẹjẹ́ á ṣe báyìí. Kásáré jíṣẹ́ tí iléeṣẹ́ tí ó ń ṣe gbòógì 24/7 bá mi jọ tí wọ́n rán wa ní pápápá. À ń padà àbọ̀ ẹ̀kú kalẹ̀.
1: Gbà mí, ẹ rà mí kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí, má ti sú mi. Ńṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, tiẹ̀ kan sùn lọ ni.
2: Abà, ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abà Mixo. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbóògì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abà Mixo. Kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò láfi pèlú rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀lú gbà. Ó da alágbò ara 24/7 Abà Mixo. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-63 091-60-62-63. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abà Mixo. Gbogbo ìgbà ìjàgbá ìjà òsì. Always guide me.
3: Ẹ tún kú dédé ìwòyí ẹ̀yin èèyàn wa níbi gbogbo tí ẹ ti ń láǹfààní láti mọ gbọ́ wa. Ẹ káàbọ̀ sórí àkànṣe ètò ní ìkànnì tá a wà yìí. Ẹ tún bá wa súnmọ́ ìdí rédíò yín torí pé ètò yìí yóò ṣe yín láǹfààní púpọ̀ púpọ̀ pàápàá jùlọ nínú ìdílé yín. Iléeṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 Abà Mixo. Àwọn náà ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí tí wọ́n sì ní ká mọ gbára wa nímọ̀ràn ká mọ sọ̀rọ̀ ìsítí fúnra wa ká sì mọ́ tọwọ́ tí ń dò wá bọ abẹ́ aṣọ. Ṣé bí Yorùbá bọ̀ wọ́n ni ẹni tó bá dákẹ́ báyìí òun náà ni tara rẹ̀ bá dákẹ́ ni. Kọ́rọ̀ mọ́ wa di ìdílé tó ti ń tòrò tẹ́lẹ̀ tó wa di ti yanpanyanrin ṣẹlẹ̀ ńbẹ̀. Àwọn kan ni wọ́n fi ọ̀rọ̀ ni wọ́n fi tó wa létí tá a sì wò wípé ká fi gbára wa nímọ̀ràn ká sì fi sí òdiwọ̀n ilé ayé wa. Ìdílé kan tó ti ń tòrò tẹ́lẹ̀ láàrin ọkọ àtìyàwó bìrì òun náà ló yí ló wá bẹ̀rẹ̀ sí ní jẹ́ pé yanpanyanrin ó ń ṣẹlẹ̀ láàrin wọn. Àṣé inú ìyàwó yìí kò dùn sí bí ọkọ rẹ̀ bó ṣe ti mọ ṣe. Ó ní kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ọlọ́kọ òun ò ṣe tó kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ nínú ilé. Dípò kó pe ọkọ rẹ̀ ṣàkíyèsí kí wọ́n dìjọ wá ojútùú sí ìṣòro tó ń kojú wọn yìí. Kò ṣe bẹ́ẹ̀ dípò kó gbé ìgbésẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀ ńṣe lobìnrin yìí lọ bá nasẹ̀ síta. Àmọ́ kò pẹ́ kò jìnà ibẹ̀ náà ló ti gbé jombo wálé tó sì kó bára rẹ̀. Sàdédé ló bẹ̀rẹ̀ sí ń rù tó sì bẹ̀rẹ̀ sí ń gbẹ. Ibi tí wọ́n ti ń gbé kiri ọ̀hún ibẹ̀ ló ti wá jẹ́wọ́ wípé ẹ dákun ẹ bá ń bẹ ọkọ mi ẹ sì bá ń sọ pé kọ́ dáríjì mi torí mo ti sẹ̀ ẹ́. Ló bá bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ ibi tó rìn sí àtẹni tó ń bá dọ̀rẹ́ ẹ kọ̀kọ̀. Àṣé ẹni tó ń bá dọ̀rẹ́ ẹ kọ̀kọ̀ yìí kò fẹ́ fúnre rárá. Eléyìí un ohun tó fẹ́ lò lára rẹ̀ ló ń wá kiri. Ọ wá di pé obìnrin ọ̀hún ó gé ka àbámọ̀jẹ nígbẹ̀yìn. Ẹ sì mọ̀ wípé Yorùbá ní àbámọ̀ báyìí òun náà ní gbẹ̀yìn ọ̀rọ̀. Kọ́lọ́hun ọba kọ́ mọ̀ jẹ́ kí àbámọ̀ kọ́ gbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo wa. Èyí ni iléeṣẹ́ tó wá ń ṣe gbòógì 24/7 Abà Mixo. Láfi wá ń gbára wa níyànjú wípé ìwọ ìyàwó tọ́ ọ bá mọ̀ wípé ọkọ rẹ ò ṣe dáadáa tó nínú ilé gbìyànjú kẹjọ wá ojútùú sí ọ̀nà àbáyọ ọ̀hún ni. Kì í ṣe wípé àwa ń bẹ́ẹ̀ta ànàṣẹ́ta òun náà ló lè jọ́nà àbáyọ. Ìwọ náà gbìyànjú kọ́ ra egbògi 24/7 Abà Mixo kọ́ ra fọ́kọ rẹ kó bẹ̀rẹ̀ sí ní ta kébé. À ń jẹun tó dùn à ń mu tó dùn ẹlòmíì wà kò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ mọ́. Bẹ́ẹ̀ lẹlòmíì wà kò lè rìnrìn ìṣẹ́jú márùn-ún yóò ti máa fọwọ́ lébàdí. Gbogbo àwọn nǹkan tá ń jẹ dídùn dídùn yìí tó ń ṣàkóbá fún àgọ́ ara wa láyé àtijọ́ àwọn baba.

0: bẹ́ẹ̀ni ìjà wa ìjà ò sí always guide náà ni ṣe wá rí gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ jẹ́ alágbàtà fún lè iṣẹ́ tó ń ṣe gbogi 24/7 abá mixture yìí nọ́mbà yìí òun náà ni kẹ́ ẹ mọ́ pé 091-60-62-62-53 ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 091-60-62-62-53 tó ó tún dìgbà míì náà tá a tún mọ́ pàdé ire o.
1: Ẹ jẹ́ mọ̀ dágbére ilé wẹ́rẹ́wẹ́rẹ́. Ọ̀gbẹ́ni Joseph ń wakò. Àjọ wà ń bí náà ni. A mọ̀ lọ ilé wẹ́rẹ́wẹ́rẹ́ nù. Ìyókù yóò di ọjọ́ mẹ́jọ lágbára lọ́wọ́ Ọlọ́run. Ṣùgbọ́n bóyá ẹ̀yin fẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò yìí. Ẹ fẹ́ ká mọ̀ bá yín lo jíǹgù yín ni fún polówó ọjà ni. Lórí ètò yìí. Àbẹ́ ẹ fẹ́ jẹ́ ká wá bá yín darí ètò lóde àríyá. Nọ́mbà mi rèé 080-6904-6714 080-6904-6714 ọjọ́ mẹ́jọ òun náà látún máa pàdé lágbára lọ́wọ́ Ọlọ́run. Ọpẹ́yẹmí jọ̀ọ́ dá òun náà ló kọ tèmi jẹ́ ò ọjọ́ mẹ́jọ. Ire o.

0: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wẹ̀ kan lásán, àrò yìí kan kò sí lẹ́yìn ẹ̀.
1: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
1: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣèdó.

ní gbogbo ọjọ́ jákèjádò àgbáyé pàápàá jùlọ lórílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀pọ̀ àwọn obìnrin ló ń jáde láti ṣiṣẹ́ ìbí, ṣùgbọ́n ọ̀gọ̀ọ̀rọ̀ ló torí bẹ́ẹ̀ tẹ̀rí gbaṣọ. Bẹ́ẹ̀ sì ni pé ọ̀pọ̀ àwọn àṣẹ ìbí ló ń mí ìmí àkọ́kọ́, ṣùgbọ́n tí wọn kò ní ìkejì. Ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ òǹkà lásán. Ìyá ni wọ́n, ọmọbìnrin ẹnìkan, mọ̀lẹ́bí àwọn kan, ẹ̀mí tí a lè dóòlà pẹ̀lú ìmọ̀ tí ó tọ́, ìkẹ́ àti ìgbìyànjú láìrọsẹ̀. Ìdí nìyí tí ó fi ṣe pàtàkì láti tayín lólobó nípa ọ̀nà tí ààbò lè fi wà lórí ìyá àtọmọ. Torí pé ìrìn àjò láti jẹ abiyamọ kì í ṣe àdárìn, iṣẹ́ àjùmọ̀ṣe ni. Láti ilé oníkálukú dé ilé ìwòsàn, láti àárín ìlú tó fi dé orílẹ̀-èdè wa, gbogbo wa la ní iṣẹ́ láti ṣe. Ẹ káàbọ̀ sórí ètò àbíyè, eléyìí tí àjọ Ìyẹ́ Áfíríkà ń ṣagbátẹrù.

0: pẹ̀lẹ́ màdàmú ẹ kú oríire.
1: Àǹtí nọ́ọ̀sì ẹ ṣé o, ẹ ṣe gidi gan, mo dúpẹ́.
0: Ọlọ́run ni ká dúpẹ́ fún.
2: Àǹtí nọ́ọ̀sì ẹ mà ṣe ohun wa, àmọ́ ìgbà wo ni a tó lè fi ọwọ́ kan ọmọ náà báyìí.
0: Ẹ jẹ́ ká wò títí ọ̀la. Ṣé ẹ mọ̀ wípé ó pẹ́ nínú pẹ̀lú wípé ó kó ìgbọ̀nsẹ̀ jẹ? A ní láti fi sí abẹ́ ìtọ́jú kí a dẹ̀ wò ó bóyá àwọn ẹ̀yà rẹ̀ ti ń ṣiṣẹ́ dáadáa.
2: Ó ṣàtẹ ayé lójú pé ó máa wà lálàáfíà.
0: Lágbára Ọlọ́run.
1: Ẹ ti ẹ̀ ṣe, ẹ kú iṣẹ́ ẹ ṣe gidi gan ni. Mi ò mọ bí mo ṣe lè dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣe adúrú iṣẹ́ tó tó yẹn, láìsínú, láìsí jẹnẹrétọ̀, láìsí nǹkan kan. Ẹ ṣe o.
0: Kí la fẹ́ ṣe? Ọ̀pọ̀lọpọ̀ ìgbà la máa ń bímọ pẹ̀lú fìtílà fóònù. A máa ń ṣe iṣẹ́ abẹ pẹ̀lú fèrèsé sílẹ̀ nígbà tí iná bá ti lọ. Lóòótọ́, kì í ṣe bó ṣe yẹ kó rí nìyẹn. Àmọ́ kí Ọlọ́run ṣàánú orílẹ̀-èdè wa, kó sì ṣàánú àwọn adarí wa. Ká dẹ̀ máa wò ó, kì í ṣe níbí nìkan ló ti rí bẹ́ẹ̀ o. Ní gbogbo ìgbà tí a bá ní ìpàdé àwa onímọ̀ ìlera, ni oníkálukú a máa sọ nǹkan tí ojú wọn rí ní agbègbè wọn. Bó ṣe wà ní líìkì tiwa níbí, bẹ́ẹ̀ ló wà ní gbàǹjà.
3: Ó ga o. Nítorí náà, ẹ rántí ẹ o nígbà tí ẹ bá fẹ́ dìbò. Rántí ẹ nígbà tí ẹ bá sọ̀rọ̀ ní ìpàdé agbègbè. Rántí ẹ nígbà tí ẹ bá gbọ́ nípa ìṣúná fún ọ̀nà àtilé ìwòsàn. Àjèjì ọwọ́ kan ò gbẹ́rù dórí gbogbo ètò ní láti tò béèrè fún ohun tí ó dára jù fún ìyá tó ń bọ̀, fún ọmọ tó ń bọ̀.
4: Bí a ti ṣe ń ṣẹ́wẹ́lẹ́ abala ètò àbí ìyẹ̀fún tòní, ẹ jẹ́ kó wà ní ìrántí wa wípé ẹ̀mí àwọn ìyá ṣe pàtàkì bí ìpájà ṣe ṣe pàtàkì fálápìnrin. Gbogbo ọmọ ló nílò ìlera pípé ní ìbẹ̀rẹ̀ ayé wọn. Àti pé bí a bá lè ṣera wa lóṣooṣù ọ̀wọ́, a lè mú kí ìlànà ìbímọ ó rọrùn. Ó wá ṣe ń ṣe kẹ́ ẹ ní ìbéèrè tàbí àṣẹyìn wí. Bẹ́ẹ̀ lẹ sì lè fẹ́ bá wa kọ́mọ lò pọ̀ bọ́ nípa ṣíṣe onígbọ̀wọ́. Ẹ kàn sí wa lórí ẹ̀rọ yìí 091-121-92038. Lẹ́ẹ̀kan sí 091-121-92038 tàbí kẹ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí ímeèlì yìí iyeafrica2@gmail.com. Bákan náà, ẹ lè bá wa dọ́rẹ̀ lórí àwọn ìkànnì ayélujára wa pẹ̀lú orúkọ Iye Africa. Ẹ má ká wà kàrẹ́ nínú dídóòlà ẹ̀mí. Ẹ túbọ̀ máa fọn rere rẹ̀ káàkiri. Àbíyè àjọ Iye Africa ló ṣagbátẹrù ẹ̀.
5: A ò máa ti ẹ̀rí ẹnìgbòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
6: Wò ó, bẹ́ẹ̀ là á bí ni, ìṣòro iṣanra iná ọ̀mọ ni. Bí o bá jí, gbogbo ara máa romí, iṣanra yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun sùn dédé. Wò ó, ọ̀rẹ́ mo ti gbìyànjú
7: olùgbò ọdẹ tó ń fi wí àtẹgbò sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. ìwọ náà gbìyànjú kọ sí bàbá òkè ògùn lónìí. ẹ máa pe 0706460-6419 0706460-6419. bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹgbò ṣèwòsàn.
8: mo kí ọkùnrin mo kí obìnrin mo kí ọmọdé mo kí àgbàlagbà. Èmi tí mò ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdúyẹmí Lane opposite Oyèmẹ́kùn grammar school ní ìlú Àkúrẹ́. Báyọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè onímọ̀ rẹ̀ kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-60-60-64-19 kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn tí ẹ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa apẹ́ẹ́rẹ́ wo ni wọ́n náà ti ń rí ẹlòmíà a máa rí pé tóun bá sùn báyìí tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọ̀jẹ̀ fóun torí gbogbo ara ni ó máa ro òun ẹlòmíà a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrá àdí òun débi ẹsẹ̀ ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmíà ò lè dúró pé ẹlòmíà a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé bẹ́ẹ̀ lẹlòmíà ò máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta ohun bi e pe ohun fi atarara pelomi ba fe sun lale bayi ati rorun sun re isoro ni elomi ba tun sun wakati kan tabi wakati meji to ba jin laro bayi ati dide nile re na isoro tun ni ogun seju ogun seju ko ni le dide lori ibusun re to ba tun gbianju to dide bayi to ba fese lele ba ese o kan gogogogo bi eni to gbe ese le egun lemi afi ma pe e ma ja wora wa ni ran iwa na gbianju ko wa yoju si wa fun mara kan abi meji office wa ni number 4 Dudu Yemi Lane opposite Yemekun Grammar School ni ilu Akure tabi ko pe mi sori ero ba ni soro mi yi 07 60 64 60 64 19 07 60 64 60 64 19. Nka yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko sise ma rara elomi o le dagbe be elomi o ba fe jade nu le re bayi ko le da jade afiko mo fa jade tabi ka elomi ma fi opa sikete ese be elomi ba lo bayi yo ma ri pe nkan kan ti en ti hun si waju ni gegege be epo hun fe subu eyin e wa won baba wa e wa won baba baba wa elomi won lo gorun odun won lo gofo odun pelu si asekara elomi nse si agbe elomi nse si ode ba ni won tun ma da ta kebe kebe se bi ewe ategbo yin na le won na lo nitori e mo fi lo ko ewe ategbo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu seyoro awon egwe ajise dada awon egba ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ma ma ta kebe kebe na mo ma fi so pe ode ni mi ode ni baba mi eyi na mo pe awo ode a le rinrin ogbon seju a le rinrin wakati kan a le rinrin ogoji seju ti nkan ko si ni yo wa lenu ninu si arawa be ni kaka oni yo wa lenu ninu egungun arawa se bi ewe ategbo yin na la wa na lo iwa na wa janfani ewe ategbo lodo emi babo oke ogun ti ma wa ni number 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School ni ilu Akure ero ba ni soro mi re 07 60 64 60 64 19 07 60 64 60 64 19 alafi ara wo ni bi fi abia oju
9: Keep it locked on Adaba FM.
10: Ewa sodo mi ni wi mimo wi gbogbo eni tin sise ti aye di eru wole lori tori ajaga re rorun o ni jo casa potoli shop ini center montelo destiny restoration to wa ni gbadu owa lo street iwaroka koko ni pile ondo yin pe gbogbo eni ni bi tolorun oba tin lo woli re bi o alamoye o seun ti ni agbara aduwa ninu ile ijo si ohun bi awon akoko isin wa ti lo ni yi o ojojo tuesday ni eko bibeli bere lati ago 5 irole si ago 6 irole Wednesday akoko lososu o ni adura ori oke pelu ifami oroyan ni ori oke to wa ni isale ile ijosin wa bere lati ago 7 oguro si 12 osan iforoyan yo wa fun gbogbo eni every Wednesday o ni adura ori oke ojo kini ojo keji ati ojo keta ni ososu o ni showru agbayanu mo nwaye ninu ile ijosin wa Friday to keyin lososu o ni adura osan kan oru kan ye last Friday of the month Friday akoko lososu o ni agbayanu adura fun gbogbo awon obirin ago 9 oguro si 3 irole lo mo nwaye Sunday keta ninu osu o ni akanse adura ta pe ni I possess all my possession ago mejo aro si 12 osan lo ma nwaye iforoyan yo wa fun gbogbo eniyan ojo akoko ninu osu ni adura irin orun bere lati ago 6 owuro titi di ago 8 adura asale ogo tin gbe ogo mi Sunday to keyin ninu osu keta in lo ma nwaye ago 11 asale si 3 owuro ago 8 si ago 11 o ni isi ojo isini ninu ile ijosin wa iwo na gbinyanju ko darapo mo wa ninu ile ijosin wa leni ko le mo wipe rere lo Oluwa
11: osu titun gboro Oluwa ire

0: ẹni òkùnkùn tó ń lépa ara ẹgbẹ́ ẹ̀yin ọmọ ọlọ́rùn ìmọ̀lẹ̀ pin in nìyà gbogbo ẹni òkùnkùn tó wà ní nàìjíríà tó wà nílé bàbá ẹ tó wà nílé ìyá ẹ ó yá ìmọ̀lẹ̀ pin in nìyà ìmọ̀lẹ̀ ló ń pin wọn nìyà.
1: It is light as a president.
0: Awa ni wa bayi.
1: Say go this way.
0: Iwọ wa bayi.
1: You come this way.
0: Iṣẹ́ ìmọ̀lẹ̀
1: nìyà. That's the work of light.
0: Tó bá yàn ti ṣe ó parí iṣẹ́.
1: Once he did it, that's all.
0: Mo nígbàgbọ́ nínú Kristo
1: gan. I believe.
0: Mo lẹ́nu mo kò fi mọ báwo lọ ọmọ ìṣe máa kó máa rẹ́rìn-ín.
1: Many people wonder as he don't.
0: Mo dẹ̀ sí mi lọ́kàn mi dẹ̀ balẹ̀ nínú
1: ẹ̀. As I love him, I believe in him.
0: Wà á lògo ẹ.
1: Ṣèyí sọ glory.
0: Ẹ ṣàmì o.
1: Amen.
0: Ẹ ṣàmì o. Ṣẹ́ni lábẹ́ òkùnkùn tí mọ̀mọ́ yẹn wà yẹn.
1: In that darkness, that woman is, that brother is.
0: Ìmọ̀lẹ̀ já ọgbà. Mo ní ìmọ̀lẹ̀ já ọgbà. Torí pé ìmọ̀lẹ̀ Ọlọ́run ló máa já yan ọgbà.
1: Because it is the light of God that delivers.
0: Ìwé àwọn ọba kejì.
1: Second Kings.
0: Orí 6.
1: Chapter 6.
0: Ẹ̀wọ̀ ẹsẹ̀ 14.
1: Ìlà kẹrìnlá.
0: Ẹ wo Second Corinthians.
1: Second Corinthians 2.
0: Chapter 6 náà.
1: 6 2.
0: Verse 14.
1: Verse 14.
0: Kọ́ ni ìwé àwọn ọba yẹn bẹ̀rẹ̀ ní ẹsẹ̀ 1.
1: Start from line 1.
2: Ìwé. Àwọn
0: ọmọ wọn wí fún pé.
2: Ṣá
0: wò ibi ha.
1: This place is too shocky.
0: Kí ló dé? Àwọn ọmọ ìmọ̀lẹ̀ wọn máa ọmọ wòlíì ni wọn o.
1: The sons of prophet.
0: Mama, bàbá wọn ti fún láyè kan máa lọ o.
1: And the father gave them permission to go.
0: Ẹnìkan ni daddy.
1: So daddy.
0: Ó wù wá.
1: He will please us.
0: Bí pé wọ́n ti mọ ohun tó fẹ́ ṣẹlẹ̀.
1: As if they know what we have.
0: Ṣé ọmọ ìmọ̀lẹ̀ máa ríran?
1: The son of life.
0: Ìran ògo tó rí yẹn. Ẹgbà ó máa ṣẹ. Ẹ̀sà orere tó ń wò yẹ pé
1: èmi náà
0: máa ṣe léyìí èmi náà máa débẹ̀ lórúkọ Jésù wàá bá wọn débẹ̀ so wọ́n ti rí ìmọ́lẹ̀ ẹ máa gbọ́ ẹ máa gbé sẹ́nì kan sọ ó ti yọ̀ǹda wọn o ẹ lọ gé ṣùgbọ́n ẹ wo ìmọ́lẹ̀ ọmọ wòlíì ni wọ́n o ẹ tẹ̀síwájú.
2: Jẹ́ kí àwa kí ó lọ.
0: Yes.
2: Àwa fi hàn sí Jọ́dánì.
0: Yes.
2: Kí olúkúlù wa kí ó mú igi ìtì kọ̀ọ̀kan wá. Sì jẹ́ kí àwa kí ó ṣe ibìkan. Tí àwa ò máa gbé.
0: Yes.
2: Ó ń dáhùn wípé.
0: Ó dáhùn.
2: Ẹ máa lọ. Ẹnìkan wípé.
0: Ẹ bá gbọ́ ẹnìkan wá ronú pé. Kó wù ọ́.
1: Let it please you.
0: Mami.
2: Láti bá àwọn ìránṣẹ́ rẹ lọ.
0: Ẹ wo statement yẹn dà.
1: I look at that statement.
0: Ìmọ̀lẹ̀.
1: Lie.
0: Gbogbo ohun tó ń wá.
1: All you are looking for.
0: Ìmọ̀lẹ̀ àṣẹ.
1: Afọ̀nà.
0: Atọ sọnà. Agbe ẹdẹbẹ. Mo la gbe ẹdẹbẹ. Tó bá wá jẹ́ pé wọn pe ọ̀gá wọn
1: kan. I didn't mean that boss was not.
0: Ẹ tẹ̀sí wájú yáyáyá.
2: Ó sì dáhùn pé.
0: Yes.
2: Èmi ò lọ.
0: Ó dà ó yà.
2: Ẹni tí ó bá bá wa lọ. Nígbà tí wọ́n bá sì dé Jọ́dánì. Wọ́n ó ké igi. Ó sì ṣe bí ẹnìkan tí ké ìtì igi. Àáké yọ sínú omi. Ó sì kígbe.
0: Ó kígbe.
2: Ó sì wípé. Yéé!
0: Olúwa mi atọ́rọ̀ rẹ̀ mi.
1: Ó
0: wí pé. Ó wí pé. Ó wí pé.
2: Ó sì sọ sínú rẹ̀.
0: Yes.
2: Ó fò sókè.
0: Ẹ gbọ́ mọ owó ẹ sókè. Ẹ pé jẹ́ ẹ ní ìmọ̀lẹ̀ Ọlọ́run. Fún mi ní nǹkan tó dà. Ó yà pàdó, ó yà dàbọ̀. Ìmọ̀lẹ̀ Ọlọ́run. Ìmọ̀lẹ̀ Ọlọ́run o. Yes. Olúwa wa. Ẹsẹ̀kẹsẹ̀ ni.
1: Instantaneously.
0: Sì mọ́lẹ̀ ó máa fún yàn nìkan tó dá.
1: Light will give you something good.
0: Yay.
1: Sir.
0: Àtọ̀rọ̀ ẹ ni.
1: We borrowed it.
0: Ó lọ mú igi.
1: He went to
0: treat it. Tó bára mu ni.
1: Is it are they the same?
0: Sì òyìn Ọlọ́run fún ẹ ló máa ṣe ohun tó dáa fún yàn.
1: Is God inside that do you good
0: things? Gbogbo ẹyin tẹ́ ń gbọ́ mi má ronú má ro àwọn ìrònú tí ò nítumọ̀.
1: Don't have bad thoughts again.
0: Má bá wọn ro àwọn ìrònú òdì.
1: Don't have negative thoughts.
0: Bẹ́ẹ̀ni sà, ẹ jẹ́ ká wo Kọ́ríntì kejì.
1: Second Corinthians.
0: Orí 6.
1: Chapter 6.
0: Ẹwẹ̀ ẹsẹ̀ 14.
1: Verse 14.
2: Ẹ mọ̀ jẹ́ fi àdàpadàpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́.
0: Yes.
2: Nítorí ìdàpọ̀ kí ni òdodo ní pẹ̀lú àìṣòdodo. Ìdàpọ̀ kí ni ìmọ̀lẹ̀ sì ní
0: pẹ̀lú òkùnkùn. Yes.
2: Ìrẹ́pọ̀ kí ni Kristi sì ní pẹ̀lú Bélálì. Tàbí ìpínwó ni ẹni tí ó gbàgbọ́ ní pẹ̀lú
0: àìṣàgbọ́.
2: Ìrẹ́pọ̀ kí ni tẹ́ḿpìlì Ọlọ́run sì ní pẹ̀lú òrìṣà. Nítorí èyí ni tẹ́ḿpìlì
0: Ọlọ́run
1: alárayé.
2: Gẹ́gẹ́ bí Ọlọ́run ti wípé. Èmi ò gbé inú wọn. Èmi ò sì máa rìn nínú wọn. Èmi ò sì jẹ́ Ọlọ́run wọn. Wọ́n ò sì jẹ́ ènìyàn mi.
0: Ó ti dá. Ẹlòmíì torí pé wà nínú òkùnkùn.
1: Many people are in darkness. They don't know what God has provided. How they stock for them.
0: Ó wẹ́ nìkan dáàdì. Ó nira. Ó lé. Ó ti sọ́nà. Mo ló mọ ohun tọ́lọ́run pèsè fún.
1: I swear you don't know what God has in store for you.
0: Olúwa jáde sí báyìí. Ó ní dáàdì.
1: Yé Olúwa Ọlọ́run wà lóòótọ́.
0: Ó ní ẹ̀sà. Ó ní Ọlọ́run
1: wà. Ṣẹ́sà there is God.
0: Ó yin fojú wo ìbẹ̀rẹ̀.
1: Mo ní
0: tọ́lọ́run bá dé.
1: Say when God arrive.
0: Tọlọ́run bá dé.
1: If he arrives.
0: Tó gbogbo ẹ̀ tẹ́ ń gbọ́ mi sínú ayé yín
1: láyé.
0: Ọlọ́run máa dé.
1: If he arrives.

0: ta kojo lu kodo ise owo awon ara bi tin somo ologo domo loponi
1: o ya tete
0: to eni tolorun ko kokoro itusile
1: le lowo
0: alhaji agba baba la no spiritual
1: okunrin dan dan
0: eyike iya isara
1: ko sese bere tabi olojo pipe
0: promise and faith
1: ashiri bibo
0: eyonu ebe awon agba
1: baba la nu kaju e
0: eyonu agba
1: ko senti oye ko ni lowo
0: contractors oloselu
1: n lo fun interview
0: eyonu agba lu koja be
1: awon kan ba di alhaji agba
0: tori adi tun ti yo
1: oja re otani
0: o fe gbomojo oyun iju ashiri bibo
1: atude ashina
0: o ya lodo eni ti ala firan
1: e ma pade baba laanu alhaji agba
0: lojojo wednesday
1: thursday ati friday nilu akure
0: nla fe joshon
1: folo kada pe
0: ile baba laanu
1: idi mango loki ogba lo nlo
0: saturday and sunday
1: ele ri baba laanu
0: nina god plaza opposite alafia hotel
1: ojo monday and tuesday
0: ele ri baba laanu
1: ni bakusa street
0: opposite ile iya bakusa
1: ilu ore
0: telephone
1: 006 397 0829.
2: Èyí ni láti sọ fẹ́yìn tí ẹ̀ ń gbọ́ ìlú mẹ́ta péré lẹ̀ tilẹ̀ rí ọ́fíìsì baba láàánú alhaji agba yàtọ̀ sáwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta tá a bá rẹ́ ni tó sọ fún yín wípé alhaji agba baba láàánú ń bẹ ńbẹ kan ọ́ ń bẹ nígbà ń bẹ láwo ìrọlọ́bàdé ìlú àkọ́kọ́ ni ìlú àkúrẹ́ ọjọ́ wednesday thursday friday sílẹ̀ lè rí wọn lákùrẹ́ olóyè mẹ̀kún ibikíbi tẹ́ ẹ bá gbà wọ́n ìlú àkúrẹ́ ẹ bèrè lafẹ́ junction láti lafẹ́ junction yìí ẹ bá wọn lọ́kadà tó wà ń lafẹ́ junction ẹ bá wọn sọ̀rọ̀ wípé kí wọn ó gbé yín dókè ọgbà nídìí mango lọ́dọ̀ alhaji agba baba láàánú dódò lọ́sàn ó sọ lágbára olódùmarè ìlú kejì ni ìlú ọ̀rẹ́ nípínlẹ̀ ondo ẹ bèrè ilé ìyá bakusa tó wà ládùúgbò bakusa nílùú ọ̀rẹ́ ọjọ́ monday àtọjọ́ tuesday ọjọ́ méjì ẹ láàrin ọ̀sẹ̀ ni wọ́n ń lò mọ́ nílùú ọ̀rẹ́ ibẹ̀ lẹ́sìn ti rí baba láàánú nílùú ọ̀rẹ́ o ẹ mọ́ gbàgbé ìlú kan tó kù nílùú ọ̀wọ̀ nípínlẹ̀ ondo saturday àtọjọ́ sunday ǹjọ́ méjèèjì ń lè rí wọn nílùú ọ̀wọ̀ ní nagot plaza ní dojúkọ ilé ìtura lafia hotel kò pé méje tẹ bá ti débẹ̀ àbùṣebùṣe ẹ̀rẹ́ láti àkúrẹ́ tó dèlú ọ̀rẹ́ tó fi dèlú ọ̀wọ̀ kò síbi tí ọwọ́jà baba láàánú òde nípínlẹ̀ ondo nọ́mbà kan ṣoṣo sí lọ́wọ́ ọ̀dọ̀ alhaji àwọn òní pa tí ó gbé o ọwọ́ baba láàánú fúnra wọn alhaji àgbà ọwọ́ ìní ọ̀bọ̀ sí fóun kó yòówù tẹ bá fẹ́ bèrè ayé òní ṣe wá ṣe báláṣebò lọ ẹ pé alhaji àgbà baba láàánú lórí nọmbà yìí 08063 97 0829 wọ́n ń pè kínní kan ní ìyọnu àgbàlú. Mo ní àwọn àlàyé kan kékeré lórí rẹ̀ ìyọnu àgbàlú tí mo ń ṣàlàyé ń parẹ́ o ní o. Fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ wá sí àgbàlá iléeṣẹ́ baba láàánú alhaji agba kan ṣe ìyọnu àgbàlú kan ti wà nílẹ̀ fún yín. Bàbá tí ń jí ta bá ń sùn ẹ̀jẹ̀ á máa gbàdúrà kọ́lọ́ mọ̀jẹ̀ kórí olórí kí wọ́n gbàṣe wá ṣe. Òdìgbà tí èèyàn bá níṣòro kó tó ní ìyọnu àgbàlú yìí lọ́wọ́ wọn ṣàlàyé tí ó gún mọ́ lórí rẹ̀. Torí àwọn ayé tẹ rí òun ọ̀fẹ́ ká rẹrù ká sọ àforí ẹni ayé ọ̀fẹ́ ká ṣiṣẹ́ ká jèrè ń bẹ ayé ò sì fẹ́ ká kọ́lé bí pé ká sin kọ́kọ́rọ́ kù ni. Ayé ọmọ fẹ́ ká lọ́mọ láyé lẹ́yìn ìgbéyàwó ọ̀pọ̀lọpọ̀ ní wojú ọmọ ayé ọ̀fẹ́ kí ara mọ́tò wọn ò tí ẹ̀ fẹ́ ká ní promotion lẹ́nu iṣẹ́ bí pé ká wà ń rà kíkan ni. Ẹ wá rí gbogbo ntá ńlá kọjá nílé dúnìyàn yìí gan. Mo fẹ́ sọ fún yín pé ǹjẹ́ ẹ mọ̀ wípé èèyàn nílò ẹ̀yọnú àgbàlú. Kí ni wọ́n ń pè lẹ́yọnú gan fúnra ara rẹ̀ kí n kọ́ ń ṣàlàyé nípa ìyọnú fún yín. Ẹni tọ́lọ́run bá yọnú sí ọ̀nà rẹ̀ ó gíyá ohun gbogbo tó bá sì dáwọ́lé yóò mọ̀ lọ síwájú ni kò ní wá sẹ́yìn. Ẹ bá ń gbọ́ wípé ẹnìkan ń lo ẹnìkan ń ta ó ṣe é ta ẹnìkan ń lò ó ń kàn án ó ń ṣílẹ̀kọ̀. Ẹ̀yọnú ayé ń lórí gbà. Bẹ́ẹ̀ bá sì rí ìyọnú Ọlọ́run kò yàtọ̀ síta ayé ọ̀kan náà ni ayé àní kárí ilé ayé kárí gbé tá a bá ń bẹ lókè rùpẹ̀ kárí dúnìyàn yìí ká ìlògbà rè. ìdí nìyí tí alhaji àgbà baba aláàánú tí wọn fi gbé àkànṣe ètò kan kalẹ fáwọn tó bá wá sí ọfíìsì wọn. Ìletò ọ̀hún kí lọ sí ìdálélórí àkọlé wọlé àfẹ́tọ̀ náà ni ẹ̀yọ́nú àgbàló. Wọ́n ní agbélo àgàló àgàló gàràgà kọ̀jẹ́ ká mọ bí ayé ń rè. Ọ̀rọ̀ ìyọ́nú àgbàló yìí ń ṣe ló dàbí ilé iṣẹ́ àbáwọn ilé iṣẹ́ awakọ̀ tí wọ́n ń ṣe ìṣọ́ránsì ni. Bí wọ́n bá nílé iṣẹ́ wọn ó pé ìṣọ́ránsì cover ẹ̀ nítorí pé njọ́ tí irú ọkọ̀ yìí tó bá l'accident bó sì jẹ́ wípé ilé iṣẹ́ ló pàdánù nǹkan kan wọ́n pé ìṣọ́ránsì cover ẹ̀.

ṣẹ̀wárí àkànṣe ètò tí wọ́n ń pè ní ìyọnú àgbàlo tí bàbá láàánú ẹ̀ tó ń ṣe fúnirúurú ènìyàn yìí tẹ̀ bá wá sọ́dọ̀ wọn. Owó lò fún iṣẹ́ ọwọ́, owó lò fọmọdé, ó sì wúlò fágbà kó wá sẹ́ni tí ò kọ yọ́ba àtijọ́yè ìlú ilẹ̀ gan. Ìjọba ò tètè fún ọmọ promotion rẹ̀. Ó sì ti díù fún ó wúlò fáwọn olóṣèlú láti jáwé olúborí. Ẹ ìyọnú àgbàlú Ọlọ́run jẹ́ ká yọ ìyọnú sí wa. Àwọn kan ń bẹ wọ́n wojú olúwa láti kúrò nípò àgàn. Wúlò fẹ́ni tí ọba fẹ́ travel out gan ṣùgbọ́n tí wọ́n bàjá kulẹ̀ pàdé. Àti ìrìn àjò lọ ló ọba ó wúlò fáwọn ọmọ míì tọ́jẹ́ pé wọ́n ti náwó náwó ní ẹ́mbásì. Ọ̀rọ̀ a kò pé kí wọ́n ó fòun tẹ̀lú àti ìrìn àjò rẹ̀. Ọ́ dàbí pé tí wọ́n bá ti rí ìmísí ayé ti ń bẹ lára rẹ̀ kò ní lè jẹ́ kó tẹ̀síwájú bọ̀rọ̀. Ọlọ́run jẹ́ ká yọ ìyọnu sí wa. Ẹ jọ̀ọ́ ǹjẹ́ ẹ lè rí nọ́mbà yìí pé inú mi bá dùn kẹ́ẹ̀pẹ́ aláàjì àgbà bàbá aláàánú pẹ́ ń bọ̀ lọ́dọ̀ wọn. Ọ̀rọ̀ ara ẹni kọ̀yà pàtì nítorí pé lọ́dún tuntun ọyẹ ká jí gìrì nínú ọdún tá a tún bọ́ sí ọyẹ ká wò wípé kọ̀yẹ kọ̀ wà lójú kan mọ́ bíi tèṣe. Rọra pè wọ́n lórí nọ́mbà yìí fínú hàn wọ́n ṣàlàyé fún wọn. Bí nǹkan bá ti lọ àwọn kan wà tọ́lọ́run dà sáyé tọ́rán.

0: taye lati wi pe ki won fun ani imo ogbon atoye lati te siwaju enikan ki gbon tan o epe baba laanu alaji agba lori 08063 970829 08063 970829. Mo se n salaye nipa iyonu agba lo fun yin àwọn ọmọdé ìwòye tí wọn bá ń gba lórí ètò ayẹlẹ wọn ó pè kí ní jẹ ẹyọnu àgbà ló àwọn àgbààgbà tó bá wà nítòsí ẹsùn mọ wọn ẹ pa sọrọ kan lórí ètò àti aláàjì àgbà tó ṣe ń bọ ọ fún pam mẹnu ń ba pàtàkì ẹyọnu àgbà ló bó ṣe wúlò tó láyé ẹni. Láyé ìgbà àwọn bàbá ńlá wa kíní náà ń bẹ lára àwọn tí àwọn àgbààgbà ń lò kò síbi tọmọ wọn ó dé wọn mọ báláàánú pàdé ni. Lórí iṣẹ́ wọn ọjà ó tà wàràwàrà gbogbo nǹkan ó rí bó ti yẹ kó rí kódà lẹ́yìn ìgbéyàwó àgàn kì í máa wọ́pọ̀ lásìkò ìgbà náà. Ṣùgbọ́n ń gbà táyé wa ń detò lóyìnbó wọ́n ti dorí nǹkan kodo ló fi rí bẹ́ẹ̀ nínú àṣà. Àkànṣe iṣẹ́ àjòyé bẹ́ẹ̀ bá sì lo bí ọlọ́run bá ti bábá fi àmì sí àjẹpọ̀ parí mo wá fẹ́ pe àkíyèsí yín bẹ́ ẹ bá ti dọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú ẹ bèrè fún àkànṣe iṣẹ́ fún ẹ̀yọ́nú àgbàlú lórí ohun gbogbo tẹ bàbá wa ọ̀nà ó sì géyà iṣẹ́ lọ fẹ́ kọ́ fẹ́ gba kọ́ńtrààtì níbì kan ọmọ bó ṣe lè bọ́ sí lẹ́yìn ìgbéyàwó ayé ń retí ọmọ kò sí ẹyin tẹ ọjà sí ẹṣẹ́ púpọ̀ yín tí ẹ̀ ń gbà lórí ètò ẹgbẹ́ nọ́mbà aláàjì àgbà ìwọ náà tètè kàn sí wọn léni má jẹ́ kó pẹ́ jò nítorí pé ọwọ́ tó bá dilẹ̀ lè ṣe owó àṣẹ fún 08063 970829 ọlọ́run má jà bọ́ sí páńpẹ́ ayé.
1: Ohun aláǹda fún kò lè dín ní kò lè dín ṣú ṣùgbọ́n tó bá fi dọ́mọ èèyàn títí ayérayé kò lè já.
2: Ọ̀tá kò jó òlú kò dó. Iṣẹ́ ọwọ́ àwọn ará bí tí ń sọmọ ológo dọmọ olófo ni.
3: Ó yá tètè.
2: Tọ ẹni tọ́lọ́run kó kọ́kọ́rọ́ ìtúsílẹ̀.
3: Lé lọ́wọ́.
2: Alhaji àgbà bàbá aláàánú spiritual.
3: Ọkùnrin dandan.
2: Èyíkéyìí àìsàn ara.
3: Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́.
2: Mọ́mí sànfẹ́.
3: Àṣírí bíbò.
2: Ẹ̀yọ́nú ẹ̀bẹ̀ àwọn àgbà.
3: Bàbá aláàánú kájú ẹ̀.
2: Ẹ̀yọ́nú àgbàlú oyún ìjọ àṣírí bíbọ̀
3: àtúndì àṣínà
2: ó já lọ́dọ̀ ẹni tí àlàfinà
3: ẹ máa pàdé bàbá aláàánú aláàjì àgbà
2: lọ́jọ́jọ́ wednesday
3: thursday àti friday nílùú àkúrẹ́
2: ńlá fẹ́jọ́
3: sọ fọlọ́kadà pé
2: ilé bàbá aláàánú
3: ìdí mango lókè ọgbà ló ń lọ
2: saturday and sunday
3: ẹ lè rí bàbá aláàánú
2: ní nagod plaza opposite àlàáfíà hotel
3: ìlú àwọ̀jọ monday and tuesday
2: ẹ rí bàbá aláàánú
3: ní bakusa street
2: opposite ilé ìyá bakusa
3: ìlú ọ̀rẹ́
2: telephone
3: 006 397 0829.
4: Big bag.
5: Gaining velocity on Adaba FM.

0: kú sí ọkọ mi.
1: Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí titun.
2: Màámi.
1: Ṣùgbọ́n dúró náà o, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
2: yẹn. Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
3: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
4: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
5: It's about to go down.
6: What?
7: Aww. My love, what happened?
6: Before I marry you, the TV where you promised, the fridge, nko, where is it? Washing machine, nko. Will I be using my hands to wash clothes in 2026?
7: Cancel this wedding. Relax, everybody. Who said I must buy everything once? Are you CD care? CD care? Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CD care.
6: So all those things don't already dey house?
7: Abba, since last month.
6: Ah, first off, continue the wedding.
8: Yay! Walk on up, turn together.
7: Stress yourself. Get phones, TVs, solar appliances, furniture, and more on CD Care. Pay small, small. Zero interest, normal market price. Download CD Care today.
9: Visit us at Danco Plaza, at Jilosun, beside Olu Motors, opposite Maria Assumpta Catholic Hospital, Ikero Road, at Doikiti. Please call 0707-484-3351.
8: CD Care. Pay small, small. Live BB.
10: Wọ́n tún bẹ̀rẹ̀. Wo lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
11: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
10: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
11: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
12: Onílé bí ẹkú ọjọ́ ẹkú àtìgbàdégbà gbogbo ẹni ló lọ́ọ̀dẹ̀. Bílẹ̀ ẹ̀kọ́ St. Catherine's Girls School ọ̀wọ́ ṣe ń pé 70 years.
13: Àwa
12: St. Catherine's Old Girls Association
13: 1990 girls, the Trailblazer.
12: Mọ̀ rírì ilé ẹ̀kọ́ tó ṣe wá re. Ipa àwọn olùdásílẹ̀ lórí ayé wa ká lè dèyàn pàtàkì láwùjọ òkèrè. Àwọn ń fàkókò yìí bá gbogbo àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ ń yọ. Fájọ̀dún 78 years founder celebration yìí.
13: Ọ̀nà ara ńlá máa gbà ṣàjọ̀dún yìí.
12: Bẹ̀rẹ̀ láti Monday
13: 27th of July 2026 tí ó fi gbẹnulé Sunday 2nd of August 2026.
12: Gbogbo adé Friday 31st of July.
13: General meeting and election ló máa wáyé laago mẹ́jọ òwúrọ̀.
12: Class set parade dídago mọ́kànlá òwúrọ̀.
13: Gbogbo àjọ̀dún gan wá de Saturday
12: 1st of August 2026.
13: Aago mọ́kànlá òwúrọ̀ la máa bẹ̀rẹ̀ títí dọwọ́ déré.
12: Thanksgiving service ni ó wáyé ní school chapel.
13: Ìyẹn ni Sunday.
12: Bẹ̀rẹ̀ látago mẹ́jọ àbò òwúrọ̀ títí dọwọ́ Olúwa.
13: Gbogbo èèyàn ńlá pè láti darapọ̀ mú wa bá wa ṣàjọ̀dún.
12: Bí St. Catherine's Anglican Girls Grammar School ọ̀wọ̀.
13: Skoga ṣe ń pé 70 years.
12: St. Catherine's Old Girls Association 1990 girls, the Trailblazers lolùkéde.
14: Má fọwọ́kọ̀.
15: ADABA.
14: ADABA.
16: LOVE. Love.

0: 53. Orúkọ ọmọ ni Ìjánu ọmọ 24/7 Abba Make Sure. Gbogbo ìgbà ìjàwá ìjà òsì. Always guide me.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mi ò lè ṣaláì máa pànílẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yín kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
3: Bàbá ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí máa ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
0: Abba, ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Make Sure. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure. Kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà. Ó da alágbò ara 24/7 Abba Make Sure. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091 60 62 62 53 0.

0: wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

wàhálà kólà sọ̀rọ̀. Àgbègbè kan àgbègbè kan tó gorí ìroko tó ń pé pariwo ajé tantan alájẹ ẹni kì í là kínú óbí ni. Jẹ́ ń rí ọmú sokùn, jẹ́ ń rí ọmú sedẹ, jẹ́ ń rí ọmú sèjùgbàrà lẹ̀kẹ̀. Ẹ̀lẹ́ ń bẹ̀ ń mo kí níbi tẹ́ ẹ wà tẹ́ ẹ gbé ti ń gbọ́ wa. Iṣẹ́ ìṣẹ́ni tọ́jú oní òwò ìṣẹ́ni béèrè. Àkókò jí làárọ̀ kùtù, ó mẹ́nu gbẹ́dọ́, bẹ́já bá ń wẹmi alákan á máa ṣepo. Wọ́n tún ló sì ẹ ṣàjá máa ṣiṣẹ́ wa ká fi máa rí nǹkan àkíbọ́nu. Bẹ́ẹ̀ bá wá fẹ́ lówó láyé ẹ má ṣe sọ̀lẹ́, kọ̀mánà ló wí bẹ́ẹ̀. Ọwọ́ Ọlọ́run ọba nìyẹn wà, ọwọ́ Èdùmàrè ló wà nítorí wípé okùn la fi ń digi ọgbọ́n kan òdì. Àti lówó ẹ̀dá láyé wà nù kádàrá ẹni ṣùgbọ́n ẹ má sọ̀lẹ́. Àìmọye ẹni tó ṣiṣẹ́ tí ò sọ̀lẹ́. Àtigi àti mu àti náà ti lò. Tí ò fi bẹ́ẹ̀ rọrùn rárá bí ti wù ó mọ́. Ò fi bẹ́ẹ̀ rọrùn fún wọn láti ná láti lò bó ṣe wù wọ́n tó. Ẹ ǹlẹ́ ń bẹ̀ ń mo kí yín. Àyàn baálẹ̀ láti Indiana, mo kí ọ èèyàn tèmi. Ẹ ǹlẹ́ ẹ̀yin èèyàn wa. Náà kọ̀mándà nǹkan tí mi ibi tí mi ò ní lọ ni kọ̀mándà ń tì mí lọ yẹn. Ibi tí mi ò ní lọ ló ń tì mí lọ yẹn. Ṣùgbọ́n ẹ jẹ́ ká wò bọ́.

elle aime bien. O ti sọ pé iṣẹ́ ìṣe ni ìtọ́jú òun ṣe ni béèrè. O ti sọ pé iṣẹ́ ìṣe ni ìtọ́jú òun ṣe ni béèrè bákòókò bá jí yóò mẹ́nu gbẹ́dó. Ẹ tí àjá máa ṣiṣẹ́ wa ká fi máa rí nǹkan àkì bọnú. Ok. Ẹ gbọ́ mo kí yín níbi tí ẹ wà tí ẹ gbé ti ń gbọ́ wa. Ó sì wù mí bíi pé kí n máa forin ẹ̀jẹ̀ sọ̀rún àjìjà lọ ṣùgbọ́n. Bó ti ń gbé ó ti ń kí èèyàn wa ògbó ẹni bí ẹni èèyàn bí èèyàn ní ẹ̀gbá lọ́hùn-ún. Ó dáa kò sí wàhálà dádì fìyìn nìyẹn sunday láti ìgòbà ẹ̀ǹlẹ́ ń bẹ̀rùn ojú òní tìyín. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa mú kí yín níbi ẹ wà tẹ́ ẹ gbé ti ń gbọ́ wa. Ẹ jẹ́ ń fọgbọ́n pa ìlú mi dà. Ẹjẹ́ ìfọgbọ́n pàlùdà náà tí ń bá wá fẹ́ pàlùdà ọ̀nkan míì mo fẹ́ gbé jáde yẹn. Ìdí abáni pé àbá máa fi lè ṣọ̀run àjìjà lọ ṣùgbọ́n ibi tó ń gbé mi lọ ó dàbíi pé agbára mi ò fẹ́ ka. Ẹjẹ́ ìfọgbọ́n pa ìlú mi dà kí ló tún wà ń bẹ̀. Ó ṣe é.

1982. Ó dùn ó lárinrin lágbo fàájì. Ẹ ní tẹ́. Tẹ́tẹ́ntẹ́ awo òkun tàtẹ́ntẹ́ awo òde ìjẹsà. Kàkà káwó tẹ́ àrègbèrí òkun àrèlà méjì ọ̀sà. Ọ̀sẹ̀. Àyànbalẹ̀ máa fetí sí ìlú tó ń lọ lábẹ́lẹ̀ yẹn.

0: kí àwọn ìyó tó jáde. Àwọn kan ti kọ́kọ́ jáde tó ń pé. Èwo ni a tún fẹ́ gbọ́ lẹ́yìn yẹn? Nígbà tí ṣẹ́ẹ̀kì ẹ̀ jáde àfi bíi pé.
1: Kò
0: níwá dákun yẹ ó má má jẹ. Ṣé ẹ ṣe ò tún ní gbọ́ orin mi ìjáde tó máa tún gbóná girigiri bí iṣẹ́ kẹ̀ mọ́ ni.

bá tẹ́rù janet ẹ ǹlẹ́ ń bẹ̀ ń jubril ibrahim ọmọ bíbí ìlú ọ̀wọ̀ ni jubril ibrahim àkúrẹ́ olóyè mẹ́kùn ló fi ṣe bùgbé ọ̀sẹ̀.

0: ọmọge ló làríà.
1: A máa bá gbà mu.
0: Ẹ má ṣe bu àwọn sisi ọmọge.
1: Àti gé àti mú àti náà àti lò.
0: Wá àwọn sisi ọmọge.
1: Ẹlẹ́dùnmarè ò ní jẹ́ ó jẹ́ ṣòro wa.
0: Ẹ má ṣe bu àwọn sisi ọmọge. Sisi làmúlòdùn.
1: O ṣe.
0: Ọmọge ló làríà.
1: Owó tá a fi máa tọ́jú wọn, Ẹlẹ́dùnmarè yóò máa pèsè rẹ̀ fún wa.
0: Ọmọge.

0: Adetunji Bello. Ẹlẹ́ ń bẹ wọn mọ lèrè glorious Olúwaṣínà Adékanye. Adégbóyèga Adébáyọ̀ Olúwadáre. Ọ̀kan làwọn ṣe yìí. Ẹkú ìbánigbétò náà ẹkú darapọ̀ mọ́ mi. Bẹ́ẹ̀ wa lẹni tẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ẹ̀rọ ayélujára. Owó lẹ tún fi ń wò wá yẹn o.
1: Tí mo fẹ́ràn yẹn.
0: Ose. Ẹ máa gbọ́ fàájì ọdún 1982.
1: Mo ní bèbí kan tí mo fẹ́ràn jẹ mí lọ. Lọ́jọ́ jíjẹ, lọ́jọ́ mímu, òun tẹ lọ́rùn dọ́ba.

0: bá sọ mí Emmanuel Olugbenga.
1: Jẹ̀rẹ̀pẹ̀ má sọ mọ́.
0: Eléyìí ló ń mìíràn ti Gbenga jẹ́bẹ̀.
1: Jẹ̀rẹ̀pẹ̀ má sọ mọ́.
0: Olugbenga jẹ́bẹ̀ eléyìí tọ́pọ̀ mọ̀ sí ògbòde. Mi máa ń pè ní ògbóǹtarìgì aládéhùn. Bá a bá ṣàdéhùn ká máa má déhùn sẹ́, Olugbenga jẹ́bẹ̀ ògbòde lẹ́yìn ń pè é, ògbóǹtarìgì aládéhùn ni. Akeem ọmọ òdìdẹ̀, ẹ ń bá bá mi rí ẹ bá ń sọ fún wípé ó tọ́jọ́ méjì mẹ́ta, bá a bá ríra ẹni tó tọ́jọ́ mẹ́ta, ẹkú àti làákìra ẹni. Akeem ọmọ òdìdẹ̀, ojú òní tì ọ́, níbi tó bá wà tó ti ń gbọ́ mi, àjọ máa gbúrò ara wa, a máa gbúrò ayọ̀. Ẹ jẹ́ tó ń fọgbọ́n yílù padà ná, tí n bá fẹ́ pàlùdà, ó ní nǹkan míì tí mo tún fẹ́ gbé dé nìyẹn. Ẹ wá gbọ́, lọ́sẹ̀ tó kọjá mo lo àwọn orin kan lórí atẹ́gùn bí àwọn orin tí mo lò lórí atẹ́gùn yẹn ti Pasuma ni, Ajibola Pasuma, ti title ẹ jẹ́ kọ̀m̀pútà. Mo wá sọ lórí atẹ́gùn pé àwọn orin tí mo lò yìí kọ̀m̀pútà ni ló ń lọ látẹ́gùn. Níṣẹ́ ni mo parí ètò tán, olólùfẹ́ ètò mi kan bá pè mí, òun a sì máa gbé ètò mi dáadáa. Ó ní àṣìṣe ni mo ṣe, ó ní kì í ṣe kọ̀m̀pútà ní rẹ́kọ̀dù yẹn o. Ó ní kíni, mo ní kíni túmọ̀, mo ní ìyẹn èmi náà, ó ní bẹ́ẹ̀ ni, ó ní kọ̀m̀pútà kan, ó sì bá mi jiyàn rẹ̀, mo ní ṣé ó dá àwọn orin tí mo mú gorí atẹ́gùn yẹn kò ní pálí ni, àbí èmi máa ń sọ̀rọ̀ kan, mo ní kí n tó gorí atẹ́gùn. Púpọ̀ orin tí mò ń lò látẹ́gùn, mo lè kọ́ látòkè délẹ̀ pátá, yìí ń ṣàdédé mú àwọn orin gorí atẹ́gùn. Ibi táwọn orin tí ó bá gbé ti sọ ọ̀rọ̀ tí ó ti kó bá àyàn, mo mọ̀ ọ́, tí ó sì kó bá pèdèpèdè tó ń lò látẹ́gùn, mo mọ̀ ọ́. Ìyẹn bẹ́ẹ̀ kò sórin tí mo ń mú gorí atẹ́gùn tí mi ò tí èmi kì í gbọ́ dáadáa. Mo fẹ́ràn láti máa gbọ́ orin púpọ̀, àti pé ohun téèyàn ó bá tiẹ̀ gbélé ayé dà láyé àti kéré ní ti wà lára ẹni. Àwọn ẹ̀gbọ́n wa kan wà lọ́gán náà lọ́hùn, a máa lọ lé wọn, a lọ máa kó rẹ́kọ̀dù wọn bíi Felix Akinduro, ọmọ bíbí Ondo Ekimogun tó fi Àkúrẹ́ Olóyè Mẹ́kun ṣe ibùgbé. Felix Akinduro, àìmọye ìgbà tí mo ti lọ sílé rẹ̀, wọ́n kà wo orin rẹ̀, ó dilé Rosco nìyẹn, gbígbọ́ ni ràì lọ́dún náà lọ́hùn. Ẹ̀yin ọ̀tọ̀, àwọn orin tí mo mú gorí atẹ́gùn tó ń pè ní kọ̀m̀pútà yẹn, mi ò tíì gbé mu sílẹ̀ ẹnu ilé. Ó kàn dùn mí pé arákùnrin yẹn bó bá yẹ kó wà lórí ẹ̀rọ ayélujára, o lè rí pálí rẹ̀ wà lọ́wọ́ mi dìsin, mi ò fílẹ̀ ẹnu ilé. Àwọn orin kọ̀m̀pútà ẹ jẹ́ ẹ̀yin tẹ́ wà lórí ẹ̀rọ ayélujára, ẹ jẹ́ fi pálí àwọn orin yẹn wọ̀nyí. Ẹ bá mi wò dáadáa, ẹ dákun kí ná kọ sí àwọn orin, ṣé kì í ṣe kọ̀m̀pútà ni? Ta ló mọ ẹni tó wà lójú pálí? Ẹ ṣáà rí pé Pasuma nìyẹn. Àwọn orin tí wọ́n ń pè ní kọ̀m̀pútà yẹn tí mo lò lọ́sẹ̀ tó kọjá, ó ní ohun tó bá dé. Mo sọ̀rọ̀ pé kí ló bá dé lọ́jọ́ náà lọ́hùn, àwọn orin kọ̀m̀pútà yìí ló fa èyí tí Pàṣọ tó gbé jáde. Ó gbé jáde tán nìyẹn, obìnrin pẹ̀lú kinní kan, wọn ò lè ṣe kinní nǹkan kan tẹ́ ẹ̀ bá gbàgbé. Òun ló di wàhálà eléyìí tí Saheed Òṣùpá sọ pé orin òun ni, òun bóyá ọjọ́ kọ́ fún lójú ara wọn, nìyẹn bá mo ló bá yí mọ lọ́wọ́. Bó ṣe yí mọ lọ́wọ́ ló wọ túdíò ló gbé orin kalẹ̀. Inú bá bí Òṣùpá pé bẹ́ẹ̀ nìkan bá ní òun mà yí nìke, òun tó mà yí nì padà, téèyàn bá jí òun lórin, òun tún lè yílù padà. Irú kí leléyìí Elédùmarè? Irú àwọn orin wo nìyẹn ti jáde? Béèyàn bá jí òun lórin, èsì fún kọ̀m̀pútà lọ́jọ́ náà lọ́hùn. Ló fi jẹ́ pé bí n bá gorí atẹ́gùn, tí n bá mú àwọn orin gun atẹ́gùn, àwọn orin tí mo mú gatẹ́gùn yẹn, mo ti gbọ́ dáadáa, ó sì yé mi dáadáa. Ẹnìkan ò lè ṣàdédé kù gìrì wọnú stúdíò kó fi ní pálí àwọn orin kan àbí àwọn orin kan pé kí n yá gbábí sáré bá mi lo àwọn orin, kò yẹn ò ṣeé ṣe fún mi láéláé. Nǹkan tí mi ò tí ì gbọ́ rí, tó bá yẹ pé wòrò ló gbé jáde ńkọ́. Èyí àwọn máa wá sọ pé pẹ̀lú ibi tá a bá ṣẹ̀ náà, wọ́n lọ́mọdé ní ṣe ni àgbà kì í ṣe èèyàn. Ibi tá a bá dé yìí náà, a sì ti kúrò lọ́mọdé. Àgbà náà la sì ń da ti dà yìí, àbí? Nígbà béèyàn bá ti dàgbà tó ti ń da fúrì la sì ń da Ọlọ́run tí a dà á tán láyọ̀ àtàlàáfíà. Bó ṣe jẹ́ nìyẹn, ẹ já gbẹ́lé ìmú ń bọ̀.

0: ni nígbà táwo yìí jáde 96 kọ́ àbí 97. Ó jáde tán làwọn ayé bá ń pé ta ní melé yìí.
1: Adele jẹ́ yọgbẹ̀ torí lọ́wọ́ ta wá yí. Òṣùpá omi ti pọ̀jọ.
0: Wọ́n ní òṣùpá ni òṣùpá Saheed ni.
2: Lódì bá fún ẹni.
0: Làwọn èèyàn bá àwọn kan bá ń pé.
1: Bàbá jẹ́.
0: Àwọn òbórin ọkùnrin rí.
1: Òṣùpá
0: Saheed ó ti ṣe Fuji Farisco, ó ti ṣe Fuji Blues.
1: Tó bá rí tẹ̀lé òní.
0: Àwọn ò fi bẹ́ẹ̀ gbọ́. Àsìkò rẹ̀ ni ò tíì tó.
2: Àyìnbó kò lọ́gọ̀.
0: Gbọ́ngbà tí àwọn eléyìí máa jáde.

nígbà tó para kọ̀ tó jọ àwọn ojú orin yẹn dáadáa wọ́n jọ síwájọ sẹ́yìn. Láìdò òṣùpá wọ stúdíò ọgbàwọ ilé ìjáde tí wọ́n ń pè ní Master Blaster. Nípa ẹ̀ làwọn èèyàn tó mọ̀ pẹ́ nìkan wà tó ń pè ní Ṣáìdò òṣùpá wọn ló pẹ́ tó ti ń exist. Fuji Blues nkọ́ ẹ̀ gbọ́ ni, Fadisco nkọ́ ẹ̀ gbọ́ ni, wọ́n láwọn ò gbọ́. Master Blaster yìí ló kọ́ àwọn ní pápá mọ́ra. Láti gba tí Master Blaster yìí sì ti jáde tán nìyẹn. Ẹbẹ̀ sí ni lọ sí Stainless ní ká wí ni, ṣé Fuji Boogie ní ká wí ni,

0: ẹ máa gbọ́ àwọn orin yìí track tẹ́ ń gbọ́ yìí òun ló dá wàhálà lẹ̀ láàrin àwọn olórin méjèèjì yẹn.
1: Ọ̀dáyé lórí lágbè láti fún mi, òun gbọ́ kọrin ṣájẹ tuntun, obìnrin tó lówó.
0: Ẹ gbọ́ lọ́dún náà lọ́hùn-ún ló fi jẹ́ pé oríṣiríṣi àwọn àṣà ni wọ́n ń dá. Àṣà tí wọ́n sì ń dá yẹn Abáàṣà Kàndé Òbésèré òun náà gbé tiẹ̀ òun náà gbàṣà tiẹ̀ jáde lọ́dún náà lọ́hùn-ún. Ẹ mo kí ó dáa bó bá jẹ́ pé yẹn la fẹ́ máa sọ ẹ jẹ́ ká tiẹ̀ fi yẹn lẹ̀ ná ẹ jẹ́ ká fi yẹn lẹ̀ nítorí èní kọ́ torí ọjọ́ míì tá a ráyè tẹ́ pẹpẹ lé lórí dáadáa mo kí yín ní abẹ̀hún lẹ́ẹ̀kan sí i èwo làbá tún ẹyẹ tún yẹ ká tún rántí àtijọ́ ká tún rántí ọjọ́ torí àwọn orin kan jáde ní ọdún 1985 kọ́ nìyẹn tí àwọn orin yẹn jáde tó jẹ́ pé ilẹ̀ mì tìtì nígbà náà mò ń bọ̀ ẹ jẹ́ kí n wò bóyá eléyìí tí o lè jáde geregele tí ọmọ aráyé ni mò ń bọ̀ ná ọdún 1985 làwọ̀ yìí jáde èyí tí mo fẹ́ jù sátẹ́gùn yìí mò ń bọ̀ gbogbo ara mo fi ń bọ̀ ẹlẹ́ra mi ohun jìnjìn ní ìlà ṣe wà tí a gbé ń dún mò ń bọ̀ ná. Ọ̀sẹ̀ ká ní mele yìí. Alhaji Chief Wasiu Ayinde Barista lọ́dún náà lọ́hùn-ún. Òun lékun sí wọn, wọ́n léjò sí ẹ. Ta nìyẹn ná lọ́dún náà lọ́hùn-ún hey. Àsìkò sì ti lọ ní tí ń bá dàbolẹ̀ lórí àwọn orin. Ìtọ́jú rẹ̀ dọ́jọ́ míì tó jẹ́ pé àmúgorí atẹ́gùn.

Mr. Fagiwa ń kọ́ ń bẹ̀ lọ́wọ́ ẹ̀ náà. Lọ́wọ́ ẹ̀ náà ìjẹsà olórí awọ ọ̀wẹ́ náà tàfagiwa ojú òní tì ọ́. Àwọn yẹn ń gbọ́ ètò mi. Ó ṣe.

nígbà táwọn yìí jáde. Àwọn orin yìí tàdé bi wípé bóyá ọfà tó kúnnú rẹ̀ lọ́dún náà ni Ọlọ́run ló lè mọ̀ wá wọn, àwọn wo lọ́lọ́run máa mọ̀ wá rẹ̀. Àwọn èèyàn bá ń pé ọmọdékùnrin ọmọkùnrin léńjé léńjé yìí pé ibo lọfà rẹ lọ báyìí, ọfà tó kó dé yìí, ibo lòun ta sí báyìí. Àwọn kan bá ń pé ẹni báyìí báyìí báyìí ló ń ta fàmọ́, àwọn kan nígbà tí ì sèdí ní ẹ̀fún ọmọ aládére jẹ́ èdè ọmọ alájere òjé. Àwọn méjèèjì ẹrú olúfẹ̀ ni wọ́n ń ṣe, ẹrú olúfẹ̀ tí ò ní ń bọ́bọ olúfẹ̀ jiyàn. Akínwálé Adéyẹmí, Déyẹmí Tèmi nìkan. Ọmọ bíbí ìlú Ìpẹ́tù Ìjèṣà, eléyìí tó fi ìlú Àsàbà ṣebùgbé.

ìtútì ń bá fàwọ̀ yìí pa ìyá sọ́dọ̀jọ́ mi ọjọ́ rẹ̀. Gbàgbé pé mi ni Mr. Westco ló ayé ìgbọ́kọ̀ fún wọn. Èmi lèmi ń gbọ́kọ̀ gbéyàwó fún ni lórí atẹ́gùn àti lábẹ́ aṣọ. Tí mò ń gbọ́kọ̀ gbéyàwó fún ni, Ọlọ́run ọba ló ní ó rí bẹ́ẹ̀. Elédùmarè ló gbà bẹ́ẹ̀, Ọlọ́run ọba ló sọ pé bẹ́ẹ̀ ni ó rí. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba torí Ọlọ́run ọba ló sọ dò tọmọ wa lọ́wọ́ nígbà tá a bẹ̀rẹ̀ lọ́dún náà. Kò jọ bí eré, ò fẹ́ dàbí eré ni, ó fẹ́ dàbí àwàdà ni. Ṣùgbọ́n Ọlọ́run ọba ó sọ dòótọ́, àwọn èèyàn sì ń rí ti wọn ṣe lórí ètò yìí. Tẹ́ ẹ̀ bá gbàgbé, àìmọye tẹ àwọn tá a ti gbé fún wọn, àwọn tó ti wà nílé ọkọ, àwọn tán ti bímọ, àwọn tí wọn ò sí nílẹ̀ yìí mọ́, àwọn tó ti wà lókè òkun gan nínú wọn ti wà. Tẹ́ ẹ ọpẹ́ ni fọlọ́run, Ọlọ́run ọba tó fọwọ́ lẹ́rán tó ń wù sí ẹ̀dá, ohun tí àwa ò kàkún lọ́jọ́ náà, Ọlọ́run sì sọ di nǹkan, ọpẹ́ ni fún Ọlọ́run ọba. Ẹ wá gbọ́, ẹ̀ ń wọkọ̀, ẹ̀ ń wáyàwó, Mr. Westco ló ayé gbọ́kọ̀ fún wọn ló ń pèdè yìí. Ẹ pè mí bí n bá parí ètò tán. Bóyá ọmọ yín náà ni ẹ ń rò pé ọjọ́ ti ń lọ fún o, pé ó dẹ̀ ti yẹ kó lọ́kọ o. Àwọn ọmọ yẹn mo ní ẹ má bu wọn, ẹ má rèrò kèrò ń pa wọn, àwọn wọn kàn ń kíyè sára ni, torí gbogbo ohun tó délé ayé náà náà ló ń lọ lọ́ọ̀kán yẹn. Àwọn ọmọ ọlọ́mọ ò fẹ́ kó sọ́wọ́ ni, ìdí nìyẹn tó jẹ́ pé wọ́n ṣe ń fi ara balẹ̀ pé káwọn mọ̀ bá kó sọ́wọ́, ẹ̀yin ò bí ní kẹ́ ẹ ṣe bó ti tọ́ àti bó ti yẹ. Tó bá wá rí pé àárọ̀ ọmọ yín tẹ̀ ń rò pé ó ti ń pẹ́ jù fún náà, ẹ pè mí sórí nọ́mbà tèmi. Nọ́mbà tèmi ni 08033659609. Nọ́mbà tèmi nìyẹn 08033659609. Nọ́mbà tẹ́ fi máa pè mí pé ẹ̀ ń wọ́kọ̀ ẹ̀ ń wáyàwó nìyẹn o 08033659609. Nọ́mbà tẹ́ fi máa pè Mr. Westco ló ayé gbọ́kọ̀ fún wọn nìyẹn. Mo ní nọ́mbà kan bí ọkùnrin ni, ó sì sọ pé òun wáyàwó alálùbáríkà bí ọmọ ọgbọ̀n ọdún lé márùn-ún 35 sí 45. Ẹ wá gbọ́ ẹ̀yin obìnrin, tá a bá fi ju nọ́mbà yẹn sí látẹ́gùn tẹ́ ẹ bá pè é, ẹni kó wá bá yín, ẹ mọ̀ lọ bọ́kùnrin yẹn o. Ẹyin ọkùnrin náà ẹ wá gbọ́, tẹ́ ẹ bá ríro obìnrin bẹ́ẹ̀ tó sọ pé òun bọ̀ wá bá yín, ẹ mọ̀ wulẹ̀ ṣe wàhálà, irọ́ ló ń pa, ó fẹ́ wá gi yín lẹ́rù kó lọ ni o, ó fẹ́ lù yín jìbìtì ni o. Ẹ̀yin náà ó yẹ kẹ́ ẹ mọ̀ pé kò tiẹ̀ tọ̀nà, kò bójú mu pé kóbìnrin sọ pé ẹni tẹ́ ẹ rí tẹ́ ẹ ríra yín rí ẹ bára yín sọ̀rọ̀ lórí fóònù, òun bọ̀ wá bá yín. Ẹ mọ lé tó ti jáde, ẹ mọ bí tó ti wá. Àwọn ẹlòmíì tiẹ̀ mu, wọ́n tiẹ̀ láyà débi wípé wọn ò tiẹ̀ ní ròó lẹ́ẹ̀mejì wò, ẹni tí wọn ò rí rí, wọ́n ti sọ pé kó wá bá wọn, wọ́n ti ẹ̀ fẹ́ kó sùn mọ́jú. Ẹ jẹ́ ká gbé ọ̀rọ̀ yẹn wò yẹ̀wò dáadáa. Ẹni tó ní kó sùn mọ́jú yẹn tí nǹkan mi bá lọ ṣẹlẹ̀ kílẹ̀ ó tó mọ́ kọ́, ẹni tẹ́ ẹ̀ mọ́ lé mọ̀nà rẹ̀, abẹ́ ẹ̀ rí pé ẹ má máa jẹ́ abá fu wo ìwà tó jẹ́ pé ó lè kó bá ní ngbà míì. Fún ìdí èyí, ẹja máa ṣe dáadáa. Mo ti sọ nọ́mbà tèmi 08033659609. Nọ́mbà arákùnrin tó lòun wáyàwó alálùbáríkà yìí nìyí, ẹ̀yin obìnrin ilẹ̀ yìí ẹ kú oríire. Nọ́mbà rẹ̀ ni 08072023911. Nọ́mbà rẹ̀ nìyẹn. Ẹ jẹ́ ń pe nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí 08071203911. Ọkùnrin ni ó ń wóbìnrin alálùbáríkà. Ẹ kú oríire fún tèmi, ẹ̀yin obìnrin ilẹ̀ yìí. Ẹni tó bá bọ́ sí lọ́wọ́, ẹ kọ́kọ́ ẹ pera yín kẹ bára yín sọ̀rọ̀, tọ́rọ̀ yín bá jọra wọn dáadáa, ẹ mọ̀. Ó bá dẹ̀ tún yẹ pé ó níbi tó kù sí, ẹ mọ̀. Ẹ lẹ́m̀bẹ̀ ohun Mr. Westco ló ayé ìgbọ́kọ̀ fún wọn, mò ń kíyín pé ẹ kú déédéé àsìkò yìí. Adéwálé Akínníyì Westco ló ń kíyín. Gbogbo ọjọ́ mẹ́jọ á tún pàdé ayọ̀, á tún gbúròó ara wa sí rere lágbára Ọlọ́run. Elédùmarè yóò jẹ́ orí bẹ́ẹ̀. Fún ìdí èyí, mo kíyín, á pàdé ayọ̀ gbogbo ọjọ́ mẹ́jọ. Ẹ ṣé púpọ̀.

0: Olúwa, mo pàṣẹ. Ọlọ́run ó gbẹ̀san. Ọlọ́run ó jà
1: fún.
0: Ọlọ́run ó jà
1: fún.
0: Ọlọ́run ó jà fún. Ọlọ́run ó jà
1: fún.
0: In the name of
1: Jesus.
0: Engineer, mo fẹ́ padà wọnú àdúrà. Ẹ̀kọ́ àwọn nǹkan tó bá wà bẹ́ẹ̀ yẹn wọlé.
2: Orúkọ mi ni Olúwafẹ́mi Gabriel. Mo wá láti Ìjẹ̀bú òde. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní àti orí ọ̀fẹ́ tọ́lọ́run fi fún mi láti máa wá sí orí òkè yìí. Ní December 2024, wọ́n pe àwa kan jáde pé ta bá lè máa san ìdámẹ́wàá ká san fún oṣù mẹ́ta. So láti December yẹn mo sanwọ́ March. So mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ní láti yẹn Ọlọ́run jogún ọ̀kadà kan fún mi. Ó jogún under kan ṣáà fún mi. O ti jogun pick up kan fún mi. So mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ò kì í jẹ̀yàn gbé. So gbogbo mi ò ṣe ń san ìdámẹ́wàá Ọlọ́run dá padà fún mi ní ìlọ́po ìlọ́po ìdí ẹ̀rí mi nìyẹn.
3: Ẹ̀kẹ́ hallelujah. Ṣé rí ohun tọ́lọ́run wá nílò ojú ìgbọràn. Once you are obedient, ó ní bí ẹ̀yìn bá fẹ́ tí ẹ sì gbọ́ràn, ẹ̀yin ó jẹ ire ilẹ̀ náà. Ọ̀rọ̀ tó bá tẹnu wòlíì jáde, wọ́n máa fi ṣeré o. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ.

0: Praise the Lord.
1: Hallelujah.
0: Orúkọ mi ni Aremu Sunday láti Amúlòkó. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlàyé pé ní last year June ni mo lọ ṣe testing. Nígbà tí mo fura pé nǹkan tó ṣe wife mi kọjá ní 2024 tó fi kú ní January, symptom tó kọ́ bẹ̀rẹ̀ náà ni heart problem. Bẹ́ẹ̀ mi náà ṣe detect pé ìfọ́pá mi ń ga nìyẹn. Mo kò sí, mo lọ sí hospital, wọ́n á treat mi, wọ́n á gbóògùn. Màá tó padà tún sick again monthly títí pé ó wá wọ December 2024 yẹn mi lè lọ ibi iṣẹ́ rárá àti rárá títí wọ January ọdún yìí. Ṣùgbọ́n nígbà tí mo wá ń gbọ́ program bàbá wọn wá sọ pé à ń wo la à expect lórí òkè nínú program tá a ti ní last month pé ẹni tó bá ti ní repeated problem pé ó nílò kó wá fún àdúrà bí mo ṣe wá sí orí òkè ní last month tá a ṣe kọjá nìyẹn. Mo wá dúpẹ́ lọ Ọlọ́run pé níbi báyẹn níjọ́ kẹrin tá a fẹ́ máa lọ bàbá ni pé ká tan fóònù wa pé ká tan fóònù wa èmi tẹ̀ wọ́n á fọkàn sí pé bí wọ́n sọ pé credit àti ni wọ́n ní ogun tó wà lára rẹ̀ wọ́n á ní ká pa bá ṣe pa bá wọn ni pé kí ogun yẹn kó kú. Mo kàn rí pé nǹkan yẹn bí ìgbọ́n yẹn kankan rọ́ọ̀lù mi tí mo fẹ́ ṣubú ní àárín mo ṣá ṣáàgà ara mi àti ìgbà mo rí pé ara mi yẹ́ mi gan ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti January ọdún yìí mi gbúrò àìsàn yẹn mọ́ ogun gan wà nílé báyìí nìsín tí mi tiẹ̀ lù mọ́ rárá mi ní feeling àìsàn yẹn. Nígbà tó di ní àná yìí bí wọ́n ṣe tó pè mí nìyẹn mo bá tẹ̀ ń sọ fẹ́ tó pè pé à mo fẹ́ jẹ orí òkè mo wà ó ní kí lè fẹ́ jẹ gan ṣé ẹ̀jẹ̀ kọjá oúnjẹ ni ẹ lọ jẹ àmàlà bó ṣe wí ẹ̀jẹ̀ rẹ sí mo kọ́ rò pé bí ó mú mi ṣeré ni ló bá ní òkè nǹkan tí mo fẹ́ fún mi ní ìsinmi pé òun fẹ́ ra fóònù fún mi pé ṣé mo lè ráàyè lọ àsìtì parí nírọ̀lẹ́ ìmúni àmúni mo lè lọ wórodù mo sáré lọ ìwórodù nìyẹn eré mo pé o bó ṣe ra fóònù fún mi ní àná nìyẹn.
1: Android ni
0: mo ti dá iye pẹ́kẹ́ sí mi lórí tó tó bẹ́yẹn
1: wọ́n ṣe ń lóore bẹ́yẹn rí jọjẹ́ ti dá iye pẹ́ẹ́tẹ́ orí òkè lánàá bọ́dọ̀ bí pàánù ẹ̀ tí ó sùn heavy gan.
2: ìnáwó
1: ẹ̀ sókè àwọn oore tí ò tí ìyàdọ̀ rẹ rí.
2: Those kind of goodness that never came your way before.
1: Let your amen sound like thunder, receive it now.
2: Amen. Má gbà báyìí.
3: Ọ̀rọ̀ yìí ti dé didi.

0: orúkọ mi ni Grace Balogun láti Àkúrẹ́. Ní ọdún tó kọjá, mo wá síbi mo pẹ̀lú àwọn tó ń wá ọmọ mi kan tí mo ti ṣègbéyà fún lọ́dún márùn-ún. Mo wá jáde, mo wá ní lọ́ọ̀kì, mo jẹ́ ẹ̀kan nínú àwọn tí bàbá pèsè òkè pé kó gbàdúrà fún àwọn tó ń wá ọmọ. Bẹ́ẹ̀ni sà, mo wá gbàdúrà yẹn fún ọmọ mi yẹn, òun ṣáàdì kọ́mọ mi bímọ. Wọ́n ní ká mú nǹkan ọmọ wá mi kàn mọ̀ pé pampers tí mo mú wá pé ó pọ̀ mo ṣàgún. Sí ìyàlẹ́nu Ọlọ́run, menstruation tó ṣe ní July yẹn kò ṣe mí mọ́, àfìgbà tó Ọlọ́run bá mi fún lọ́mọ mẹ́ta.
1: Ẹ dìde kí Alleluia!
2: Alleluia!
1: Màmá láwọn mọ̀ pé pampers dáwọn kó lánípọ̀.
0: Pampers yẹn mo ronú pé kí ni màá mú báyìí fún àwọn alákọ̀wé mi mọ nǹkan tí màá mú ṣàwọn pé gbogbo ọlọ́run lo pampers. N bá kó pampers lórí igbá mi, mo dì sí Lai Lomberg, mo ṣe àwá síbí pé Ọlọ́run o, ọmọ mi omi ìfẹ́ kú, kọ́pùmọ̀ mi kan wà, kó má lọ́mọ o, bá mi fún lọ́mọ, ó dẹ̀ ṣe. Oṣù ń gan menstruation tó ṣe
1: ní ìlú àyẹ̀. Lẹ́yìn ìpàdé tá a ṣe yẹn kò ṣe menstruation
0: mi mọ́.
1: Gbogbo ẹ̀yìn tó ń wọ́n mọ́ lẹ́yìn ìpàdé yìí, oyún ló kù tẹ́ máa ní.

0: Orúkọ mi ni Ọ̀ṣọ́ Fúnmilọ́lá. Mo wá ní àti Alákò ní area Èrúwà ni mo ti wá. Ohun àkọ́kọ́ tí Ọlọ́run ṣe fún mi ni wípé èmi tẹ́ǹwé mo jẹ́ ẹni tó ti jìyà. Ilé tí mò ń gbé, wọ́n fi ara ni mí bẹ́ẹ̀, mo dẹ̀ bí Ọlọ́run wípé kó kọ́ ilé fún mi, torí mo wá sí orí òkè Ògo ní 2023 December. Mi ò wá síbí rí ju ọjọ́ yẹn lọ, mo kàn mọ́ ń gbọ́ bàbà ní àràárọ̀ ni. Ọjọ́ yẹn bí mo ṣe wá gbọ́ pé program máa wà níbí ní last 3 days tó kẹ́yìn ọdún, mo wá sọ fún Ọlọ́run orí òkè Ògo pé kọ́lé fún mi kí wọ́n yé fi mí sẹ̀sìn. Mo tún bẹ Ọlọ́run orí òkè Ògo pé kó ra mọ́tò fún mi kí ó tó di oṣù kẹfà ọdún 2024. mo dupe lowo olorun sam oju authority olorun ko ile fun mi o de tun ra moto big daddy fun mi
1: lenu odun kan
0: be ni ni march lo ra fun mi june ni mo ni ko to di june but march 29 in lo ra big daddy ti aroba ni olorun ra fun mi
1: ele po o na wo to e okay o second prayer for everybody awon iyanu gban kogbo lori are lori ama o ya gba testimony permanent.

Orúkọ mi ni Damilọla Adéayọ̀ láti Agbowó ni mo ti wá. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Authority, Ọlọ́run bàbá mi Authority, Ọlọ́run orí òkè òkun. Torí pé kò dojú àdúrà tì mí ní gbogbo ọ̀nà, wọn ò kí mi kú oríire rí. Lẹ́yìn oríire ọmọ, wọn ò kí mi kú oríire rí. Lẹ́yìn oríire ọmọ, gbogbo nǹkan sáwọn àdìsí bákan bákan, ilé ọkọ tí mo wà, ogun lẹ́nu.